alábíamọ ẹkú oríire ti tòní o. Ẹ sì ṣe fún àdúrà ọlọ́kọ̀ òjọ̀kọ̀ gbá kọgbì tẹ́ ń gbà fún wa lójoojúmọ́. Àwọn abíamọ àgbáyé àmọ́ lóore o. Ẹ ṣe tí ò sun yín tí ò dẹ̀ ti gba kọ́kọ́ rẹ̀ yìí. Ẹ ṣe o, ẹ kó wa jẹ.

0: bá ní ká máa bá ìjọ yìí lọ àní kúrò nílé agbára yìí lónìí o. Dáwọ́ ìsúre bẹ́ẹ̀dẹ̀ tó ń dúró dèrè. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde wàhálà lùyọ. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde ìrẹyàn dúró wọlé. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde lórúkọ Jésù yóò rọ̀ ẹ́ lọ́rùn láti gbé ilé ayé tọmọtọmọ. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde wàá jẹun ọmọ. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde lórúkọ Jésù owó máa wọlé wa. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde ọmọ máa ṣe fún ọjẹ́. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde wàá rẹ́rìn lórí ọmọ. Mo fi májẹ̀mọ́ ọjọ́ ẹbí mi kéde ọmọ máa rìn lọ́wọ́. Nínú wòlíì rẹ ṣe ń lù lẹ́ni Ọlọ́run máa yọ májẹ̀mọ́ ẹ kúrò nínú ìrìn àjò ayé rẹ. Wà á lọ́jọ́ pẹ́ tọmọtọmọ. Wà á jẹ́yàn tọmọtọmọ nílé àlàyé. Ó ní ṣubú dànù. Ayé máa gbó ìwà àtọmọ rẹ bá jẹ́ gbóhùn bàbá alábìyamọ. Ayé ò ní gbọ́ ibi sí ìwà àtọmọ rẹ. Wà á ní sinmi ayọ̀ lórí àwọn ọmọ rẹ. Àánú yanjú ọ̀rọ̀ rẹ lónìí o. Ayé ìwà àtọmọ rẹ ò ní di báṣubàṣu. Àánú ló gbé bàbá alábìyamọ rẹ ó yárí àánú gbà lẹ́ni o. Àtúbọ̀tán ìwà àtọmọ rẹ máa dá nílé àlàyé. Ayé máa dunnú sí ọ̀tọmọtọmọ. Atúnidá kò ní pákádàrá gbogbo yín dá o. Àkàrà kì í sunkún ẹ̀kọ́ ò ní sunkún lórí ọmọ rẹ nílé àlàyé. Ìwọ tó ní ọgbẹ́ ọkọ̀ọ̀kan lórí ọmọ mo súre Ọlọ́run máa tọ̀ ọ́ nínú lórí ọmọ yẹn. Ó ní pariwo ibi kíkà kíkà lórí ọmọ rẹ o. Ó ní dẹ̀rọ ẹ̀yìn tọmọtọmọ. Olúwa yóò fi kó ayọ̀ rẹ láti wákàtí yìí lọ. Owó tó tó ná ti ń ṣẹ́kù yóò wọlé wẹrẹ o. Olúwa yóò fi ọlọ́gọ tuntun táyé yóò fi mọ̀ wípé aládùá ni ọ. Àfojú tẹ́ḿbẹ́lú wu ọmọ ẹni lórúkọ Jésù yóò padà tún bá níwájú ọmọ rẹ. Ọmọ rẹ ò ní fọwọ́ rọ kí ìgbàgbé. Ayé ò ní tilẹ̀kọ ayọ̀ ọmọ rẹ. O ní kàgbẹ́ kò tọmọtọmọ. Bó ṣe ń gòkè lọ yìí lórúkọ Jésù òkè ayọ̀ yẹn ò ní jábọ́ tọmọtọmọ. O ní wọlé ṣẹ̀sí torí ọmọ. Iṣẹ́ ọmọ rẹ máa ṣojú rẹ. Wà á jẹun ọmọ o. Ọmọ á fi mọ́tò ṣe sọ̀pẹ́sì fún ọ. Odidi ilé ọmọ màmá kọ fún ọ. Aṣọ ògo tuntun ọ̀run dábò yín nínú ilé yìí o. Ẹkọ ilé ilẹ̀ wà á rẹ́rìn dé báńkì o. Ẹnìkan máa ṣòwò sí ọ. Ayọ̀ ìwọ àtọmọ rẹ yóò dì lọ́pọ̀ lọ́nà ẹgbẹ̀rún láti òní lọ. Lọ kọ́ sílẹ̀ ọjọ́ ayọ̀ rẹ dé. Wọ́n máa kí ọ ní congratulations o. O ní rí jayé. Ayé ò ní bẹ́gi nínú ayọ̀ rẹ. Ire wọlé rẹ wẹrẹ. Àánú wọlé rẹ wẹrẹwẹrẹ. Ojú ò ní pọ̀ tọmọtọmọ. Ẹ̀rí rẹ máa kárí ayé. Olúwa dáhùn àdúrà rẹ lónìí o. Ọmọ rẹ ò ní múná bẹ̀rù ẹ̀yìn. Ayé ò ní gbọ́wúrọ̀ sójú rẹ lórí ọmọ rẹ. Àkókò àti jẹ ọmọ ilẹ̀ ò ní gbẹ ọ lálejò. Lójú ẹ̀mí rẹ ogun ọmọ rẹ máa dókè. Wàá rẹnu jẹun nílé ọmọ rẹ o. Wàá pàdé olóore tí ó máa bèrè pé kí ló fẹ́. A máa gbọ́ orin ayọ̀ nílé yín o. Èpè má jẹun kò ní jà ọ. Ọmọ rẹ ò ní wọgbọ́ ogun. Ọmọ wọn ò ní di àgbà náà. Kò ní bọ́ sórí kọ́ ọmọ rẹ tó ṣoríire o. Ẹ máa lọ láyọ̀. Ẹ máa bọ̀ láyọ̀. Ẹ máa wín o. Ẹ ò ní tọrọ. Inú owó lẹ́yìn ti máa mówó. Ìṣọ́ máa ṣojú rẹ o. Wàá lọ́jọ́ ọpẹ́ o. Wàá lọ́jọ́ ayọ̀. Wàá rí gèlè ta o. Wàá rí fìlà gangan dé o. Jésù olúwa wa. Aago méje ìrọ̀lẹ́ ìpàdé lórí Facebook àti TikTok. Ìsúre ọjọ́ ìbí ni màmá rán jáde. Wá bó ṣe máa pọ̀ nẹ́ẹ̀tì kó sì mú mántù kan dání. Mi ò ní lòjú ọgbà ìṣẹ́jú lórí ibẹ̀ 30 minutes péré ni. Màá ní kò tètè connect. Pásọ Fákẹ́yẹ Emmanuel bàbá alábìyamọ ni péjì yẹn. Ẹnjìníà ìyá yìí fẹ́ sọ̀rọ̀ báwọn máìkì kan fún.
1: Hello bàbá alábìyamọ bàbá Fákẹ́yẹ. Àdúrà yín gbà lórí gbogbo wa o. Ẹ ṣe púpọ̀ ọdún láyé. Happy birthday. Ìgbà ọdún kan ni o. Iṣẹ́ ìránṣẹ́ yín a máa tẹ̀síwájú. Ẹ̀mí yín á gùn. Ẹ ṣé o.
2: Bíbélì ní ká máa kayọ̀ ọdún wa kó lè bá pọkàn wá sípa ọgbọ́n èyí òun la fi ń dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alàyè Prophet Fákẹ́yẹ Emmanuel bàbá alábìyamọ fún bí wọ́n ti lé ọdún kan sí lókè pẹ̀ lónìí. Gbogbo òṣìṣẹ́ nílẹ̀ṣẹ́ rédíò gbẹ̀dọ̀ àti ìgbìmọ̀ aláṣẹ òun náà là ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé yín wípé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o látòrí màmá wa ọmọbabìnrin Adébímpẹ́lì Díà ẹni tí Ọlọ́run ọba mi yọ̀ǹda kọ́kọ́rọ́ kan ní gbẹ̀dọ̀ 100.1 FM lélọ́wọ́ àti gbogbo òṣìṣẹ́ níkànnì yìí. Àkíyìn pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Gbogbo àwọn ọmọ ìjọ lórí afẹ́fẹ́ wọn ni ìgbà ọdún ìṣẹ́jú kan ni ojú a máa rọ́dún sá.
3: Gbogbo ọjọ́ keje oṣù kẹjọ ńlágoorun kọ̀ǹgó ti ọjọ́ ìbí olùṣọ́àgùtàn ẹni tọ́lọ́run fi ṣẹran síran yìí pásítọ̀ Fákẹ́yẹ Emmanuel JP bàbá alábìyamọ kò. Lọ́dún yìí a panupọ̀ adáwọ̀dùnú pẹ̀lú bàbá alábìyamọ ìgbìmọ̀ aláṣẹ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò A People's 104.1 FM Adó-Èkìtì ló ń bá yín dúpẹ́ bá yín yọ̀.
0: Já tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn rédíò stéjà tí wọ́n kí mi fún bẹ́ẹ̀dẹ̀. Ẹ ṣe o, a máa ríre bára wa ṣe o. Àṣálẹ̀ ẹ̀yìn, àṣálẹ̀ ọpẹ́ ni ti tèmi. ni soro e ni gbogbo eyan yo wa ba baba labi yan mo jo won wa ba won yo ni tore ni gangan lojo ibi won ma gbagbe ni ni first Friday soro ta ma se lekan losu o mi o soju ta ngba o ti duro sepe sepe gbiyanju ko mu ikere dani bole ni dale mo to wa ni sangu atalogu se so fo olokada ko gbe lo si church awon mo pakeye CAC wa je won mo o lo ni gbogbo wa ma da ore lati support radio program yi ba se nda loruko mo la ma da loruko awon baba ati iya ko de si ye to le fi ranse o oke oke lo wa fun ni gbe loruko jesa ni lo le ati anani ebun bede tin wole baba mama ti e gaga ni mo nduro de bi mo se wa bayi mo si je ri re wa ko fi si ami wi pe se fu adu ate ngba fun awon mo wa evangelist pe phone number ti account number awon omo olorun fe pe won de fe fi ebun ranse tebi adura wa ngba
4: o gbe o adupe o
0: olorun baba alabiyamo o
4: aye lo wa
5: hello hello prophet 090 60 57 11 10 le ko si 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore ti account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
0: abiyamo a o ni mo boje mo
6: Gawo ni gbogbo aye ń dà kirikiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Gàgà agbẹ́mágbẹ́.

0: Wells Radio 89.3 FM. Magic. Efile Emayikuro, Wells Radio 89.3 FM. Nibe gongon lewa.
1: Ojúmọ́ àwọn kókó inú ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tí ó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lóríyọ̀lé Estate nílùú Ìbàdàn. Mo dúpẹ́ ọlásán ni ìyàn níròyìn. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ọwọ́ sí gbígba 347,252 olùkọ́ sí iṣẹ́ ìjọba, ojúpọ́nà àti gbé ètò ẹ̀kọ́ lárugẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti kéde ṣíṣe ojú títí Òṣogbo Ìwó sí Ìbàdàn àti àtúnṣe títí Gbọ̀ngàn sí Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. FCT ń pìyàmọ̀ láti kọ́ gáràjì tí wọ́n ti ń gbé ọkọ̀ elérò káàkiri olúlu ilẹ̀ wa Abuja, lójúpọ́nà àti dẹ́kun àwọn oníṣẹ́ láabi àti àwọn tí wọ́n ń gbé ọkọ̀ síbi tí kò tọ̀nà. Àjọ aládàáni tó ń bójútó ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn tó rọ̀ mọ́ ló ti kẹ́fìn ilé-iṣẹ́ ìjọba méjì mìíràn tí wọ́n sí lọ́nà tí ò tọ́, èyí tí ó tún sopọ̀ mọ́ ọmọbakùnrin Adéníyí Matthew Adéyẹmí, èyí tí ẹjọ́ rẹ̀ ń lọ lọ́wọ́. Ìjọba orílẹ̀-èdè United Kingdom kéde ìyànsípò Vicky Simon gẹ́gẹ́ bí igbákejì aṣojú kọmíṣánná sí orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Amẹ́ríkà wọ igi lé ìwé ìrìnnà aṣojú ilẹ̀ Brazil, èèyàn Mario Luiz Roberto Volta, látàrí èdè àìyedè ní oṣù díẹ̀ kí ètò ìdìbò Latin America ò tó wáyé. Àwọn kókó inú ìròyìn fún òwúrọ̀ òní kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní aago 8 òwúrọ̀. Wọ́n dúpẹ́ ọlásán ni ìyàn oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín.
2: West Radio 89.3 FM, Kanga Agbemagbe.

0: Aku ojumo ojumo ire ojumo ayo idunu to nta iku bale oro ni owuro oni adupe lowo elela ojo oni to tun la oni kedere femi ati eyin ayin oluwa logo ayin ombu anabi salala lew asala aki wa ku ojumo ni gbogbo obi te tin gbo wa ti afefe ikani yi nfe de ikani Wells Radio 89.3 FM Ikani kanga gbamagbe eyi ti o kale si opopona Alaafin Avenue Loluyole Estate ni ilu Ibadan na latin kira wa ko ojumo pe ojumo ire na ni yo je fun gbogbo ko wa wa mo ki wa loruko oludasile awon loga loga leka kankan amoju ero fun sata wa yi baba erin na ni on la lawa button ni mi to nje le mo ri mi kẹsi mo gbọ mi ketekete ni gbogbo obi te tin gbọ mi e seun gbogbo eyin ololufe ikanni yi e seun adupe lowo yin a si dupe lowo olohun to suja roshu yoshu yi ara anugba lagbara olohun agbeyewo iroyin agbomagbe na ni nba fefe sore lowo lowo ibi ta tin ye awon koko ni iwe iroyin le wa wo yin kankan ejeji to si se pe pelu ojini tin benu kulu pelu wa o ma ba wa pe kelu sugbon win ni sa ise ba oba to da ojo ni ina ajo nirun fun rara re ti ina kankan o le gbe mi ina tin gbe ina mi fun rara re oba to gbe ara re wonu awon mo eberu meta ti na o fi le jo worun ina ajo nirun o le jo worun ina ileru o le jo worun eru re ma to ba o kinihun eya juda kinihun to n gbe gbogbo kinun aye mi tin pa gbogbo kinun aye lenumo to pa awon kinun to pa awon lenumo fun Daniel lawon kinun lo ba deran sere tan sin nun le ka bie si oro goji godi orun oba ti iro re ti o la gbogbo aye ra ja iro re o san ara iro re o fa igi kedari ya iro re o nro ni ori okun lori opo omi lori isan omi egbe ori yin soke eyin enu ona ki a si gbe yin soke eyin lekun ayeraye ki obo ogo ki o le wole tani obo ogo yi oluwa ti o lagbara oluwa ti o tobi ti o po ni ipa agba ati agbara o na ni obo ogo na egbe ori yin soke eyin enu ona ki a si gbe yin soke eyin lekun ayeraye mo se bare o oba ti o je ki awon omo Israeli ki won la okun pupaja won si rin inu okun bi enirin lori iyangbe ile sugbon go di tawon tawon o si se ribo mi parun fun won ka bi si oro goji godi orun ta ya torun bo tawon angeli nbo tawon agbagba 16 ti won se mimo si emi na to fun lanfani lati wa laye loni oro to dale aye tin gbenu mi fohun emi na se ka bi si o won si se mimo mimo si o oluwa olorun oba olodumare to fun mi loruko mo dupe ola sunny golden voice on radio loruko temi mo loruko koko kun oruko mi senator iyembra yu abi incoming senator e seun ni gbogbo te tin gbo wa agbeyewo iroyin agbomagbe na ni nde se ti gbo yin bi ta tin ya awon koko inu iwe iroyin le wa wo lokan kan jeji to si se pe pelu ajini tin be laarin wa ama ama pe kelu e je n tara sasa ki mu awon koko yi lokan kan jeji mo wa e mo gbohun ojini tin benu kulu pelu wa ako ojumo lekan si mo ti nu we iroyin Vanguard bere loro oni ani are Bola Tinubu lo pase wi pe ki ajo EFCC ki won si apo isuna ipinle Osun ti won ti pa e mo gbagbe pe won ti pa sugbon won ti ni osi bayi mo bo sinu we iroyin The Cable to ni bi a se gbe ese le asun ijoba ipinle Osun o ko je tuntun aseru re ri ni ipinle Edo ajo EFCC lo so be won ni ko je tuntun ki wa lo de te n so ro a ko se tuntun ko so tuntun labe orun to to inu we royin The Cable mo ti rele won ni ile ise are no se lori oro ti olusiro owo agba orilede wa so o ki loro to olusiro owo agba orilede wa so e mo gbo bi eto tin lo ni inu kulu yi inu we royin The Cable mo si wa won ni ijoba ipinle Osun na gbe ajo EFCC lo si ile ejo won si pe fun bilionu meji gege bi owo gba ma binu se won ri gba gba ma binu se won rowo gba yen gba mo ba sinu we iroyin guardian oni atiku kominu lori idaduro ajo EFCC leyin ase are iyun pe leyin ti are pase kina tun duro se e mo gbo lekun rere ni agbeyewo iroyin agbomagbe yi mo tu bo sinu we iroyin kebu o mo tu ri nkan mi nbe won ni eje kade yemi o witenu re ni gbangba eje o witenu re ngba e mo mu lo kokoko e mo mu lo ikoko pe o wa so eje o wi ngbangba bayi agbejoro ogbeni adeni yade yemi lo so be o ni eje o wi tenu re ni gbangba mo gboju ayo soke mo tu wonu we iroyin daily post won ni iko iswap na lo mo se ikolu si iko boko haram ni ipinle bonu ha e mo ri change re bi atin lo mo tu wo mi nu we royin gada on ni awon eyan to le ni egberun marun no mo se be no gbe mi mi laarin igun keji odun yi pelu bi awon ti won le ni odun won se je awon onise eto abo ki olorun ki o sanu fun orilede nigeria mo wa rele nu we royin the punch to ni Egbe oselu APM na lo bu enu atelu ile ise are lori oro bishop ijo aguda baba ona yekan won bu enu atelu ba tin lo loni a wo pe olorun oba yo mo tele wa tora ti e ti fi saaju na ẹyin tẹ ṣe ń gbọ́ ìkànnì wells radio 89.3 fm náà lẹ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kalẹ̀ sí òpópónà láàfin avenue lolúyọlé estate nílùú ìbàdàn àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ nísìn bá fẹ́fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ọjíníwá wọn ń bẹnu kulu pẹ̀lú mi báyìí wọn ń wò mí èmi náà ń wò wọn lórí ọ̀rọ̀ nàìjíríà ìrètí wa kò ní já sófo
1: ẹ kú ojúmọ́ ọ̀rọ̀ ẹ̀yìn olólùfẹ́ ẹ̀yìn ọlálẹ́kan sanni ló ń kí yín láàárọ̀ yìí.
0: ẹ ṣeun ẹjá ti ìpínlẹ̀ ọ̀ṣun bẹ̀rẹ̀ torí ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀sẹ̀ tí ń bọ̀ ni ó wáyé ní ọ̀sẹ̀ yìí yànà àgbọ̀ pé wọ́n ti àpò ìṣúná ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti pa ìdí tán ṣe tì í àwọn èèyàn sọ oríṣiríṣi àwọn èèyàn fẹ́ mọ̀ ṣùgbọ́n báyìí ààrẹ wa wọn ti wá wò pé ìgbà tá a láti sí kò ṣégbà tó yá tí ni ààrẹ bọ́lá tinubu inú ìwé ìròyìn vanga náà wá pàṣẹ wípé kí àjọ efcc kan ṣí àpò ìṣúná ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n ti pa.
1: ẹ ṣe àtọkùn bá ṣe ń bẹ̀rẹ̀ tó tòní kọ́lọ́run darapọ̀ mọ́ wa kó má bá wa lọ tí ẹ kò bá gbàgbé ìjẹta ọjọ́rú ni hóhóhó bẹ̀rẹ̀ lórí àpò àsunwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun àti ọ̀rọ̀ tí ó kọjá làákàyè nínú òye tèmi tí efcc ṣe ṣẹ́dẹ̀mọ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa àwọn kan tí kò yẹ kí ó máa ṣẹlẹ̀ láàrin gbọ́ tí ẹ kò bá gbàgbé ilé ẹjọ́ kódà onírúurú ilé ẹjọ́ ti gbé kalẹ̀ wípé àjọ efcc wọn ní ẹ̀tọ́ àbí agbára kankan lábẹ́ òfin láti gbégi lé àpò àsunwọ̀n ẹ̀yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ran ara ẹnìkan péré.
0: ẹ tún sọ
1: golden voice ilẹ̀ ń jẹ́ tẹ bá ní àpò àsunwọn tí efcc bá ń wò wípé wọn ti jẹrán máa wọ lórí àkáùntì yẹn o pẹlú òfin tó wà ń talé ní ibà efcc ò lè ṣàdédé tajigiri kí wọn sọ wípé ẹ lọ ti àkáùntì yẹn lójú ẹsẹ nǹkan tí òfin sọ níbi kí wọn kọkọ kọrí sí ilé ẹjọ nǹkan tí wọn bá rí kí wọn fi han adájọ wípé àkáùntì yìí o àwa rí dájú wípé owó tó wà ń bẹ owó bàràǹdà ni kó tó di pé wọn fowó yẹn ṣiṣẹ bàràǹdà ẹ fún wa ní àṣẹ láti gbégi lé àkáùntì yẹn nǹkan tó fi sọ ni.
0: ẹ tún mọ ìwọ lọnà tí wọn ó tọ.
1: bẹẹ ni wọn kàn lè jí kọ lórí àwọn kún wọn fẹẹ hùwà bó ṣe wù wọn wọn pè yẹn ní arbitrary behaviour igbese bo se wu ni igbese igbese abadi afi on faye ba sugbon ni jeta ni yes so pe awon titi apasun won ijoba odidi ijoba ipinle koda ki se ijoba abile o odidi ijoba odidi ijoba ipinle ni iyesus ni awon ti mo se gboloju ese mo ni won ran ran ara bi dan oye gbogbo omo ilu won de fon ta won paru sita bi paga nkan buruku gba le se e ma dan ru ewu mo koda ki se ma dan ru ewu mo e toro dariji ke de ma se apo asun won loju ese won la won gbo o won gbe awon leti lo o ibi ti gbogbo ran ti wan ja ran ran a wa gbere pe a se ole nigeria oni are ni won la la re ta la re won won ni ame dibo lati nufu ibo lohun ba ti gbogbo eleyi nsele ma ba jade losana aba lohun ti ju gba nkan ti efcc se pipe ohun de npase awon oro yen kenu sugbon awon akurite ti kakale yen ni saju elede pede ta ba de be ma mu leyo kokan sugbon koko oro bayi ni pe baba lohun ti pase loju ese wi pe ki won si account yen pada
0: adupe folo
1: ko wa mo nbe semo gbogbo oro ti efcc so tele tele laaro ana to fi di akoko ti are soro yen won se si so wipe awon ni ko toda iyen idajo ile ejo lati ti
0: ta lo wa fun won lase
1: ori won kun ni se o kun ori won kun oro yen ya o ya awon loye na se gberugbe se abadi be yen sugbon da ti are ma soro ka re aba ta bomo re lese are ni wipe ile ise efcc o pe ase ile ejo ni won tele pẹlu bi won se gbe igile account yen o ye ki ma mu oro yen lo bayi ni sugbon mi le mu lo bayi tori o ma da ba fe so
0: awon ko te mo fe fi kan mo fe so po mo ninu iwe iroyin the cable ti awon ajo efcc to ni ba won se ti asun ijoba ipinle osun pe ko se tuntun awon ti se ru e ni ipinle edo
1: e se ona ya ona po re kere keta ma ya se lori oro yen ikan le ti si iwe e ja tele yin ka wo be nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lánàá wọ́n ní pé òfin fún àwọn ní agbára láti ti àsunwọ̀n kí àsunwọ̀n fún ọjọ́ mẹ́ta pé kẹ̀dẹ̀ máa wo pé ìgbà àkọ́kọ́ táwọn máa ṣerú ẹ̀kọ́ yìí pẹ̀lú ògùn ọlọ́run ìgbà àkọ́kọ́ kọ́ lóòótọ́ wọn pààrọ̀ lórí yẹn ṣùgbọ́n ibo ni wọ́n ti ṣe ibo ni wọn ti ṣe nígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n dúró lórí ìdí tí àwọn fi ti àsunwọ̀n First Bank of Sun State wọ́n ní wípé àwọn owó ńláńlá kan ń jáde nínú account kí wọ́n sọ nìyẹn wọ́n dẹ̀ ní pé àwọn rò mọ́ pé wọ́n fẹ́ fi owó yẹn ṣe ètò ìdìbò ní ọ̀dà bẹ́yẹn ẹ̀ka fàṣẹyìn sígbà tí wọ́n ṣèrú ẹ̀kan yìí pẹ̀lú ògùn ọlọ́run nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn náà ṣerú ẹ̀ ní ìpínlẹ̀ edo nígbà tí wọ́n ṣe ní ìpínlẹ̀ edo náà yẹn ìjẹ́ yìí mọ̀ kankan tó so ọ̀ṣun pọ̀ mọ́ edo yàtọ̀ sí pé wọ́n fẹ́ ṣe election ẹgbẹ́ alátakò ló ń ṣèjọba
0: ìyẹn ní ìpínlẹ̀ edo
1: nígbà yẹn pdp ló wà ń bẹ́ẹ̀ godwin obaseki òun ń lọ ẹlòmíì fẹ́ wọlé lábẹ́jọ́ òṣèlú pdp ẹlòmíì fẹ́ wọlé lábẹ́jọ́ òṣèlú apc ṣùgbọ́n kókó ni wípé pdp lónìí ìjọba ló ń ṣe àkóso ìpínlẹ̀ edo lọ́nà àyẹn wọ́n dẹ̀ gbègi lé àkáǹtì yìí máa tàfẹ́ ṣe election yẹn nígbà tí fcc máa sọ̀rọ̀ mọ́ranmọ́ran kan lẹ́nu wọ́n ní wípé àwọn bá ìjọba ìpínlẹ̀ edo àwọn bá wọn tọ́jú 12 billion naira pamọ́ kókó ni pé iye tó bá wà lákàáǹtì ní àkókò tó ti gbé igi lé yẹn ó máa bá ń bẹ̀ sangili tí kò tó lè fọwọ́ kàn mọ́ wọn wá láwọn bá wọn sèvù owó rọrọ pọ̀ lóhùn yẹn nínú ìwé tèmi.
0: ẹdùn sáwọn wá já ròbó.
1: kẹtẹ́mi ń sọ ní pé kí ló kan yẹ sí wọ̀lọ́ ṣé investment di investment pass ti di cbx wáyàn sèvù owó ni tán ṣe ti sọ gbọdọ gbọdọ.
0: ẹyin tó tiẹ̀ ń yà mí lẹ́nu iṣẹ́ mọ̀pọ́ ọmọdé bó bá mówó lọ ẹlẹ́ ní owó
1: yìí bó bá sọ ọ́ ẹ̀ mọ́ wá bó ṣe rí gẹlẹ́ nìyẹn
0: sese won ti jomo
1: yin pe ma ba o be o se ninu woye temi o se lu ni won se e ka wa kuro lori yedo ka ni pe ba se kuro ni yedo yen eto idibo ta tu se ni tele yi a ni pe boya na ta den be ba sin ni yen mi o fara mo sugbon ka ni pe ba se yin se ni yen
0: saje lo le
1: be ni sugbon leyin igba yen won seto idibo ni Ondo State to je pe APC lo sakoso nbe won ma ti account
0: Boya won
1: yin mo gbowo nla ya jade abi awon angeli lo wa nbe leyin iyen won tun se eto idibo ni Ekiti to je pe APC lo wa be won ma ti account ati se election merin meji egbe latako e ti account meji egbe oselu APC e se account sile se wa ri bayi pe nu oye mi nu oro temi lana EFCC ti wu wa bi egbe abesumo mi tori nkan tan se yi ko fe si ato ni nkan tan se ato kan ti boko haram ma se ninu
0: se won ma dede se nkan lai se pe ase wa latoke ni so awon
1: yi e ki o si ase latoke fun EFCC sugbon pelu nkan tan ri yi ba ase latoke ti njopo wa nbe ami o ri bi ti won ti kowo ijoba ipinle mi e ni pe awon to wa nbe okowo sugbon mi foju mi ri bi ti nkowo ijoba ipinle kiloruko e Osun iye temi foju mi ri ni Umar Abdullahi Ganduje to je gomina ipinle Kwara Kano ti baba n ko dollar si abi agbada bi eleyi bayi ti fonran ri nigba ti iye sisi won awon sise iwadi lori e lati 2018 odun yi lo pe odun kejo won awon se iwadi lori ni won freeze igba yen won fe won se election leyin igba yen ni Kano ti Ganduje is fellow for second term won freeze account o wa di gbede mola adeleke fe se second term sin bayi e ba won freeze account e de le kin se hamdring APC
0: se EFCC
1: ale nu woye temi o ti di gun besumo mi fe gbe oselu APC lati fun ma ko pe mi awon gbe oselu to ku be mi se ri gele ni yen
0: ja te waju ona po ta ya o ya keyin na
1: ni ti awon EFCC won fi ha mo awon gbe oselu o da ni
0: ngba ni
1: eyin
0: na le
1: so pe won la won ba won yin fi owo won pa en se se EFCC ti di sibe ti di so won ti se ti di MMM ti to ba yan fowo pa mo toju owo ni yin o kan won nkan to kan yin ni pe won ti se arumoje o en to sharumoje o e gbe lo sile ejo se mi kan ta ri yaya belo ti won ni pe o sharumoje awon eleri EFCC lo ba nson le ejo pe ko de se kan ti o da bo yodun to se ba ta lo bo fi mo
0: kati
1: iwadi awon te won wa mu wa gege to ko wa tako yaya belo ohun lo tun wa nsoro gbe yaya belo le ise nile ejo
0: sugbon
1: ni nile osun ati account won ni nipele edo PDP ati account won ni
0: eja te waju ninu agbeyewo irin agbo magbe fun loni fun toni nbo sinu wero in the cable won ni ile ise are lo se olori oro ti olusiro owo agba orilede wa so
1: Eshe Shemo oro yen da lori obeni Adeniyi amo ba Adeni to pele mo ba Adeniyi Adeyemi Shemo iwadi meji lo lo lo bayi ICPC n se kan lebe kan ile asoju sofin na n se kan lebe kan ti ICPC yen won se loju wa amo kan tan so be kan ta ba lawon so kan ta ma leni kan ni so na ni ka gba pe ni ke ni so nbe ṣùgbọ́n ti house of reps yẹn wọ́n ń ṣe yẹn ní gbangba ni nǹkan tó kọ́ dùn mí bẹ́ẹ̀ ni pé ẹni tí wọ́n ló dáràn gangan àárọ̀ ńbẹ àwọn tí ọ̀rọ̀ fara gbá náà ni kán máa jáde kán máa wá sọ̀rọ̀
0: ta ló dáràn gangan sí bọ́ máa bá Adéyẹmí wọ́n sì na wọ́n gan
1: wọ́n ṣẹ̀rí kí wọ́n ṣe interrogation wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò lójú yín ni kò ṣẹlẹ̀ àwọn civil servants ní presidency ni wọ́n gbé wá ìyẹn dẹ̀ rí báyìí gbangba ni nínú kọ̀rọ̀ tó ń lọ ṣe ní ICPC wọ́n láwọn pè fẹ́ gbàjà bí àmì láwà síbẹ̀ ṣùgbọ́n ti house of reps ó jẹ́ gbangba wọn pé gbàjà bí àmì láwà síbẹ̀.
0: Ẹ mọ̀ bínú ṣé èyí tí wọ́n ṣe ní kọ̀rọ̀ àti gbangba sáwọn ọmọ Nàìjíríà ò lẹ́tọ̀ọ́ sí láti máa mọ bó ṣe ń lọ
1: pẹ̀lú ògbọ́n ọlọ́run ò wà nánà jí ò wà nánà fẹ́ jí ò wà dẹ̀ ní wọ́n fẹ́ jí àwọn agangan ló yẹ kó máa sojú ẹ báyìí ojú ẹ báyìí lẹkùn rẹ
0: ti jẹ kedere
1: báyìí lẹkùn máa rẹ kọ ẹkí kọrọ wà nbẹ ibi tọrọ tẹ mú wà ìdálé lórí ni wípé iléeṣẹ olusiro owo agba Nigeria office of the accountant general of the federation won ni wi pe ile ise are iyen presidency won pe fun awon oju opo na fi man sanwo fun awon ile ise ijoba kon ba le wo owo si asunwon ile ise yi nda ti ile ise ijoba ma soro iyen ile ise are won ni pe ro pe ko sele wi pe ọgbẹni Adeyemi yẹn pé òun ló ń hun ìtẹkẹtẹ pé òun ló ń kọ ìwé òfegè láti fi máa ránṣẹ bẹẹ ni pé iléeṣẹ ààrẹ ló béèrè fún owó ẹgbàdún ọrọ yẹn tó.
0: ẹ rí i pé mo tún yín wò.
1: kókó ni wípé láti oṣù kẹwàá ọdún tó lọ october ọdún tó lọ ni Fẹ́mi Gbàjàbíàmílà ti lóun fura wípé ilé iṣẹ yẹn lè jẹ ilé iṣẹ òfegè nígbà yẹn dẹ ni kábà lè mọ wípé kíní yìí nǹkan tó ní agbára gidigidi ni wọn hàn síbẹ yẹn ó lóun sọ fún ilé iṣẹ ọtẹlẹmúyẹ ìyẹn sss àti ilé iṣẹ ọlọpàá ǹjẹ yìí mọ wípé ní àti ìgbà yẹn ni wọn ti bí ọgbẹni adéníyí adéyẹmí lọ sílé ẹjọ
0: láti october ọdún tó lọ
1: 2025 ṣùgbọ́n ilé-ẹjọ́ òjò kò ló ọ̀rọ̀ yẹn rí ilé-iṣẹ́ ọlọ́pàá wọn àdẹ ọmọ wọn ti mọ́lé fún bí nǹkan bí àkókò díẹ̀ lẹ́yìn ìgbà wọn dẹ̀ tó filẹ̀ ẹ ń bá lóye a ti mọ̀ wípé ilé-ẹjọ́ ilé-ẹjọ́ yẹn ó ń dúró torí pé tọ́bẹ̀ni yẹn bá ṣìwàwù ká má lè fi yẹn mú lójú ẹsẹ̀ torí lẹ́yìn ìgbà tẹ́ sọ wípé ilé-iṣẹ́ òfegè ni ààrẹ gbé àbá ètò ìsúná 2026 lọ sí iléwájú ilé asòfin tí orúkọ ilé iṣẹ yẹn dẹ wà nbẹ
0: tó
1: sọ síbẹ̀ bá máa fún níye bílíọ̀nù báyìí fún ilé iṣẹ tẹ ti gbé lọ sí ilé ẹjọ́ o.
0: kí ló wá dàrú láàrin àsìkò yẹn.
1: ọ̀nà ọ̀rọ̀ wọ ni ọ̀gbẹ́ni yẹn ni pé iye tánikò ń gbé wa pé òun ò lè gbélé bí tó bá gbélé báyìí iléeṣẹ́ ti bàjẹ́ nǹkan tó sọ ni.
0: ṣe lè ṣe wà nítòótọ́.
1: iléeṣẹ́ ò sí ṣùgbọ́n wọ́n ti fúnra wọn ọ́fíìsì wọn ti fúnra wọn ní staff kí ló túkù tẹ fi ń fẹ́ iléeṣẹ́ oléeṣẹ́ ti wọ budget kí ló túkù nǹkan tí iléeṣẹ́ yẹn ò fi dúró ni wípé ilé asòfin act àṣẹ wọn náà fi ń gbé iléeṣẹ́ ìjọba kalẹ̀ ilé asòfin ò fọwọ́ sí.

0: ẹ̀tì ní staff ẹ̀tì lọ́fíìsì.
1: ṣé àìfọwọ́sí ló wá jẹ́ kí àkàrà ó tú epo.
0: Torí wọn fọwọ́ sí tó fi gbé bọ́jẹ́ẹ̀tì fún wọn. Wọn fọwọ́ sí tó fi fún wọn lọ́fíìsì. Wọn fọwọ́ sí fún wọn ní staff. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Adéníyí Adéyẹmí sọ, ó níbi tí wàhálà ti bẹ̀rẹ̀ níbi iye tó ní kò ń kó wá. Bí wọ́n fẹ́ fún wọn ní take off grant yẹn ni pé ẹ gbà ẹ lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ 27 billion. Ó ló ní kò mú bí ìlàjì ẹ̀ wá. Bí 13.5 billion naira.
1: Wọ́n wò pé kí ló kù.
0: Bí tó ń bá fi lè ṣe iṣẹ́ ti wú, ó níbi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ ká mú mọ́ ọ̀rọ̀ tí agbẹjọ́rò ẹ̀ sọ ẹ̀ka lẹ́nu.
1: Tó ní ẹjọ́ wí tẹnu rẹ̀ ní gbangba inú ìwé ìròyìn kébù ó ní ẹjẹ́ Kádéyẹmí wí tẹnu rẹ̀ ní gbangba.
0: ICPC ò tí ì sọ fún wa wípé àwọn yìí ń taro géètì ẹ̀. Tó bá dẹ̀ ṣẹlẹ̀ pé wọ́n yìí ń taro géètì ẹ̀. Ṣé kọ̀rọ̀ ló yẹ kó ti ṣẹlẹ̀ ní àbẹ́ta gbangba? Ẹ wo US Senate hearing àbí House of Reps hearing. Fúndì kan àbí òmíràn tí wọn bá gbé jáde ní àkókò tí wọn ń ṣe yẹn ẹ fún wọn ní ọjọ́ méjì wọn á fi gbogbo fọ́nrán yẹn síta.
1: Gbogbo yín lẹ́mọ̀ wò
0: gbogbo yín lẹ́mọ̀ rí kò tó ṣẹlẹ̀ ńbẹ torí owó òlù ni orúkọ òlù lẹ fi ń ṣe
1: ìṣòwò tara yín kò sí ìṣòwò ẹgbẹ́ òṣèlú kankan.
0: House of Reps wọn làwọn fẹ́ lọ bá níbi tó wà káwọn fọ̀rọ̀ wà lẹ́nu wò. Òun dẹ̀ ní bọ́lọ́hún ò ní jẹ́ kó ń dá wọn lọ.
1: Kí ló dé?
0: Ó ní pé òun fẹ́ sọ̀rọ̀ bọ́rọ̀ pọ̀ ní kún òun tóun fẹ́ sọ. Ṣùgbọ́n kóun tó lè la ẹnu òun bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ó lọ́n àrípojú táyé ni. Táwọn oníwèé ìròyìn àwa ń bẹ. Kì í ṣe pé òun máa sọ ha. Wọ́n lóun sọ gbì. Pé a tóun bá sọ káàmọ̀ olúwa fi ti ara wọn gbọ́ pé ha lóun sọ. Ibi tóun bá ti sọ yí káàmọ̀ olúwa pé yí lóun sọ. Kì í ṣe pé òun á sọ yí bì kan. A ní mí ló sọ. Olóhùn ò fẹ́ rú ẹ.
1: Ṣérú rẹ̀ ó wà lè ṣẹlẹ̀.
0: Kí ló tí ò ṣẹlẹ̀? Nǹkan tá a mọ̀ ló ṣe máa pariwo lé wọn lórí báyìí pé kájẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ ní òye mi. Lèmi ṣe ń fẹ́ fún tí mo ń lọgun tò
1: báyìí. Àbúkò ìyá àwọn aráàlú gan.
0: Òun náà ṣe ń yé wọn báyìí pé wọ́n pè nǹkan ní fair hearing. Tí wọ́n fẹ́ sùn kan yẹn. Dandan ni lábẹ́ òfin constitution wa tá a níbẹ̀ kò dáa kò dáa kò dáa òun ló sọ síbẹ̀ pé òun láti wí tẹnu ẹ̀. Ó lóun ò sọ̀rọ̀ ní kọ̀rọ̀. Ẹ̀rú ṣe ń báyìí pé kó má sọ̀rọ̀ gbangba tí bàṣẹ pẹ́yìn gan ni òun ìkọ̀kọ̀. Ká wá gbọ́ nǹkan tí ICPC sọ lánàá. Nínú ìwé tèmi wọ́n sọ̀sọ̀ kú sọ ọ̀rọ̀ lánàá. Wọ́n láwọn ti yẹ kí ní ìwò fínífẹ́lá tòkè délẹ̀ pé kò sí ẹnikẹ́ni ní iléeṣẹ́ rẹ̀ tó jẹ̀bi pé ọ̀gbẹ́ni yẹn nìkan ló jẹ̀bi kọ́dẹ̀ tì í kan gbé lọ sí ilé-ẹjọ́ lójú ẹsẹ̀. Òun ló tẹ lẹ́tà fún rẹ̀ òun ló fún rẹ̀ staff òun ló fún rẹ̀ bank account àbí òun ló rìn lọ sílùú òyìnbó tó lọ sójú Nàìjíríà.
1: Ṣé òun ló fa ìfọ owó ń sábà ìṣúná ọdún yìí?
0: Kò yé mi.
1: Àbí wọn ríyùn bẹ́ẹ̀?
0: Kò yé mi. Wọ́n ní gbogbo lẹ́tà tó jáde pátápátá wọ́n ní fake ni. Fake ni ó dẹ̀ wọnú budget.
1: Èyí tèmi ti ẹ̀ ń wí ni pé táwọn aráàlú ń sọ wọ́n sọ sí alẹ́ tí wọ́n sọ wọ́n tẹ̀ ẹ́ wọ́n ní ká tiẹ̀ gbà pé gbogbo ohun tó ṣe fake ni òfegè ni wípé ṣùgbọ́n titi gbígbé sínú àbá ìṣúná sóun ló tún gbèyàn sí.
0: Àwọn kankan wà tó yẹ pé ẹ lè láíláí ti dànù. Aláàkọ́ wọ́n ṣe rí yàrá iléeṣẹ́ gbà ní Federal Secretariat kìí ṣe ẹgbẹ́ títì.
1: Ibo ló ti wá
0: rí. Ibi táwọn iléeṣẹ́ ìjọba ń wà gangan. Kódà sáyẹn bọ́ọ̀dù ẹ̀ wà ń bẹ́ báyìí tán yà sí bẹ́ẹ̀ báyìí. Ní Federal Secretariat mo mọ̀ bẹ̀ dáadáa.
1: Eléyìí mọ̀ ti ń jọ nǹkan mí.
0: Ọ̀gá àwọn òṣìṣẹ́ ìjọba Head of Civil Service ó fi àwọn 300 òṣìṣẹ́ ìjọba ránṣẹ́ síbẹ̀ 300. Ufa 317. Ẹni fake ni. Bank account. Account Nigerian Office parọ́ wípé kò ní bank account. CBN fẹ́ kán yìnbọn máa wọn lẹ́sẹ̀. Wọ́n jáde ń gbangba ní. Wọ́n ló lákàntì méjì o. Wọ́n ní kàtà àwọn lè sọ nípa owó òwò ọbẹ̀. Ṣùgbọ́n lákàntì méjì pẹ̀lú àwọn. Fake dẹ̀ ni. Bá rí ẹ̀. Bọ́jẹ̀tì ẹ̀ wọnú Federal Government Budget of 2026. Ẹ̀dẹ̀ ni fake ni. Bí mo ṣe sọ fake ni lóòótọ́. Torí ilé aṣòfin ò fọwọ́ sí. Ṣùgbọ́n àwọn tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n hún.

0: wọ́n láti lè bí fèèkì ni wọ́n kò fẹ́ fi wọ́ owó jáde ṣe ẹ̀ lè gbó lápò ìjọba o kéèyàn kó tàn ya olè jù bẹ́ẹ̀ lọ tó bá gbó jáde lápò ìjọba aláàkọ́ kíní kan àtẹ pé òfin ni láti àpò àsùnwọ̀n ìjọba owó ò lè wọ àkáǹtì yín gẹ́gẹ́ bí individual gẹ́gẹ́ bí èèyàn àpò company ló lè wọ tó bá wà àpò individual ọmọ flag yẹ straight ó máa lọ o ṣùgbọ́n táwọn tó bá lókè ò bá rán yín ojú ẹsẹ̀ ni máa mọ̀ ìyẹn nìyẹn ẹlẹ́ǹkejì ni pé ẹ̀ẹ̀kọ̀ lédédé wọ owó ìjọba náà láì so mọ̀ kankan kan ṣẹlẹ̀ mọ̀ iléeṣẹ́ tí wọ́n gbé kalẹ̀ yẹn wọ́n fẹ́ fi facilitate investment ni kì í ṣe wọ́n fẹ́ ṣe títì kì í ṣe wọ́n fẹ́ kọ́ kéré kan ká wọ́n fẹ́ kọ́ kéré kan báyìí wọ́n fẹ́ ṣe títì báyìí ni wọ́n lè ní pé ẹ̀sán owó báyìí fún wọn ṣùgbọ́n títì tí wọ́n kọ́ àmọ̀ ìlú lè pariwo ṣùgbọ́n wọ́n fẹ́ fi facilitate investment yẹn pé wọ́n fẹ́ fi ṣe okùnfà bí ó ìdókòwò ṣe máa sọ orílẹ̀-èdè nàìjíríà báwo lẹ ṣe fẹ́ sọ pé nǹkan bí wọ́n fi kó jẹ bí wọ́n fi kó jẹ ṣe mọ̀ mọ̀ nǹkan tó ń ṣe dáadáa wọ́n láwọn fẹ́ kódà nǹkan sọnù bí bọ́ọ̀hù gan wọ́n láwọn fẹ́ fi ṣe wọ́n láwọn fẹ́ fi ṣe solar panel torí ìyẹn ṣe tọ pinpin nǹkan tí ò ṣe trace láéláé ní yí mú lẹ́sẹ̀ ọmọkàtàṣe mọ̀nàkà yìí.
1: Ẹ ṣeun ẹja tẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun náà láwa ò torí ètò ìdìbò wọn sí ipò gómìnà ọ̀sẹ̀ tí ń bọ̀ ni. Inú ìwé ìròyìn kébù ló gbé àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ gbé àjọ EFCC lọ sílé ẹjọ́ wọ́n sì pè fún bílíọ̀nù méje gẹ́gẹ́ bí owó gbà má bínú ṣé wọ́n lè rí gbà èdèkòdèkò gbà má bínú.
0: Ẹ ṣe atọ́kùn. Nínú gbogbo ìwà tó jọ àdúsúmọ̀ mi tí wọ́n wù tó gbogbo àti lílọ bíbọ ẹ̀ gbogbo ọ̀tún òsì ẹ̀ nǹkan tó dùn mọ́ mi inú jù náà rẹ̀ nìyẹn. Nínú ìwòye tèmi orí EFCC research kán lè bá wọn research yẹ kán lọ tán wájú ilé ẹjọ́.
1: Ṣé wọ́n wà jàre bọ̀ ní ẹjọ́?
0: Kí ló tí wọ́n ń jàre bọ̀?
1: Ilé ẹjọ́ wọ́n jàre bọ̀.
0: Nǹkan tí wọ́n fi ní jàre bọ̀ ẹ ká gbọ́ lẹ́nu adájọ́. Òfin tó fún EFCC lágbára láti freeze account láì jẹ pé àṣẹ láti pé ilé ẹjọ́ ní kí wọ́n ti àfẹ́rí.
1: Ṣépinlẹ̀ Ọ̀ṣun wọ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n rówó wọn gbà owó gbà má bínú.
0: Tí adájọ́ bá nìkan san táwọn bá san ààyè ọ̀tọ̀ tún nìyẹn. Bẹ́ẹ̀ ni nǹkan méjì náà lè ṣe wọ́n lè gbàgbà ní sí ọ̀dà ìyẹn ni pé ilé ẹjọ́ o àmọ̀ pé àsùnwọ̀n yìí ilé báǹkì báyìí o. Àjọ EFCC ní owó ń bẹ̀ ọ́ ẹ fún wa ní àṣẹ wípé kí wọ́n fàwọ́ yẹn yọ.
1: Alófin gidi lórílẹ̀-èdè Nàìjíríà ni.
0: Òfin tó dápọ̀ Nàìjíríà àwọn èèyàn burúkú ló pọ̀ jù. Òfin dà mo ti ń sọ tipẹ́tipẹ́ constitution wa kọ́ ló wọ́ wa sínú wàhálà tá a wà yìí. Yẹri nǹkan kan tó máa ń dùn mí jù láyé ni ọ̀rọ̀ olùkọ́ gómìnà autonomy constitution wa ó sọ̀rọ̀ dá lórí ẹ̀. Ó kílé àtàn lórí ẹ̀ ó kílé kò sí nǹkan tó rújú ń bẹ̀ rárá kò sí kankan tó rújú ń bẹ̀. Ó ní pé Nàìjíríà ní 3 tiers yẹn ni pé ẹ̀ka mẹ́ta ní ìjọba Nàìjíríà ní pé kan ò dẹ̀ jù kan lọ. Nǹkan tí constitution sọ nìyẹn borí òjòrí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n federal government àti state government wọ́n ti bá local government jẹ́. Ìjọba federal government fún máa fowó o. Local government ránṣẹ́ sí wọn wọ́n fi ránṣẹ́ sí state government torí gómìnà ọ̀rọ̀ ẹ̀ wúwo yọ̀rọ̀ chairman lọ kí gómìnà lè máa ṣe ti ààrẹ làbújá kẹ́rẹ́mọ̀ wọ́n ti lọ sílé ẹjọ́ lórí ẹ̀ supreme court ṣèmi tí wàhálà bá dé láàrin ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kí lọ high court kí lọ sí court of appeal supreme court tààràtàrà ló ń lọ. Supreme Court pàṣẹ pé kò sí nǹkan tó jẹ́ joint account pé gómìnà tó bá ń ṣe joint account tó lè ọ̀fọ́n
1: gbéwuri ni
0: pé kí federal government máa fi owó local government ránṣẹ́ sí wọn. Constitution sọ nìyẹn nǹkan tí Supreme Court náà dẹ̀ sọ nìyẹn dè ní eléniyìí ìmúfẹnusọ ààrẹ ò fi owó local government ránṣẹ́ sí local government state government ló ṣe fi ránṣẹ́ sí tàbí bá máa sọ̀rọ̀ láwọn governors ìjókòó lórí local government ṣòfò wọn ránṣẹ́ sí wọn ni gómìnà ìjókòó lé lórí. Bí mo ṣe ń sọ lọ constitution wa òun kọ́ ni wàhálà ká ní pé ẹjọ́ yìí lọ sílé ẹjọ́ báyìí bó ṣe lọ sílé ẹjọ́ yìí ká wá ní wípé adájọ́ ní pé EFCC wọ́n jẹ̀bi o bí ò tiẹ̀ fún wọn ní 2 billion ni ejoba ipinle osun ko ti eje 1 naira bi o se yi FCC won ni kan gba 1 naira jade la county won yen ori won apije ta fe don riwe yi won jo mi won ni ruwa gbesumo bi eleyi mo tori awon kan ti ye ko ma sele lo nsele imo de se so emi o ba ma binu ka ni pe gbogbo akoko ibo na don riwe pe ta ba ti sanwo osu o yen wo awon ise to kere ju lan o ise ti won fe san ninu osu to tun yen ni osu na fe se to dibo egbe gile account nlodo olu ko da federal government ko ti won so ye yin mi ni soro sugbon ibi ti awon ti ise egbe oselu APC wa le tin lo ofin sonu beyen ibi ti awon APC wa I feel like I can't even come as if I account him. If I be some of me, honey, older ye king, can't you die? Because you die, you could say, yes, it's a good one, but you don't know.
1: I shall test what you are wearing, I go back, but no, Nishin tell what you need, Connie Wells Radio 89.3 FM. Ikani kanga gboma gbe to kale si opopona Laafin Avenue Loluyole Estate Nibadan mo bo sinu iwe iroyin Daily Post oni iko Iswap lo mo se ikolu si iko Boko Haram ni ipinle Bonu
0: kan to lagbara ni kan to lagbara ni shemo ibi ti awon pa le omo meji ba tin ja ni waju DPO adugbo to bi nkan ti DPO wa se ni gbogba ga won woran se be aye DPO ba yen ti o ti ran moji be gele loro yi se ri si joba Nigeria Boko Haram lo ko jade ngba to ya a kan ni pe awon fara mo kan ti Boko Haram se mo Ben, awon fe gbe ti won kale. Abera won ni Iswap. Nkan to de sele ise wi pe se won awa mo lu ni ka ma ro ori ara wa. Orisirisi oro la won ra bi nso lati fi ko en tori o ba pe daada lese ko ba le tele won. Sugbe to ba mo nkan to nsele o ni ale to tele won. Nkan kan kan bi won wa. Owo atagbara ni. Gbogbo ebe bi sumi to wa Nigeria pata pata wa atagbara na wa. Ṣùgbọ́n wọn ni sọ fún ìkàtà wọn wá nìyẹn yálà wọn a sọ fún yín wọn ni pé tọ́lọ́run làwọn ṣe tẹ́yà làwọn ṣe tẹ́sìn làwọn ṣe gbẹ̀ntìlà ká yìí ẹ̀bá pé sàn-án gbogbo wọn pátápátá títí tó fi dé ilẹ̀ yorùbá ká má dárúkọ tó fi dé ilẹ̀ igbó ká má dárúkọ owó àtàgbára ń gbé wọn wá. Nígbà tí ISIS jáde ní Syria àti Iraq ń gbà yẹn ICC fẹ́ sáré gbilẹ̀ káàkiri gbàgbà láyé àwọn akàn sí Boko Haram gbà yẹn pé kí Boko Haram tẹ̀ríba fáwọn káwọn tó máa ń ṣe pọ̀ ṣẹ̀káwó gbà ó lè tẹ̀ríba fẹ́nikẹ́ni. Àwọn ọmọlẹ́yìn yẹn tẹ̀ríba fún Iswap fún ISIS gbà yẹn kí dọ́là balẹ̀ máa wọlé kí ìbọn tó lágbára balẹ̀ máa wọlé nǹkan tó bí wọn gan ni ṣùgbọ́n ìgbà táwọn máa gbé ọ̀rọ̀ kalẹ̀ yẹn Iswap wọn ni wípé àwọn ọ̀tẹ̀lé ìlànà kìíní torí bó ti ń yẹ̀bà lórí ọ̀rọ̀ àdéhùn àwọn tó lè yẹ̀gbẹ́ wà tàgbàrà ń lò wọ́n wá. Iswap yẹn túmọ̀ ní ìfẹ́ sọ àwọn kìíní yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kán máa bára wọn jà. Àwọn tí yóò dé ẹ̀pà àbẹ̀yẹn rí wọ́n rò bí ilẹ̀ yẹn gíní. Mi ò fẹ́ ṣàṣà lẹ́yìn ni àwọn ìlú bíi Delta, Cross River àti Rivers Bayelsa. Mi ti mo ipinle na to ni omi to borun na Nigeria
1: borun lomi
0: aye ni akoko ti wiki lo nba naval officer kan jara bu jandu yen to fe so jo aye kini kan jo ni kini kan yen ije yin mo gbe ni ojo yen gan gan gan laarin Boko Haram ati Iswap won parara pa 400 lojo yen
1: wọ́n tá ń wí wọ́n pọ̀ tó yìí
0: bí èṣù ni wọ́n wọ́n para wọn ní orí omi tó jẹ́ pé odò yẹn ó dẹ̀ di pọ́n
1: odò òkun pupa
0: odò òkun pupa ní tó lẹ́gbàradé iru e lo tu wa sele ko to yita na yi se kawo se kawo se kawo ga boko haram nigeria tan pa se bra nigeria lo pa ni nje ko lo pa israel lo pa nje ti won de pa se ri gbugbu awon alase wa lori eka eto abo pe kan se special trial fun won ni walai military trial kan fun gbugbu won allah ma nbo summary execution lo to si to po ju ni won gun truck kan to je gun truck ilox moto truck yen kan so iban mo lori ko ju be lo kan to je gun truck ni yen elo ni ilox le ni SR5 pelu adventure lo gbe ota elera 100 million ti billion billion billion dollar de ti wo security nigeria
1: awon ti o si njoba gan ni ilox
0: 27 meta di logbon ni iswap gbe fun la fi ka seka o mo buba ibi ti seka o wa bi le bayi won de kan seka o ku sugbon nigeria army nigeria air force nigeria navy won foju kan seka o titi dojo yen a de ni nkan se nkan a me ma so ma ni nkan se ni se nkan na ni yen ojo ti poju ojo yen o ti poju
1: se won so pa
0: won ni igbetu yesha tan ba tu won le ma eh se n sere ni fighter jet nigeria ni mo so le fe o le ni 50
1: ah
0: fighter jet 50 o tun nibi ti oro agbaye dele ni 50 kere o se n do mi o
1: wa wa na o kere
0: sugbon 50 fighter jets boko haram aye agbalagbala ni tan ba pe meta n bo lasan
1: aba won fighter jets yo sise ni
0: ko se kini se bo na gbe lo si benin republic nigbati are france to lo so o so lori twitter o lo ti kan si are nigeria gbe ki nigeria lo dawo itetepejo ba fa se ni benin republic
1: o si sese
0: komo ki o de fighter jet meta ko nigeria lo ju ese o di benin republic de ne le ni soja wa si wa benin ton toju ton so are benin e mo so be lori ayori e fon lori
1: radio o si o fi di wale o fese wale
0: en to ni o fese wale ko wa ba mi olale kan san lo ko mi bi mo se n so lo agbe meta o di benin republic meji pere lo sise nbe meji pere lo sise nbe ikan o sise ikan ko wa leyin ni àwọn sójà gidi tó kọ́ṣẹ́ mọ́ṣẹ́ tó fẹ́ plan kù nàìjíríà tú wọn ká ní benin republic ṣùgbọ́n lórí èdè nàìjíríà ti wà boko haram ṣẹṣẹ fún wa lọ bí wọn ṣe ń sọ lọ ìjẹta yìí lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ìjẹta àwọn ọ̀gá boko haram ẹ̀rọ boko haram pọ̀ o orúkọ wọn gangan jas mi ní sọ nǹkan tó máa jas yẹn orúkọ tán jẹ gangan jas orúkọ yẹn orúkọ ẹ̀tàn ni ìrọ̀ lásán náà forúkọ yẹn pa wọ́n gba abì kan kọjá àṣì ìṣòwò ti lọ dènà dé wọn láti dérò ẹ̀yàn báyìí ayayayayá aṣínàbọ̀lẹ̀ ni gbogbo àwọn ọ̀gá boko haram ní gbogbo apàbẹ̀yẹn bama ní borno state kò sí ètò bọ́tà láyé inú wọn kò sí ẹyọ kan báyìí
1: tó gbọ́ta láyé ṣé ìpínlẹ̀ borno yẹn ní agbègbè ibi tí wọ́n ti ń dánrin ilé ìwòkó sáwọn ọmọ tí orílẹ̀-èdè nàìjíríà tí ò ṣe ikọ̀ boko haram kankan ti ń gbé bẹ́ẹ̀
0: ni. inú mi ìbádùn tí minister of defence bá ń bọ̀ wá láàárọ̀ yìí tó wọn bá tiẹ̀ bí wa bí kìí ṣe yorùbá chief of defence staff ọmọ yorùbá ni ọmọ ìkẹrẹ èkìtì ni wọn ń bọ̀ wá láàárọ̀ yìí ẹni tó bá lè rí líǹkì yìí kọ́ sẹ́ǹdì ẹ̀ sí kó wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo àwọn lọ́gàálọ́gà boko haram wọn ń gba bẹ̀yẹn kọjá iswap gbọ́ pọ́n fẹ́ ṣe nǹkan mẹ́yìn wọ́n dẹ̀ lọ dènà dé wọn wọ́n dẹ̀ fi ogun wọn tán ká níbi tí sss wà ọmọ ogun state ni ọ̀gá wọn tó sin àyàdí ọlájà yìí tó má fi kíní ìṣe wa gbọ́ dáadáa kò nídìí interpreter kò nídìí tẹ́sán máa ṣe ayan bí fọfún iswap ń get intel nàìjíríà gómìnà tó rí intel gbà.
1: báwo ló ṣe ń ṣẹlẹ̀ gangan tí.
0: ẹ̀dẹ̀ ń gba bílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù ẹ̀ máa kápá sókè máa yan ifá gbàgbàgbà ṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣàǹṣà Nigerian government to the intel yen inje ka lori iwa pe dada ronu won le se ma won ri ko se te ba bi so pe won ri me mi aya gbagbe won gbe bese lori to bi kini e se nlo yan to mu billion location wa lodo odun abi trillion location e ma gbo temi inje bo se bere ja loju ese nbe yen mo soro yi gogo odun fesun mo so nuku bi bo se bere ja yen ki Nigeria de pari ja fa mi eji loju ese
1: Hey, you know, but when Nigeria lay, Kalasi Kwari Jafun.
0: Now, you say, Meta. Abawaka.
1: Ha.
0: By ye, Uncle Maso, you be, you better Palara on Tawa. Oh, Palara on Tawa. Or Tawa Pau, Tawa Kaye Bali, bounce. Shademo, tiye daka kan su, beta se da kan ba wa to bere ba won tai meji, ojo rin ko ma so asumiye. To ba sele be ota kan gbori ota kan, itumo be ni pe gbogbo agbara ti ota keji ti won gbori yen niyan, e to duro yen ti gba niyan. Tori ta pa o ba gaju yen lo, ko le gbagbara e. Nisin ba bo, iswap ti wa gbile tan yan ba Nigeria niyan. Ti joba o ba detete wa nkan se ko mo se ma so ko se ato ni oro won ko I owo atagbara la meji wa ti joba ba detete gbebi se ona ma je ki oro yi ma yan si ni sugbon won ti emi fe dale bi pe ka ni pe are wa gan ka ni bo lu yo de mo bi hun nkan to da to sa won Nigeria ni oju ose ti kini yen sele o ye ko eni to koko pe ala koko to koko pe SSDG tori bi ton tin fin mo fin le niyan be ki lo nlo Nigeria sugbon bi ti boda to sin ti ma gbajumo yen eni to support speaker are leko ati eni to support speaker are leko ni boda to be mekiri ko si aniyan ni be gbaja bi emi lo fenu are so be eni to finish ati leyin fun Desmond Elio to je House of Lagos House member lati suru lere won ni bi pe o wa lara awon to n tako obasa to je speaker ti are de fe ko ma je speaker lo o ni are pe won are so fun pe obasa wa lara awon to s Elliot wa lara awon to n yo obasa lenu o lohun se se mo nda ta ti mo bi ti oro yen ti wa a le ma ro wi pe boya eti oba le ti oba loko be awon olosilu no so fun are pe nkan ti Desmond Elliot so fun mi yan leyin re o sugbon fem gbajagbe mi la so si waju wi pe oga SSS lo pe ohun to so fohun wi pe Desmond Elliot yo wa la to nyo speaker are lenu Lagos State House of Assembly ko si baja se fe gbona to ko si fe fe yoro to o le soju le meji o ti fi ye be pe to si ajaye ti kuro lori bo nso Nigeria bi are se ma rese wale ninu agbo oselu lo kalara bi mi se roro yen si niyan kale mi ni are ni o wallahi masaki eluju ese ni kide ni jeun nikan
1: ta se
0: masaki dmi dia cds minister of defense gbogbo won patapata police
1: ti po
0: cheri ai saki won yen gan lo fa to kan won fi eni suru n fe bi ngbere kan se le je are bayi ka bo suri kan te so le kan te ni be egberun marun kan na pa na je la ni 3 mu la ni osu meta e je are bayi te de mo pe gbogbo awon ti won pa yen aye se dede yin gege bi are lo fa to fi pa won pa won to wa je ko je oju oba yin ta oju oba yin le won de wa lori ipo won ri ye kan se e de fi won le kan ma worun
1: ah in ye won lowo wo
0: mo se yi ke le niyan
1: komo so mi lo ko
0: ba re o se ye won lowo wo ba a nkan nu wo le temi pẹ̀lú ọ̀rọ̀ tí fẹ̀gbẹ̀ jàbí àmìlá àti ààrẹ stola ààrẹ sọ tó ní adéníyí sọ tó ní ajayi sọ fún òun yìí ọ̀gá sss iṣẹ́ tí ààrẹ ràn wọn náà ń jẹ́ àwọn alátọkù mi ká bá mi sọ kiri nǹkan tá ààrẹ ò ṣe lè lé wọn dànù nìyẹn ká láàrẹ fún ààrẹ gbé nàìjíríà sórí pé hùn nàìjíríà ká mi lára ju ara mi lọ ni o iṣẹ́ tí mo gbà yí mo fẹ́ ṣe láìwo ibi tó máa já sí ní ààrẹ àti lé wọn torí wọn ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n ààrẹ ò lè lé wọn tó rán ṣiṣẹ́ dáadáa ìyẹn iṣẹ́ tààrẹ fẹ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn.
1: ẹ pé lọ́rọ̀ kan báwọn yùn iswapu àti.
0: iswapu ti pa àwọn top commanders sí boko haram báyìí.
1: pé ká mọ̀ dunnú pé.
0: dunnú kẹ́ẹ̀ gbogbo táwọn yẹn ti ń fọwọ́ lálẹ́ yẹn ó ti di agbègbè iswapu. iswapu dẹ̀rẹ̀ báyìí àwọn tààràtàrà làwọn sopọ̀ mọ́ isis. isis dẹ̀rẹ̀ báyìí ṣé ṣiṣẹ́ rí.
1: Hey, kabisi.
0: Won bi ni o se se se se se re.
1: Ha. Aje ate si waju. Agoye wo iroyin agbon magbe se nlo lowo tori laipe. A lo oju oja, a lo polowo oja. Sugbon ka to lo. inu weroyin gaide amu wa won ni awon eyan to le ni egberun marun ni won gbe mi mi o laarin igun keji odun yi pelu bi awon ti won le ni odun ti won se je awon onise eto abo
0: ese
1: awon lebo ni endangered species
0: kolon sha anu ni akoko sa akoko won na so osu kerin odun si osu kefa chama egun merin lo wa ni odun kan first quarter second quarter third quarter fourth quarter meta osu meta meta meta to fi tele ra merin na fi pin isori keji oni second quarter april si june ni akoko ti an soro yi won ni pe 5,091 iyen egberun marun eyan o le makan le ni adorun ni won ku ni fona fonsu ti se ba fowo ro ri ku o so be e tan ma gun pa e tan ma yeban pa e tan ma fi bomb pa lo ku Nigeria ile ise ijoba ile to abo wa so fun wa pe ninu awon ta ri yan pe bi won fa ifun won boko haram ta won pa ni o mi kin roku e bo mi ori ka fi yan se be kan koko bayi ni be 35 to ku yen awon ti o mowo ti o no amolu na ma be ninu osu meta yen sangli ti won kin na soja 200 lo fori fa soja 200 iyen igba soja lo fori fa olopa bi makande ni ogorun 99 ati awon osise ajo onibode customs merin itoku awon ilu ni nkan o se ni ore Nigeria o nkan o se ni ore Nigeria
1: ṣugbọn iroyin a mo jade pe are ti n kaju e lori eto abo lorilede Nigeria
0: pẹlu nkan te ka yo n se ri kan gbe ọkọ fẹ to n bu igige ọdọ rẹ lo ma ro si bi ọrọ ẹnikan oyinbo ti isoko
1: ti n roko sọna
0: to n roko sẹyin bẹẹni ọdọ rẹ lo ọra sọrọ bere le ise ààrẹ ajáde alẹ economy ti dúró rí ọyàn ti stabilize economy security and we have crossed the Rubicon kí lẹ fẹ kó sọ lẹyìn yẹn ó kù sẹyìn lọwọ gẹgẹ bíi ọmọ ààrẹ wo lẹ rí nínú ìwé ìtàn nàìjíríà tó ní I am failing on my duty on my job ṣe rí rí ni iṣẹ́ tó gbélé lọ gẹ́gẹ́ bíi ààrẹ nàìjíríà yóò mò ń kùnà ṣẹ́gbẹ́ lẹ́nu àbájá ẹgbẹ́ lẹ́nu àbángídá ṣe bá sọjọ́ sọ ṣe jonathan sọ ṣe buhari sọ káwọn èèyàn sọ eléyìí ò lè sọ bẹ́ẹ̀ gẹ̀rẹ́ ló ṣe rí ẹ̀yin lẹ máa wá farabalẹ̀ lẹ máa bí ojú ẹ̀rọ tọ́jú bá farabalẹ̀ á rí mú kí gọ̀gọ̀ ló ń ṣẹlẹ̀ ṣé nàìjíríà ń gòkè sí ni àbí nàìjíríà ń wọ kòtò ayé sí pẹ̀lú nǹkan tẹ́ ẹ gbé kalẹ̀ yìí 5,000 láàrin káàtì ọ̀hún ká má ṣe boko haram tọ́pẹ̀ bá àárò kú o tọ́pẹ̀ boko haram káfílẹ̀ 3,500 láàrin oṣù mẹ́ta ìyẹn ní pé bíi ẹgbẹ̀rún kan àti 150 àádọ́jì ní àádọ́jì ọjàre ní oṣooṣù ó burú jáì ó burú jáì ó burú jáì ó burú gidigidigidi bíi 30 pàdé bíi 30 pàdé ṣé kò wá rí bẹ́ẹ̀ ni bàbá yìí náà máa ń kà ní báyìí 20 ní sokoto 25 ní zamfara láì ṣe gún láì ṣe àparò láì ṣe sunsun láì ṣe ṣin kò ṣe máa fẹnu sọ ni mo mọ nǹkan tó ṣẹlẹ̀ ní sokoto láàrin ọ̀sẹ̀ ó burú jáì
1: ìròyìn ti ẹgbẹ́ àwọn kankan léde tó ṣe pé ẹ̀tùmọ̀ túnú ìwé ìròyìn yẹn wò pé àjẹ orílẹ̀-èdè wa nàìjíríà lélẹ̀ ti ń ṣẹlẹ̀
0: orílẹ̀-èdè wa ni o
1: àwọn èèyàn lẹ́mọ̀ ń kọ pé wọ́n kàn ń jẹ báyìí ṣé orílẹ̀-èdè wa sì ni.
0: Ẹ máa gbọ́ 35 45 ní ọjọ́ kan péré awon arebi ti wa so gbalẹ debi pe lost be tele se oru la se ka tele won ti se ka losan gan Nigeria ba osan kan ri mi orun kan ri mi losan gan ago meji la arabi ade ade be se se tele be se ko da ri nkan to ma ko da si nkan ti jowo ma se ma se tan ni rorun ma de lo ko te mi so ni pe ibo na ti wa ibo na tin lo ijoba o lo so fun pa mo bi ta tin wa to ba de wa sele mo so lose to lo ma tun so bayi drone wa re kere ke te ba gbo bi para o sele bi kan e da drone sinu afefe ko je o kere tan mewa
1: se ba tiri le nlo abi na wa ni mi ko le
0: orisirisi awon kan ton awon ti lo solar nu won awon kan lo epo awon kan lo battery e wo lo ro ti o ba sina
1: e mo popo lopo ni se
0: balu wa re le gbo kakiri won ri na fi si yen lara abi
1: e mo binu e mo popo lopo ni se wa bo ba se na lo nlo ah won le mo le
0: ni se yin ba ni balu wa re se fe lo nlo ni abi mi abi to nkan kan se la fi sagbara fun ti oro Nigeria ba ka won lara won ri nkan agbara fun to ma toju awon Nigeria na e ko bi drew me wa suna yen fe gbogbo bi ton ba ya si to tabi ton ba wo si
1: sawon igi nu gbo ni da drone duro ti o ni jo le ri
0: iro igi oro nu gbo ni e so wo esin won de bi ton e ma fun won lara esin won de ma ti je kan be se ko si wala esin won de bi ton lo te ba de bi ton lo tan tan ti sin mi tara ti de won pe 30 minutes oju ese e pari oro won te ba pari oro won tan e ba lo si be bo se phone won ni bo se nkan ni e ma ma won pe ni forensic analysis te ri bi to wo tin wa bi to wo tin
1: se so ilu ebo ni
0: enja so so won ilu oyinbo se ki nkan to le sele ni nkan tan se ni egypt mo so fun yin yi ngba ti wa la ibere brotherhood abi ko na pera won wa lati won fa ni egypt bu ju ti nigeria lo le di se gburo won mo ni igba kan bo look so gba bomb lo ndu bele jojumo ko si nkan to jo be mo
1: ngba en daruko forensic ni mo pe se nigeria mo ta
0: ti awon oloselu wa awon oloselu wa to ma ti jira won ni apoti ibo kankan ko yen e ma do forensic analysis of ballot paper se e gbo ri ni won le se yen fun ballot paper ṣugbọn fun nkan to ma da gbogbo wa e ka fi sowo olohun
1: ẹ já lọ polówó ọjà bọ́ bá padà dé àwọn òṣèjú òpólẹ̀ agbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ ó sì ń tẹ̀ wájú lọ́wọ́lọ́wọ́ à ń bọ̀ ná ẹ mọ̀ yín kú ń bẹ̀.

0: Ẹ̀káàbọ̀ padà sí ìkànnì World Radio 89.3 FM ìkànnì ìkànnì àgbọ̀mọ̀gbẹ̀ tó kálẹ̀ sí òpópónà Láàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mọ̀gbẹ̀ náà ní ìpafẹ́fẹ́ ṣọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn nọ́mbà tẹ lè pè sí ní ìtẹ̀báfẹ́ dá sétò 0916893 1000 0915 33 4893. Hello. Hello,
1: ẹ̀káàrọ̀
0: sá, Mr. Gbọ́lá.
1: Lórí sọ ní.
2: Ààrẹ gbogbo àdébí.
1: Mo rí lè wúye sáwọn èèyàn rí. Kán dínkù ńlá ní kán dínkù aláṣẹ Nàìjíríà yìí. Ọlọ́run. Kọ́lọ̀run kó wọlá sókè ẹ̀ kó wọlá yìí níbi. Kó jẹ́ káwọn èèyàn rí kó máa dínkù aláṣẹ. Ọ̀rọ̀ wá ti fẹ́ dàbí pé àsìkò kò sọlé ẹjẹ. Bẹ́ẹ̀ ló ṣe rí báyìí. Àdéhùn àsìkò kò sọlé ẹjẹ. Kí ló máa ṣẹlẹ̀ olórí sọ ní.
2: Adìyẹ máa dàgbà ni.
1: Yẹ́rí, mo rí lè tẹ́ bá ṣe ń sọ̀rọ̀ yẹn máa fọ́ lórí nípa constitution ká sọ yìí. Ẹ mọ̀ pé constitution is all about rule, guideline and regulation. Tá a bá tíyẹ̀ gidi bá ti tẹ̀lé, ibùdó tíyẹ̀ ṣe òdà bá wà nbẹ̀, tíyẹ̀ gidi bá wà níjọba, kò ní fọ́lù tí ò dá ẹ. Èyí tó dáńbẹ̀ ló máa fọ́lù.
2: Kò sí nǹkan tí ò ní lúpọ̀.
1: Ẹ oná mú tiẹ̀ mú tiẹ̀ sọ́lù láti ṣe ṣẹ́gẹ́ mi gbọ́dọ̀ pé àwọn pípọ̀ ìfọ́lù ẹ̀ according to bó ṣe ṣe ni gbogbo kan wọ́n máa lọ ibùn gan ẹlẹ́kùnjẹkùn táwọn èèyàn ń pariwo gan wọ́n ti ṣe rí oníwísì tó tún fi àbọ̀lẹ́ṣẹ̀ tó tún fi tọ́ọ̀nù sí gbogbo kínní yìí ẹyẹ kan wọ̀n kan láti gbà síjọba tá à ń sọ ti bẹ̀rẹ̀ fẹ́ àti ẹ̀fẹ́ ẹ̀ sọ pé ìjọ kan wà o àjí o àti ẹ̀gbọ́n kankan tó gbádùn kankan rí bí wọ́n bá bọ́rọ̀ owó a máa gbọ́ pọ́n kówó jẹ bí wọ́n bá kówó jẹ a máa gbọ́ pé wọ́n pààyàn lógún lọ́gbọ̀n ní wọn àbá gbogbo a máa gbogbo tax wọn fẹ tẹ mi wa tàkí kọ láti ọmọ ìdílé ayé fẹ yìnyín kí èèyàn fi kọ kí èèyàn lóòdì káàdì jẹ pé láàrin ìṣẹ́jú méjì gbogbo káàdì tẹ nǹkan rí pé èèyàn lóòdì káàdì wọn á káwó báyìí sọ̀rọ̀ wọn á jáwó mtn gẹ́sọ́ wọn á ráìdì wa bá a kan fún àwọn láti orí fóònù títí nìkan àwọn náà tún jáwó ẹyìn máa di mtn máa ráìdì rẹ ẹ má bínú kó lóyún rẹ ẹ má bínú gàrí àwọn náà tún máa ráìdì wa ó tún máa jáwó lórí owó wa ìjọba yóò yé yẹn ibùn wọn ó yẹ kán prosecute nsa ìbàdàn ó yẹ kán prosecute báwo ni kòkó kọ́ọ̀tù àwọn agbésùmọ̀mí kọ́ fídíò tó wọn flóòdù gbọ́ everything báwo ni ò ṣe mọ̀ lọ́fíìsì rẹ̀ àwọn púpọ̀ wọn lọ ń kàmìlà.
0: Mr. Gbọ́láhàn ó tó kánilára nítòótọ́ 0916893 1000 0915 33 34 893. Hello.
3: Ojúmọ́.
0: Ojúmọ́ rẹ ni sá.
3: Gàrí. Ọlẹ́rẹ̀ kan ní.
2: Bàbá mi.
3: Akúṣẹ́lù.
2: Yes, Akúṣẹ́lù ni sá. Akúṣẹ́mọ́sí.
3: Àyìnbó Bọ́lá rìn wọ́n láti gbọ́dá ṣàkóso àròyìn. Ẹ jọ sá, olóyè kan ní.
2: Yes, sá.
3: Ẹyin owó local government ọ̀ṣọ́ state.
2: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n lọ sí ilé ẹjọ́.
2: Bẹ́ẹ̀ni.
3: Ibo lọ̀rọ̀ dé dúró lórí ẹ̀ mo fẹ́ mọ̀.
2: Wọ́n fílẹ̀.
3: Ìjọba ṣàkí àbúdẹ́sì gbogbo wa. Ọ̀rọ̀ Nàìjíríà nìkan ọ̀rọ̀ Nàìjíríà ṣe àwọn nìkan lè dáná.
2: Àkótó ó kéré.
3: Ibi èèyàn bá kú àwọn tó ń ṣiṣẹ́ yìí náà ni wọ́n ń pa yìí tí wọ́n ń padà yìí àwọn tó ń ṣiṣẹ́ owó tẹ̀ náà yìí. Tí wọ́n bá wá pa gbogbo àwọn èèyàn kan ṣe báwo ni wọ́n ṣe máa rí owó tí wọ́n nà àbí wọ́n wá ka Nàìjíríà tí a bá tán tá a bá parí wọ́n á tà fún àwọn mí-ín àbí kí ló máa wà ní èrò àwọn tó ń darí wa yìí kan.
0: Ẹ ṣeun.
3: Ó yẹ kí wọ́n ṣàánú wa.
2: Ẹ̀ka ni wọ́n bàbá ṣe ń gbé mi sà.
3: Wọ́n ní kí wọ́n rí lára adìẹ tí wọ́n ń sìn. Ọlọ́run wà pẹ̀lú wa o.
2: Fún ẹni tó bá fẹ́ jalè kò sí iye tó pọ̀ ju bó ṣe bó wà ṣe pọ̀ sí gẹ́gẹ́ náà ṣe máa dùn sí.
0: Ẹ̀jẹ̀ á mú ìpè yìí. Hello.
4: Ẹ káàárọ̀
0: sá.
4: Mr. George láti Ológun Ẹ̀rọ.
0: Ẹ sá.
4: Mr. Sani Nkuse.
2: Ọ̀gá ẹ káàárọ̀ sá.
4: Sorry, Chief Sani.
2: Ẹ ọ́ join sá.
4: Ẹ kẹ́sà. Chief, this word I want to say now. everybody should please remove tribalism from it. I am not tribalistic. I want to ask a question. If by next year, all of us that are complaining now say because people coming are from our state or from our home or from our brothers, that they should come back to government, have we right to complain again? Because I'm looking at it, that it says that tribalism has destroyed this country. We cannot do anything right again. The politicians, they are one. They don't even talk about tribal when it comes to sharing of money or a embezzling of money or freeing their members commit crime. But it is we, the masses, that will vote them in. There are countries where if election is rigged, that country will go into serious problem. In Nigeria, even when they rigged the election, we will correct it. No! The right thing has to be done. Look at these things we are discussing. Don't you see the truth in it? Everybody is seeing the truth in it. And yet, these people are defending it. What is the president going to tell us about Adeyemi or Gbajabi Amila and all other people that are involved in this issue that we are discussing today? And other things which they have done, which we are talking about, because we said earlier that there are more agencies. And yesterday there are just two more now. More are coming out. And all is to make Nigeria not to be good. And when it comes to election, yesterday I was passing from my house to Elele. I saw people gathered at one of the compound where one politician is campaigning. It's the campaign office. They are beating drum and dancing. Are these people not going to vote for the people?
2: Everybody cannot take it.
4: Enough. Thank you very much.
0: Thank you so much, sir. 0916893 1000. Hello.
5: Hello, Carol.
0: Hello, Carol, sir.
5: Hello, Sonny.
2: Baba, me.
5: Baba, you.
2: I'm your Baba.
5: I'm
2: your new brother.
0: Oruko yin, sir.
5: Abi Bola ni.
0: Yes, sir.
5: I'm not joking. But oh man, Salot in France, one Salot in the US, one Salot in the UK. So my get them being and for everyone there, yeah, she wanted Salot. She wanted them back to say, I'll allow fellow city. Ah, you want to show for the one. You be a Salot. Bon, but recommend you can't shame me now, it's a long. Can you only be traffic? There's a Salot. If I'm not saying you get a number 20 because there's no problem. So, number one, but there be a man is that in a country like the end, and she bala bala is a dry arrest, a prosecutor, because there's transparency in it. Yeah, it could be a yabel of one day. And you have to see, oh my God. And that's when you go to my arrest, I want to my corrupted. Oh, not to see another day. If you want to see one, better, I can't take government. You can't go to the police. Take a question. I want to see. So I come out of the book and that's a key one, you might see.
0: Eshunsa. 0916893-1000. Bí o ṣe ń ṣe láàrọ̀ ní kálukú náà ni wọ́n ṣe ń sọ. 0915333-4893. 0913333-893. Hello.
5: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá, orúkọ yẹn ti pẹ́ tí ń pè wá. Olúwa Adéyẹmọ lórúkọ tèmi.
2: Ẹ
5: kí bàbá àwọn olùdí wa ẹ̀jẹ̀ kákọ́kọ́ bú àwọn tí wọ́n ṣùwá pọ̀ pé a gbọ́dọ̀ jẹ́ nǹkan tipátipá. Ìmáríjì tán ṣe fún wa olóńkọ́ bàbá ọ̀rọ̀ yẹn tán nínú ìwé yẹn one of the prime minister ní North UK interview sáyẹn ṣòkòtò. Hello. When it does not work, if I'm still alive and it has been written down, no Igbo will be the president. The Western world, they are the ones that are affecting this country. And the Concordia, who was in, who are investing, and they have a corrupt money. What you are developing, Louis? Can you tell us a little about our money? You want one limit? And then you have to. This is open to the world, share a molecule, share. Dídáwọ́ bọ̀ ẹ̀ṣẹ́ wa lórí Nàìjíríà ní ìjẹ́ tó lè ní Nàìjíríà ṣe rí lórí. Ṣùgbọ́n àwọn tí wàá kì í tàwádọ́ bùtà kó wá sọ́dọ̀n àwọn fi ń ṣe ọrọ̀ ajé. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Burkina Faso. Ẹ kàn píà ṣe bí kọ́ńtì kan kọ́ ni kọ́ńtì kan ló.
0: Mínísítà Ọlálẹ́ kan sọ ni ní ìtẹ̀síwájú àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ àgbẹ̀ ń bọ́ sínú ìwé ìròyìn Guide àwọn ni Atiku náà ló kọ́ mínú lórí ìdádúró ẹ̀jẹ̀ amú ìpèyẹ. Ẹ lóò.
6: Ẹ
0: kú ojúmọ́ sá, orúkọ yín àtijọ́ ti ń pè wá.
6: Orúkọ tèmi ni Adélàdé ìlú
0: Ayé. Ẹ ṣeun sá.
6: Ẹ yí kí máa tọ̀ yìí, kọ́ Bóyá ti ìwájà ti lọ lọ́sùn, bóyá ti PFIP fẹ́ntọ́nù. Ohun tó ṣe ń fi ní pé ọmọ Yorùbá ló ṣe tù bàbá yìí, aláìkàláì, ó tún ń tì. Nítorí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ Yorùbá máa ń ní fáṣú, fáṣú, and first for image. Ẹgbẹ́ sọ fún mi pé bàbá Tinubu sọ̀rọ̀ kan dáná pé àwọn pàṣẹ fún ẹ kó lọ gba bọ́sọ̀dà láti kàn. Ìjọ ẹjọ́ nílé nílé tó ní pépà yẹn kọ́ọ̀tùmọ́dó ló fún ẹbí sí ní ọ́dọ̀ àpọ̀lọ́ fún ìdílé kọ́ọ̀tù. Ìyẹn já sí bàbá yẹn ò wọ́n pọ̀ tó ń jẹun. Wọ́n fi ń jẹun ní àwọn tó wà ń bẹ̀ wọ́n ní èkó wọn wọ́n fi ń káṣá. Àwọn tó ti jẹ́ wọn ni Yorùbá ilẹ̀ kó sọ̀rọ̀ wọ́n dákẹ́ wọ́n wùrọ̀ wọ́n tún pa ilé kọ́ọ̀tù
0: Ẹ ṣeun, Mr. Adé láti UI orílẹ̀-èdè Nàìjíríà, ajọ́ ni gbogbo wà ní. Hello, ìpè ń tire. Atiku náà ló kọ mínú lórí ìdádúró àjọ EFCC lẹ́yìn àṣẹ rẹ̀. Hello. Yes, sir.
5: Okay. EFCC. Managed by federal government.
0: Ẹ jẹ́ orúkọ yín sá.
5: Èmi náà mọ̀ sọ́ọ̀tẹ̀lẹ̀ sí Olúwa Adéyẹmọ.
0: Ẹ ṣeun.
5: EFCC
7: so that the presidency will manage it, because it's an agency of the government. Okeseli, Okawakobe, Paloma Keseli, Omu Federal Government, Paloma Kesekobe, Ija Omo Yoruba, Yarunu Dibe, Tori Anlouz, Anlouz, O da bon shin skutina, O da bon shin, O wa fon shin imakidena, Paloma Wadji Timobu, Paloma Keseli, Owo ti alakan di Federal Government. Alo ma kese le pe a pe scrutiny se o wa die o to sele election to be le ka support to the government sabai inu mi ti on ba baba ba tin mo tin fi oye yi wa kan laju je inu bu ni ko wa ni wa ni jo ma yoruba ani 15 million mo yoruba that they can do better dada
0: e seun sa. Hello.
8: Hello.
0: Eka aro sa o.
8: Eka aro.
0: Yes sir.
8: Auntie Sunday.
0: Yes sir.
8: Eku ise.
0: Yes sir.
8: Ona fun yin mo se lagbara lo.
0: Atayin na sir.
8: Ole ifon ni.
2: Boda mi.
8: Imo ni aye aye lo ba ko ti re.
2: Olorun lo ni ori be sir.
8: Omo si ni ore.
2: Nje sa ni mere.
8: Ori re ni guru
2: go. Me ati wona boda mi.
8: Ibiri komo fe bi sir.
2: Yes sir.
0: Mr. Bolaji abi ka won yin mo ko
8: yin. Mr. Bolaji.
0: Yes sir.
8: Lagbara Olorun e ti on la rodo ko de gele.
2: Ah mi atayin na sir.
8: Ehe. O ti fi ya kan ti osu abi.
2: Ha ti ni ka tu tule.
0: O ti ya tule.
8: O ti ni ka file.
2: Be ni.
8: O ti ka.
0: Are ti pa se kan tule. E seun Mr. Bolaji. Hello.
9: Good voice.
0: Yes, sir. Mr. Bolaji.
9: Yeah. Always on.
2: Baba.
9: I don't know. During general carriage.
2: Yes, sir.
9: She can little by sir in all administration.
2: No, sir.
9: Eh?
2: No, sir.
9: She ain't going to show Nigeria. She ain't going to see Nigerian. Don't go hear me. Anything else to take action. Nigeria says, no, take action. Go hear me. I ain't Jonathan German when your boss established Google. Now you're Jonathan Law. You know what? She needs to pay a fight. You're going to tell me what's so sad. Woman.
0: Ẹ ṣeun Mr. Gbọ́láhàn, wọ́n ni ṣayé Jonathan Sole tó yìí.
2: Ọ̀rọ̀ ti Atiku àti EFCC.
0: Mo fẹ́ jẹ́ amú pọ̀ mọ́ ti APM yìí nínú ìwé ìròyìn Punch wọn ní ẹgbẹ́ òṣèlú APM gbọ́ ẹnu àtẹ́lu iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ Bíṣọ́ọ̀bù Ìjọ Àgùdà.
2: Ẹ ṣe.
0: Torí àkókò wa.
2: Bẹ́ẹ̀ ti Atiku sọ wípé pẹ̀lú nǹkan tí ààrẹ ṣe o, mo ti fi wá hàn gbàgbàgbà pé òun ló ń pàṣẹ fún EFCC pé EFCC ò lómìnira wọn ọ̀dádúró pé ààrẹ ló ń sọ nǹkan tó máa ṣe fún wọn pé eléyìí ni kẹ gbé eléyìí ni kẹ má gbé pé ìgbà tí EFCC ṣe kẹta ṣe yẹn pé kò sí àníàní bẹ́ẹ̀ ààrẹ mọ̀ kan tó ń ṣẹlẹ̀ pé ìgbà tí ariwo pọ̀ ni ààrẹ ṣe bá eléyìí ju nǹkan tí mo lérò lọ ìjẹ́ ìjọbọ́lẹ̀ EFCC ẹ ṣe báyìí ṣùgbọ́n nǹkan tá a ti rí gbámú bẹ́ẹ̀ ni wípé ààrẹ ló ń pàṣẹ fún EFCC torí ó ló fi sọ fún pé kàn ṣe báyìí báwọn ṣe bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń darí EFCC ti fi hàn. Ọ̀rọ̀ ọ̀nà yìí kan àti iléeṣẹ́ ààrẹ ṣe mọ̀ ẹ̀mí fẹ́ràn àwọn bíṣọ́ọ̀pù Ìjọ Àgùdà kìdẹ̀ ṣe pé ní ló bẹ̀rẹ̀ Olúbùnmi Okojì gbogbo wọn bẹ́yẹn àbá yẹn ń jábọ́ wọn sọ̀rọ̀ wọn sọ tọ́mọ́lá wọn sọ̀rọ̀ ẹgbẹ́ táwọn àbá yẹn ń jábọ́ gidigidi mo dẹ̀ fẹ́ràn wọn fún kíni kankan wọn ni bíbù kátà àbájọba o.
0: Wọn ò
2: ní jẹ dòdò tí wọn fi nílé sòdodo. Torí nǹkan tó fẹ́ gbọ́ná máa sọ fún mi ọ̀tọ̀rọ̀ rẹ̀ ni wọ́n lọ bá rẹ̀ wọ́n sọ fún ààrẹ wọn ní pé ọrọ̀ ajé nàìjíríà ọ̀dà ètò àbò ìjà wọn láàrin pé parí mọ́ àwọn lọ́wọ́ pé kò sí nǹkan táàrẹ̀ sọ bá rẹ̀ sọ díjà gidigidi mọ́ wọn lọ́wọ́ ni wọ́n láàrẹ̀ dúró lórí ẹ̀gbẹ́ ọ̀bẹ́ni wọ́n sọ bẹ́ẹ̀ mọ́sẹ̀ wọ́n lè máa parọ́ fún wọn ṣùgbọ́n àwọn nǹkan tó ń lọ gbòòrò ìlú yìí ò dá wọ́n láàrẹ̀ ò gbà gbogbo àwọn tó wà lè ṣe ààrẹ kò sí ọ̀rọ̀ tí wọ́n ti fi sọ sí àwọn ará ìtàn wọ́n ti bú ṣégé sí wọn lára wọ́n wá gbàgbé wípé ọ̀nà yìí kan yìí náà kò sọ̀rọ̀ tó sọ sí Jonathan tán ó bú ṣégé sí Jonathan lára nígbà yẹn àwọn tó máa bẹ̀rẹ̀ sí ibà bàbá fòdì bọ́ìsì wọ́n sàn nígbà yẹn ọ̀tọ̀rọ̀ wá gún wọn lára bí ẹ̀gún sí bẹ́ẹ̀ wọ́n ní àbáṣọsọkúsọ àwọn náà sọsọkúsọ lẹ́nu.
0: Ẹ ṣeun bí la ti ń lọlé lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ̀ lágbára Ọlọ́run ẹ mọ̀ pàdé àwọn ikọ̀ mìíràn ọjọ́ ajé ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́
2: tó ń bá ẹjọ́ ọlá ẹ má gbàgbé o gbàgede òṣèlú 9:30 lọ́la gbagede osulu ola olohun bi todo kan ni o ma lagbara gan
0: olohun o so wa e se oni gbogbo bi te tin gbo wa iri ataye na la fi pade ni ojo aje lagbara olohun mo dupe olasan ni golden voice on radio incoming

0: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín, èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa. Kànga wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí? West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́. Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà, West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfetìwàgbé ti yín lárugẹ, owó owó ò ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, ilé iṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o, ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì, ilé funfun pẹ̀lú àwọ̀ búlù, West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: Eighty-nine point three FM, your preferred wholesome radio.

0: Ẹ̀kásán, àsìkò iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú fún yín lọ́sàn-án tòní láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ ìtúnlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu bọwọ́ lo èèyàn ṣiṣẹ́ àwọn olùkọ́ tó lé ní 3,000 sínú ètò iṣẹ́ ìjọba. Ọ̀gá àgbà àjọ EFCC ní apẹ́ ó ti ń dojú kọ ìkànnì àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ààrẹ Tinubu ṣe dá àṣẹ rẹ̀ padà láti gbẹ́sẹ̀ lé àpòasùn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilẹ̀ DR Congo ní apẹ́ ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú omi tó dànù ní apẹ́ ó ti mú kí wọ́n bẹ̀rẹ̀ ètò àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú àyẹ̀wò àrùn ẹ̀bólà lẹ́yìn tí èèyàn 5 tí wọ́n gbẹ̀mí mi. Trump ń ṣe ìtúntẹnumọ́ lórí ìgbésẹ̀ rẹ̀ láti wagbo dẹ́kun mímọ́ fáwọn èèyàn ní àṣẹ àti bí ọmọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, eléyìí tí wọ́n pè wọ́n ní ó ń gbìyànjú àti lo àṣẹ wà. Nínú ìròyìn, eré ìdárayá àjọ CAF ṣe àtìlẹ́yìn fún ètò ìṣèjọba àjọ FIFA lórí ètò ohun tó ní ṣe pẹ̀lú ìtrawọ́ ẹ̀bẹ̀ àti bí wọ́n ti ṣe ṣe àtìlẹ́yìn fún Infantino. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti bọwọ́ lo ìgbàsíṣẹ́ ètò fáwọn olùkọ́ eléyìí tí wọ́n pè wọ́n ti wọ ẹ̀yìn kànkàn nínú ẹgbẹ́ àwọn olùkọ́ àti àwọn òbí tí wọ́n lé ní 3,000, eléyìí tí wọ́n pè wọ́n láǹfààní àti gbà wọ́n sínú ètò iṣẹ́ ìjọba lásìkò yìí. Ìgbésẹ̀ ọ̀hún ló sì wà láti ṣe àbójútó sí àdínkù àwọn olùkọ́ tí ń bẹ láwọn ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ yan àwọn Unity School àti láti mú ètò ẹ̀kọ́ kò lè láǹfààní àti yípadà sí orílẹ̀-èdè yìí. Mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Dókítà Túnjẹ Aláùsá ṣiṣọ́ lójú àtẹ̀jáde yìí nínú àtẹ̀jáde kan tí ó wá látọ̀rin tí Ṣolùbá dámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn Ìhàrò Àtà. Gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé, wọ́n pe àwọn tí wọ́n jẹ́ àwọn olùkọ́ tí a pé wọ́n ti yà sọ́tọ̀ yìí, wọn ni wọ́n pe wọ́n láǹfààní àti fi ṣáájú náà, ibi tí ọ̀pọ̀ àwọn olùkọ́ yìí ti ń ṣiṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ tó jẹ́ ilé ẹ̀kọ́ girama àti àwọn ilé ẹ̀kọ́ tó ti ń kọ́ni nípa ìmọ̀ fún bí ọdún bíi 25, èyí tí ó sì fún wọn ní ààyè láti jẹ ara àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọba. Nímọ̀nà wà Aláùsá ṣàkàwé ìbọwọ́lù yìí gẹ́gẹ́ bí ìdásí kan ilé ètò alátọwọ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu àti ilé ìtí apẹ́ ó ní ipa tó tọ́ àti ilé ìtò yẹ nínú ètò iṣẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí, nígbà tó sì ń ṣe ìdámọ̀ ipa àti akitiyan àwọn ọ̀gọ̀rọ̀ àwọn olùkọ́ wọ̀nyí gẹ́gẹ́ bí ohun tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún ètò ẹ̀kọ́ láti bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pa pé kí àjọ EFCC kan yí àṣẹ gbígbé ẹsẹ̀ lé àpòasùn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun padà, òun ló ti dá àríyànjiyàn òṣèlú sílẹ̀. Eléyìí tí wọ́n ní àwọn ẹgbẹ́ alátakò, òun ni wọ́n ń bèrè ìdí tí ààrẹ fi ṣe ìpinnu náà, tí àwọn agbẹjọ́rò àti àwọn ẹgbẹ́ àwùjọ sì ń ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ náà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pè. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló tún ti lọ sí ilé ẹjọ́ láti pe ẹjọ́ tako àjọ EFCC, nígbà tí ọ̀pọ̀ àwọn aráàlú náà sì ń pè fún ẹjíṣẹ́ alága EFCC yan Ọlá Olúkóèdè láti fi ipò rẹ̀ sílẹ̀ tàbí kí wọ́n yọ nípò lójú ẹsẹ̀. Lọ́jọ́rùú ọ̀sẹ̀ táwàyé, ó ní àjọ EFCC pàṣẹ pé kí owó kankan kó má ṣe jáde látinú àpò àsùnwọ̀n tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń gba owó ìpín rẹ̀ látọwọ́ ìjọba àpapọ̀, gẹ́gẹ́ bí ara ìwádìí kan ti iléeṣẹ́ náà bí àwọn ń ṣe. Nínú àpilẹ̀kọ náà, àjọ EFCC sọ pé ìgbésẹ̀ náà ló wáyé lẹ́yìn tí àwọn ṣàkíyèsí nínú ìwádìí lórí ẹ̀sùn lílo ₦11,000,000 lọ́nà tí kò bófin mu. Ààrẹ Tinubu nínú àṣẹ tó wá fọwọ́ sí fúnra rẹ̀ lánàá pàṣẹ fún àjọ EFCC láti lọ sí ilé ẹjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n lè yọ àṣẹ gbígbé ẹsẹ̀ lé àpòasùn náà kúrò lójú ẹsẹ̀ kí wọ́n sì dá ìgbésẹ̀ náà dúró. Ààrẹ ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti wọn ò tí fún òun ní àlàyé kíkún lórí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ náà, ó ní àkókò tí wọ́n yàn láti ṣe iṣẹ́ náà ni kò bójúmu tó, pàápàá jùlọ látàrí ìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé lọ́jọ́ 15 oṣù tá a wà nínú rẹ̀ yìí. Àjọ tí ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ICPC ní apẹ́yàn ti ṣíṣe olójú àwọn iléeṣẹ́ ayédèrú míì. Eléyìí ti apẹ́wọn ni ó tún wà lábẹ́ ìṣàkóso ọ̀gá àgbà fún àjọ tó ní sọ̀rọ̀ ètò ìdásọ̀rọ̀ ètò ìkòwò láti ilẹ̀ òkèrè ìyún PFIPC Adeniyi Matthew Adeyemi, àgbà àgbà àjọ ICPC Dr. Musa Adamu Aliyu, òun ló ṣíṣe olójú ọ̀rọ̀ yìí lásìkò tó ń jábọ̀ fáwọn oníròyìn nílé iṣẹ́ ààrẹ lẹ́yìn ìtapẹ́ ó jábọ̀ àwọn ìwádìí tí a pín wọn kọ́kọ́ ṣe eléyìí tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ayédèrú náà eléyìí tí a pín wọn ni ó ń sọ̀rọ̀ lé lórí. Dókítà Aliyu ṣàlàyé pé ìwádìí ọ̀rìn kinìwé òun ló ṣàfihàn rẹ̀ wípé Adeyemi òun ni kò ní ìyànsípò kankan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tàbí àwọn tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ iléeṣẹ́ tó pòun ṣojú fún ló ní ìdásílẹ̀ àtọwọ́ òfin tàbí àṣẹ wá. Ó ṣàlàyé pé àjọ náà òun ni pé wọ́n ṣe àmúlò ọ́fíìsì kan tó jẹ́ ti àjọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí eléyìí tí wọ́n sì ní àdojúkọ àti ìfojúhàn gẹ́gẹ́ bí aṣojú ìjọba pẹ̀lú ìmọ̀ pera ẹni ní tí ò jẹ́ eléyìí tí apẹ́yàn ti pa agbọ̀nyún ṣe àwọn nǹkan tí kò tọ́ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ eléyìí tó fi síta. Ó tẹ̀sọ̀wọ̀ wájú pé ìwádìí ọ̀rẹ́ kìnìwé ló tún wá ṣíṣọ́ lójú àwọn àjọ míì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti di ayédèrú eléyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ fún ìdàgbàsókè àwọn nǹkan ìpolongo ètò ìdókòwò ní olúlélẹ́wà Àbújá àti ètò míì àti àjọ míì sẹ́tún pè fún ọ̀rọ̀ ìdókòwò láti òkèta èèyàn PIPA. Àwọn aláṣẹ nílẹ̀ Congo òní pé wọ́n ti bẹ̀rẹ̀ ètò àyẹ̀wò lórí àrùn ẹ̀bólà àti àrùn onígbá méjì fáwọn tó jẹ́ arìnrìn àjò ọkọ̀ orí omi eléyìí tí a pé wọ́n dínà lé díẹ̀ ní ìgbà eléyìí tí a pé wọ́n ní ọkàn wọn ní àwọn àdojúkọ kọ̀ọ̀kan lórí omi ilẹ̀ Congo. Ọkọ̀ orí omi Yinfeng Tu yìí òní pé ó jẹ́ eléyìí tí iléeṣẹ́ kan látilẹ̀ China ṣe àmójútó rẹ̀ eléyìí tí wọ́n sì dáwọ́ rẹ̀ dúró ní ibùdókọ̀ bẹ́ndẹ́bẹ́ndẹ́ eléyìí tó wà níbi kìlómítà 5.80 eléyìí tí a pé ó ti ń súnmọ́ olúlé ilẹ̀ náà ní agbègbè Kinshasa. Alákòóso fọ́rọ̀ ètò ìlera nílẹ̀ náà Roger Kamba òun ló ṣàlàyé wípé àwọn ètò àyẹ̀wò òní àti bẹ̀rẹ̀ sí ní ṣe látàrí àti ṣe ètò àyẹ̀wò ìlera fáwọn arìnrìn àjò náà bóyá wọn ní ìbà àbí ẹgbà àrùn onígbá méjì wọn ni gẹ́gẹ́ bí wọ́n ti sọ àwọn tí apẹ́yàn wà lágbègbè ọ̀hún àwọn kọ̀ọ̀kan nìyẹn pẹ́yàn jáde láyé ní ilé ìwòsàn nígbà tí wọ́n pé wọ́n ní àwọn méjì kan tó jẹ́ àgbàlagbà àti ọmọ ọdún mẹ́ta kan tó fi mọ ọmọ òòjọ́ kan ní apẹ́ àwọn náà tún ti jáde láyé. Àwọn ikọ̀ yìí jẹ́ kó di mímọ̀ láti iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ètò ìlera pàápàá jùlọ àti àjọ tó ń rí sọ̀rọ̀ ètò ìlera lágbàáyé òní pé wọ́n ní àwọn tí wọ́n pé wọ́n wọ ọkọ̀ yìí òní pé wọ́n ní pẹ̀lú ètò ilé ìyáṣẹ́ àyẹ̀wò eléyìí tẹ́pọ̀ wọn ni wọ́n nílò láti ṣàyẹ̀wò tó kún lórí wọn. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló tún ti ń gbìyànjú láti dí ẹ̀tọ́ ọmọ tí wọ́n bá bí ní ilẹ̀ Amẹ́ríkà kù lábẹ́ ìlànà ọmọ onílẹ̀ lọ́sẹ̀ díẹ̀ lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Amẹ́ríkà ti kọ ìgbìyànjú rẹ̀ àkọ́kọ́ láti fòpin sí ẹ̀tọ́ náà. Ààrẹ náà ló fọwọ́ sí àṣẹ alákòóso méjì lánàá tí ọ̀kan lára rẹ̀ ló jẹ́ ìfẹ́ lójú ìtumọ̀ àwọn tí kìí ṣe ọmọ ilẹ̀ Amẹ́ríkà tí àwọn ọmọ tí wọ́n bá bí kò sí ní ẹ̀tọ́ sí jíjẹ́ ọmọ ilẹ̀ Amẹ́ríkà lábẹ́ ìlànà náà. Àṣẹ kejì ìfòfinde ohun tí wọ́n pè ní ìrìn àjò afẹ́ ìbí èyí tí ó mú kí àwọn aláboyún láti rìnrìn àjò wá sí ilẹ̀ Amẹ́ríkà láti bí ọmọ kí ọmọ náà lè di ọmọ orílẹ̀-èdè ọ̀hún. Àṣẹ náà ló wá dènà fífún ọmọ tí wọ́n bá bí ní ilẹ̀ Amẹ́ríkà ní ìwé ọmọ onílẹ̀ nígbà tí àwọn òbí méjèèjì ti bá ti ṣe ọmọ orílẹ̀-èdè ọ̀hún. Adájọ́ kan nílẹ̀ New Mexico lórílẹ̀-èdè Amẹ́ríkà ti pàṣẹ pé kí iléeṣẹ́ mẹ́ta kí wọ́n san owó $1,347,000 fún kíkùnà láti kìlọ̀ fún àwọn aráàlú nípa àwọn ewu tí àwọn ojú òpó rẹ̀ lè fà fún àwọn ọmọdé èyí ló sì jẹ́ owó ìtanràn tó ga jùlọ tí iléeṣẹ́ náà ti dojúkọ lórí ọ̀rọ̀ ààbò àwọn ọmọdé eléyìí tí wọ́n pe ẹjọ́ tako wọ́n. Adájọ́ Brown ṣàlàyé pé iléeṣẹ́ tún ṣàkóso ojú òpó náà òun ló jẹ́ ìdààmú fún gbogbo aráàlú tó sì pàṣẹ pé kí mẹ́ta fi owó náà sínú owó àkànṣe tí wọn yóò lò láti dín àwọn ewu eléyìí tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kù. Àṣẹ tí adájọ́ náà gbé kalẹ̀ ní ọjọ́bọ̀ yìí wáyé lẹ́yìn tí owó ìtanràn $1,375,000 eléyìí tí wọ́n pàṣẹ fún mẹ́ta láti san tẹ́lẹ̀ nínú ẹ̀sùn náà èyí túmọ̀ sí pé gbogbo owó ìtanràn tí mẹ́ta gbọ́dọ̀ san òun ló ti wà ní ipò $1,382,000.
1: all.
0: Adájọ́ Braf Mehta we ilé-iṣẹ́ kan níbi tí ìpolówó àti àtòjọ jẹ́ ọjà àti ilé-iṣẹ́ náà ṣe tí ìpalára ọpọlọ àti lílo àwọn ọmọdé fún àwọn ìwà ìbálòpọ̀ sì jẹ́ ìdọ̀tí eléyìí tí ó yẹ kí wọ́n dínkù tàbí kí wọ́n fòpin sí lójú ẹsẹ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ti ń dé sétí gbọ́yẹn láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM ní báyìí ìròyìn eré ìdárayá. Àjọ CAF ni wọ́n ti fọwọ́ sí ìkéde àpapọ̀ FIFA lórí àwọn àṣìṣe tó wáyé nínú bí wọ́n ṣe gbé ètò ìtajà kalẹ̀ lẹ́yìn tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ fọwọ́ sí láìsí àtakò. CAF ló tún ṣàlàyé pé àwọn dúró gbọ́n lórí ìṣàkóso tó dára títẹ̀lé òfin àti ìlànà tó yẹ. Wọ́n ṣe ìpinnu náà nínú ìpàdé àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ alákòóso CAF eléyìí tí wọ́n tún fọwọ́ sí láìsí àtakò pé àwọn dúró lẹ́yìn ààrẹ FIFA ìyàn Gianni Infantino. FIFA kéde ètò rẹ̀ lọ́jọ́ 28 oṣù kejì ọdún 2026. Ètò náà jẹ́ ilé-iṣẹ́ tí FIFA fúnra rẹ̀ yóò mọ bójútó àwọn iṣẹ́ owó rẹ̀ tó fi mọ́ ìfẹ́ ìyà àgbáyé. FIFA tún fẹ́ gba bílíọ̀nù bíi $4.2 nípasẹ̀ títa ìpín kékeré nínú ilé-iṣẹ́ náà fáwọn olùdókòwò tẹja aládàáni. FIFA ṣàlàyé pé ètò náà jẹ́ láti mú kí owó tí wọ́n pèsè fún ìdàgbàsókè bọ́ọ̀lù pọ̀ sí fún gbogbo ikọ̀ ọmọ ẹgbẹ́ rẹ̀, ṣùgbọ́n tí FIFA yọ ètò náà kúrò lẹ́yìn tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń ṣàríwú sí bí wọ́n ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ àti ìbánisọ̀rọ̀ nípa ètò ọ̀hún. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tún mọ̀ lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mọ fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti bọwọ́ lu ètò ìyànsípò àti ìgbanisíṣẹ́ àwọn olùkọ́ tí wọ́n ti wẹ̀yàn kẹ̀kẹ̀ bí 3,000 eléyìí tí wọn yóò gbà sẹ́nu iṣẹ́ ìjọba. Ìgbésẹ̀ tó sì wà láti mú àdínkù òdebà tó ní ṣe pẹ̀lú àìtó àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Bákan náà, àjọ ICPC ṣiṣọ́ lójú àwọn ilé-iṣẹ́ ayédèrú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí ó ti ń tanná wàdé ilé-iṣẹ́ kan tí Adeniyi Matthew Adeyemi tó ń ṣe ìṣàkóso rẹ̀. Àwọn aláṣẹ ilẹ̀ Congo eléyìí tí wọ́n ni wọ́n ṣe ètò àyẹ̀wò lórí àrùn ẹ̀bólà àti kọ́lẹ́rà fún àwọn arìnrìn-àjò eléyìí tí wọ́n rìnrìn àjò lórí ọkọ̀ ojú omi. Wọ́n ni pé wọ́n ni dá wọn lọ́wọ́ kọ́ nílẹ̀ Congo láti orí omi rẹ̀. Bákan náà, Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló ń gbìyànjú láti tún tẹ̀wọ́ wájú nínú ètò ìgbésẹ̀ rẹ̀ láti wà gbòdẹ́kun mímọ fáwọn èèyàn ní ìjẹ ọmọ ìlú fún ilẹ̀ Amẹ́ríkà lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ ọ̀hún ti ń dá lọ́wọ́ kọ́ lórí ìgbésẹ̀ rẹ̀ láti ṣe ìgbésẹ̀ ọ̀hún. Nínú ìròyìn eré ìdárayá láti mọ fún yín pé àjọ CAF ni pé wọ́n ti ṣe àtìlẹyìn fún àtẹ̀jáde alájùmọ̀fi síta tí FIFA gbé kalẹ̀ lórí ṣíṣe ìdámọ̀ àṣìṣe rẹ̀ àti níní àwọn ètò àwọn àkóso ìdókòwò kan nígbà tí wọ́n sì ń fi ẹnu kò lórí ìfarajìn wọn lórí ètò ìṣèjọba àkóyawọ́ àti àwọn ìlànà fún àjọ náà. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní Kúnlé Olówó ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wales Radio 893 nígbà tẹ́lẹ̀ fẹ́ràn tẹ́ ọ sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ́lẹ̀ pé tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa nínú yàrá ìkóròyìn jọ lórí ẹ̀rọ WhatsApp lójú òpó 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú yín. Adé Dàmọ́lá olóyèdè ló mú ìròyìn náà wá sétí ìgbọ̀nyín. Ẹ ṣé.

0: ṣe ń ṣe. Ìtàwọ̀ kì í wò ní pa máa ń wò pé èèyàn mi ló ń wò mí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wò yín queen mother. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wò gbéyàwó wa. Torí pé ta bá mú jáde, ìsì ta bá mú jáde nínú gbéyàwó yẹn, òun ni yóò padà lọ sínú ìtàǹpẹ́ ní society.
1: Àwùjọ.
0: Àwùjọ ẹṣẹ́. Òun ni yóò padà lọ sí orílẹ̀-èdè. Ìwà yẹn náà ni wàá padà mú lọ sínú àgbáyé tó bá lọ. So ìwà yẹn náà ni wọ́n máa tẹ̀lé ẹ káàkiri. So o ní láti kọ́ bí àti ṣe bí àti tọ̀ kó bá lè ṣe é ṣe fún ẹ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wẹ̀. Àwọn tó ń wẹ̀ ẹ yẹn ìgbéyàwó nẹkẹrẹ àwọn náà fẹ́ wọ́n fẹ́ kọ́ gbéyàwó wọn bíi títí ẹ. So ìwọ náà wá wáá wò pé o fẹ́ já kò ṣe fáwọn kan. Ǹjẹ́ mọ̀ pé ìgbéyàwó tèmi báyìí mo máa rẹ́rìn-ín gbà máa wo ìgbéyàwó gbà tá a fẹ́ra báyìí máa wo ìgbéyàwó yẹn máa ni máa wá rẹ́rìn-ín pé àwọn olóyìnbó máa pè ní how time flies.
1: Ìgbà ń lọ.
0: Ìgbà máa ti ń lọ. Which means àwọn ẹlòmíì ni wọ́n ti fẹ́ àwọn ti ń ṣe ìgbéyàwó tó pọ̀ lẹ́yìn ìgbà táwa ti ṣe. So irú nǹkan táwa yẹ kí n tó yẹ ká á nígbà yẹn táwa ò ní àwọn tó ń bọ̀ ń sìn wọ́n láti kọ nínú títí wa. So bó ṣe yẹ kó rí nìyẹn pé mo lọ.
1: Ìgbéyàwó gbúdọ̀ jẹ́ àwòkọ́ṣe fún àwọn ẹlòmíràn wípé àwọn kan wà níta ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ọ̀sán yìí. Wọ́n sọ wípé àwọn kan wà níta tí wọ́n ń wo ìgbéyàwó yín. Bóyá ò tiẹ̀ mọ̀ wípé bí ìwà àti ọkọ rẹ bẹ ṣe jọ ń wọlé tẹ̀ ń wò dé tẹ̀ ń ṣe ń sọ̀rọ̀ àwọn kan ń kọ́ ẹ̀kọ́ lára ìgbéyàwó yín. Ẹ gbọ́ irú ẹ̀kọ́ wo làwọn èèyàn ń kọ́ lára ìgbéyàwó yín. Ẹ jẹ́ kí n sáré sọ ọ̀rọ̀ arábìnrin yìí kí ó tó di wípé a máa bèèrè àwọn ìbéèrè tó kù. Arábìnrin yìí ni wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n sọ wípé nǹkan kan ṣẹlẹ̀ ní àárín àwọn àti ọkọ àwọn. Wọ́n wá sọ wípé tí àwọn bá tiẹ̀ dáríjì fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe àwọn láti ìgbà táwọn ti wà nínú ìrìn àjò ìgbéyàwó ẹyọkan yìí àwọn ò lè dáríjì. Mo wá bí wọ́n lérè wípé kí ni ẹ̀ṣẹ̀ náà tó wù kó ṣẹlẹ̀. Wọ́n wá ní ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn àti ọkọ àwọn jọ pawó pọ̀ jọ kọ́ ilé àwọn sì jọ ń gbé ní inú ilé. Ní ìgbà tó yá tí màmá àwọn dàgbà àwọn mú màmá àwọn wá sí ilé wípé wọn ò lè máa dágbé ní ibi tí wọ́n ń gbé mọ́ nítorí pé wọ́n ti dàgbà. Nínú ilé tí wọ́n mú wọn sí ilé kan wà tí wọ́n máa ń kọ́ sí ẹ̀yìn ilé ilé táwọn ilé ìbò máa ń pè ní boys quarter nínú bíbẹ̀ ni màmá ń gbé. Nígbà tí àsìkò wá yá arábìnrin yìí wá wọ́n wá rìnrìn àjò yẹn ìyáálé ilé wọ́n rìnrìn àjò wọ́n fi màmá wọn sílẹ̀ wọ́n ní èèyàn tó ń bá wọn ṣiṣẹ́ nínú ilé. Nígbà tó wá fi màmá sílẹ̀ ọjọ́ yìí ni ọjọ́ tí ohun tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n fi ní àwọn ò lè dáríji ọkọ àwọn. Kí ni ohun tó ṣẹlẹ̀? Òjò ńlá yìí rọ̀ ní ọjọ́ tàwí ló bá gbé òrùlé ibi yàrá tí màmá ń sùn sí ló bá gbé. Ọmọ tó ń bá wọn ṣiṣẹ́ nínú ilé wò pé báwo la ti ń ṣe eléyìí ló bá mú màmá láti ibi yàrá tí wọ́n wà ní ẹ̀yìn ilé wá sí inú ilé níbi tí àwọn arábìnrin yìí ń gbé. Pẹ́rẹ́ tí ọkọ̀ wọn rí màmá wọn ní inú ilé lé ó sọ fún ọmọ yẹn wípé rárá gbé wọn padà lọ sí inú ilé ibi tí wọ́n wà wọn ò lè gbé nínú bí yìí. Wọ́n ní pé nígbà tí àwọn rìnrìn àjò táwọn dé ó jẹ ohun tó bà wọ́n nínú jẹ́ gan-an ni. Ó dùn àwọn débi wípé báwo ló ṣe lo lè sọ wípé o nífẹ̀ẹ́ mi tí o sì nífẹ̀ẹ́ ìyá tó bí mi. Débi wípé o ní kí wọ́n lọ gbé wọn padà sí ibi tí ó jẹ́ pé ibẹ̀ kò dùn sùn sí nítorí ohun tó ṣẹlẹ̀. Wọ́n wá sọ fún mi mo wá ní ilé yìí náà kù díẹ̀ káàtó ṣùgbọ́n nílò láti dáríjì wọn ni. Wọ́n wá sọ nínú fún mi wípé ohun tí àwọn tiẹ̀ fẹ́ ṣe ní ìsinmi wípé àwọn ti ń gbé pètò láti lọ gba ilé fún màmá àwọn ní ìta. Ṣùgbọ́n ohun tí wọ́n wá bá mi sọ yìí mo wá ní mo gbìyànjú láti sọ fún wọn wípé kí wọ́n jẹ̀bù rẹ̀ rárá. Ṣùgbọ́n ohun tí wọ́n sọ ni pé tí àwọn bá sì ti gba ilé fún màmá àwọn gbogbo ojúṣe tí àwọn ń ṣe nínú ilé torí àsanwó àwọn tó ń ṣiṣẹ́ nínú ilé àwọn tó ń ṣe owó iná ni gbogbo àwọn owó nǹkan tí a bá tiẹ̀ jọ ń ṣe nínú ilé tó yẹ pé ìmí gan àwọn òní wulẹ̀ bèrè lọ́wọ́ wọn

0: àwọn tó ṣe wípé gbogbo ẹ̀ làwọn ò dẹ́kun láti máa ṣe nítorí wípé ohun tí ẹni yìí ó ṣe ó dùn àwọn. Mo wá ní lẹ́yìn ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ mo ní wọ́n sọ̀rọ̀ ìsórí afẹ́fẹ́ ẹ gbọ́ ìwòye àwọn èèyàn nípa ohun tí ẹ lè ṣe wípé àwọn ò lọ gbalé àwọn ò sì ní àwọn ò tiẹ̀ bá láti ìgbà tọ́rọ̀ tí ẹ ti ṣẹlẹ̀ àwọn ò bá dá sí nǹkan kan ṣùgbọ́n àwọn ti ń fi ọ̀rọ̀ ilé lọ̀ láti lè jẹ́ wípé kí wọ́n rí ibi kan kí ìyá àwọn bọ́ síbi bẹ̀ tó bá tiẹ̀ ṣe é ṣe gan àwọn tiẹ̀ lè tẹ̀lé ìyá àwọn lọ. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kí ni ìmọ̀ràn tí ẹ lè gba arábìnrin yìí lórí ohun tí wọ́n sọ yìí. Àwọn nọ́mbà tó wọnú agodo yìí ní ọ̀sán yìí ò ní 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893 àdẹ̀tún lè pè sórí nọ́mbà eléyìí 0911-33-33-893 0916-893-1000 0915-33-34-893 tàbí 0911-33-33-893 ohun tí a ń pẹ̀kẹ́lù ní ọ̀sán yìí o ni ìdáríjì nínú ìgbéyàwó ǹjẹ́ ohun kan wà tí ẹnìkejì rẹ lè ṣe tí o ní dáríjì ẹ jẹ́ mú ìpè yìí. Hello, ẹ káàsán ti wọlé kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
1: Orúkọ wa Ọbáwálé Ọbáwálé láti ẹyẹ àwáyà.
0: Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
1: Ẹni tí ó rà mí wò rí kò lè mọ̀ fáyé ń bẹ. Tí ò bá nígbà yáyàwó kò bá ti má ti má gbà láṣìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ìgbà tó ti gbà yáyàwó yẹn ó yẹ kí ọkọ̀ fara mọ́gbọ́n tó wà sílẹ̀ nílé yẹn ni o. Nígbà tí èèyàn máa ń farẹ̀ sí wàhálà ayé yìí. Ṣé ẹ rọ́kọ ẹ lọ apọlọ jáde lọ́wọ́ ìyá yẹn kó tọ́jú ìyá yẹn padà o. Bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò rà mí wò rí mọ̀ fáyé ń bẹ. Ìyàwó ni kó tu ìyá ẹ̀ lójú o ni wọ́n bá já oró. Ìyàwó tu ìyá ẹ̀ lójú orí inú ló dìnà jù àmúrò ìdá sí ìyàwó jẹ́. Bí àlọ́ kó gbó tọ́ àmújẹ̀sìn kó tọ́ àmújẹ̀sìn lọ́wọ́ ìyá fún ọkọ ẹ̀. Ẹ mójú kò lọ́rọ̀ ọkọ o kò wá kó pò lé ọkọ tó tún dákú ìṣòro ni kò bímọ fún o ṣe yẹ kó lọ ni.
0: Ẹ ṣeun. 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893 ẹ jẹ́ ká mú ìpè yìí. Hello, ẹ káàsán ẹ ti wọlé níbo ni ẹ ti ń pè wá.
2: Ẹ káàsán
0: máa ẹ ṣe ẹ bá wa dá sétò yìí.
2: Yes, ma. Nǹkan tí mo kàn ní sí ni pé kí ọkùnrin kan bá ti mú ìyá ìyàwó wọn kí ìyá tiwọn irun kan bẹ́ẹ̀ yẹn kò ní rí bẹ́ẹ̀ ni. Kí ìyàwó bá ti ṣe lọ gba ìyá gba ilé fún ìyá wọn kó mọ̀ pé ọkùnrin ẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá kó má wò pé kò lè ṣẹlẹ̀ sí ìyá wọn náà. Ìgbà tó bá dẹ̀ wá ṣẹlẹ̀ tóbìnrin náà bá wá ṣe irú ẹ̀ fọkùnrin wá wá ní pé obìnrin burú. So àkọ́dáró ni kò dàbí àdágbẹ́yìn kó má kó gbalé fún ìyá wọn síta kò káwọn ní ìdáríjì bọ̀ tó bá jẹ́ èmi náà dúró bí irú ọjọ́ yẹn èmi fi rí kan rí tó rí bẹ́ẹ̀. So wọ́n máa wá bẹ obìnrin pé obìnrin ṣe ṣe bẹ́ẹ̀ yẹn bọ̀ ọkùnrin kò ní hàn síta ń sìn nǹkan tọkùnrin ṣe. So kọ́ lọ gbalé bọ̀ gbogbo responsibility tó yẹ kán máa ṣe ìyẹn ó lè jẹ́ ìyá ó lè jẹ́ àbúrò ó lè jẹ́ àwọn náà wá so kò fáyè fáwọn náà nìyẹn ẹ máa gbé tó bọ̀.
0: 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893 0915-33-34-893 0800-993-8993 ẹ lè tún pè sí orí 0911-3-4-8-9-3 ẹ bá wa dá sí orí ètò ìdáríjì kí ni ọkùnrin tàbí obìnrin lè ṣe fún ara wọn nínú ìgbéyàwó tí a sọ wípé a ò dáríjì ara ẹni ẹ jẹ́ kí n bi àgbàdá ni ẹ̀ léèrè wípé nígbà tí àwọn nǹkan bá ń ṣẹlẹ̀ ní àárín ọkọ àti aya ẹ jẹ́ ká mú pé hello ẹ kásán ẹ ti wọlé ẹ tún wa pé ó ti ré 0916-893-1000 0916-893-1000 0915-33-34-893 àwọn ìpè yẹn ń jára wọn 0915-33-34-893 ìbéèrè tí mò ń bi àgbàdá ni ẹ lọ ó ní wípé ṣé ó yẹ kí àwọn ọmọ mọ̀ ní ìgbà tí àwọn òbí tí wọ́n bá ní èdè àyedè hello ẹ kàsán kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè ìpè yẹn tún ti já ẹ lè pe àwọn nọ́mbà mìíràn 0915-33-34-893 tàbí 0911-33-33-893 wọ́n gbọ́ yín àgbàdá ni
3: ẹ ṣe kú ìmọ̀dà ṣe rí nígbà tí ọkọ àti aya bá ṣẹra wọn òun ní èdè àyedè nínú ìgbéyàwó kò yẹ ká fa àwọn ọmọ yẹn sínú ẹ ó yẹ ká jẹ́ kí àwọn ọmọ yẹn kú neutral sí ní tá à ń fa lọ́wọ́lọ́wọ́ torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n ní ṣe rí nígbà tí èdè àyedè bá wà láàrin ọkọ àti aya nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọmọ sínú ẹ̀ ọ́ à ń fa àwọn ọmọ sínú ẹ̀ nígbà mìíràn ó máa ń dá wàhálà lẹ̀ láàrin bóyá ọkọ àti àwọn ọmọ àbí aya àti àwọn ọmọ ó dẹ̀ máa ń da ìdílé rú lọ́pọ̀lọpọ̀ ọgbà ó máa ń da èdè àyedè tí ò kì ń tètè
0: parí
3: tí ò ń tètè parí sínú ẹbí so ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nígbà tí ọkùnrin àbí obìnrin bá ní èdè àyedè ó yẹ kí wọ́n wá ààyè láti jọ mọ bí wọ́n á ti jọ yanjú ẹ̀ torí nígbà tí wọ́n jọ ríra wọn àwọn ọmọ yẹn ò sí ń bẹ̀ nígbà tí wọ́n jọ ń kọnu ìfẹ́ ara sí ara wọn àwọn ọmọ yẹn ò sí ń bẹ̀ so kí wọ́n jẹ́ kí àwọn ọmọ yẹn kán ṣayé tiwọn kán jẹ́ ṣe mọ̀ pé nígbà ọ̀pọ̀lọpọ̀ gbà tẹ ní ìgbà mìíràn láti máa fa àwọn ọmọ sínú ìgbéyàwó nínú àwọn
0: gbọ́mi sí omi ò tó
3: nínú ìgbéyàwó a máa ní ipa tí ò da lára àwọn ọmọ yẹn ó máa ń fa àìlera ó tó ti ṣẹlẹ̀ sí mi rí torí nígbà tó ṣẹlẹ̀ sí bàbá mi àti ìyá tèmi nígbà yẹn mo ní àìlera tó pọ̀ mo ní àwọn emotional problem tó pọ̀ tí mo ní ṣe ni màá ṣàlè lọ dájókòó màá wá máa dá sọ̀rọ̀ màá máa sunkún mo ti rí ijọ́ tí mo rí ibi tí èdè àyedè ti wà láàrin dádì mi àti ìyá mi ń gbà yẹn mo wá lọ dájókòó síbi kan mo wá ń sunkún mo wá ń kọrin àrò orin yẹn wá ń jẹ́ kí n sunkún ṣe ní ipa mo ṣe ẹja mú pè.
0: Hello ẹ kásán kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè ẹra sam
4: ẹnlẹ o
3: ẹ
4: kásán ọgbẹni adéolú káyọdé ni láti pe ọ lápàtà.
0: Ẹ ṣe ẹ bá wa dá sítò yìí.
4: Ṣé ẹ jẹ́ bí nǹkan tẹ̀ ń sọ ṣé mo pa ìdáríjì?
0: Bẹ́ẹ̀ni sọ.
4: Máa ta fara wa jẹ pàápàá látọ̀wọ́ ẹ̀yin màmá wa. Ṣé àbá fún máa ṣe nǹkan mi lẹ́nu máa bíi pé bẹ́ẹ̀ náà ló tún lè ṣe fún mi níjẹjọ o. Ṣé mo gbé ní bẹ́ẹ̀ náà ni nígbà tá a má rí ní 1992 bẹ́ẹ̀ náà ló ṣe fún mọ́ mi ni o ṣé mo gbogbo àwọn nǹkan yẹn ó máa ń tẹ̀wọ́ tó máa ń run àwa méjèèjì inú ọkùnrin mi náà fàtó náà tẹ́lẹ̀ jọ tiẹ̀ ohun tó fi jà jù ni wípé gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ lè tọ́ pé ká dárí jìyàn ní ẹ̀ẹ̀mejì lọ́nà àádọ́rin sẹ́mọ̀ tẹ́lú máa máa ka gbogbo nǹkan yẹn tẹ́lú máa máa dé ìpín ààbòmù sókà jóníra nù láti sọ pé ká forí jira wa
5: Yes.
4: Kini asọ́pàṣẹ kò fẹ́ ni oníkàwé ló mú ọkọ̀ òdì náà kí mo mú ọkọ̀ mi òun ló mú ọkọ̀ tiẹ̀ and it's just not taken èyí yẹ ọkùnrin tí ó wà ń ta ó lè gbé nǹkan sára ìyàwó oníyàwó lọ́kọ̀ pẹ̀lú gbàgẹ́ so fẹ́rí ìdáríjì yẹn the best thing ni pé á bẹ́ta ká máa ṣẹra wa
6: ṣó wá ṣe é ṣe ká máa ṣẹra wa bàbá. Kini yen o clear dada mo sam oju opo yen o ja gere mo
7: o ja gere mo dada
6: be ni sam
4: seri se abamo sabamo wa fun ni wa o je ore so re nkan yin ma gbogbo nkan yin ma good ni se wa nso nipa ti ipe ki yabo ati oko ko ma soro si si ya ade ko mo ma wa be o kiri ni o kiri ni lo ma ti ma pe won ba je e no ma ta sai me le ni baba e no ma ani ma ta sai me le ni oko Ọlọ́run jẹ́ kẹrin ríru ọkọ eléyìí tí mo ti gbọ́dọ̀ ọ̀rọ̀ yẹn tí ó bójú mu kí ni nǹkan tí ò bá dé tí ó gbogbo nǹkan yẹn sẹ́rí ọlọ́run kó bá wa ní ọwọ́ bàbá mi ọlọ́run ní àwa ọlọ́run ní kò sí àwa
6: ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀
4: pàápàá tí ó bá ti sanwó lọ́wọ́ ọkùnrin ẹnu sẹ́rí mi dé ṣé kẹ́ lọ jalè ni a ní tó bá àwọn ìfẹ́ lọ bẹ́ sómi.
6: Àwọn ohun tí ò yẹ ni. Ẹ ṣe sà.
7: Ẹ ṣe gbọ́dọ̀. Ẹ ṣe sà.
6: Ẹ ṣe sà.
7: Queen Mother, bí jẹ́jẹ́ kí n sáré kò yẹ ká mú àwọn ọmọ sínú ìkùnsùn ní àbí èdè àyèdè. Kò yẹ ká jẹ́ kí àwọn ọmọ yẹn kó wà lọ́tọ̀.
6: Lọ́tọ̀.
7: Ìyàwó yìí. Then mo jẹ́ kí n sáré nítorí àsìkò wa kó tó kó wa ń papá mọ́ra. Mo fẹ́ sọ wípé in tí arákùnrin ń ṣe fún aya rẹ̀ kò bójúmu. Ṣé ẹ rí Queen Mother? Mo ní nǹkan kankan tèmi ń ṣe. Ìwòye tèmi nínú ìgbéyàwó. Now kí n tó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó, mo mú ẹ lọ sọ́dọ̀ ìyá mi, orí ìyá mi, orí ẹ̀rí bàbá mi. Kó o tó fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó, mo mú ẹnu sọ́dọ̀ ìyá mi àti bàbá mi àtàwọn àbúrò mi. Owó orí mi bí mo ṣe
6: rí wọn.
7: Then o wá ní wípé ìwọ ni mo fẹ́ fẹ́. So ìfẹ́ tó mú ẹ fẹ́ arákùnrin yẹn, ìfẹ́ yẹn náà ni wàá padà extend sí àwọn ẹbí ẹ gẹ́gẹ́ bí ọkọ àbí aya. Ṣùgbọ́n nígbà tí a bá wá wọnú ìgbéyàwó yẹn lọ, a máa ń ní àwọn kan nínú ẹbí ọkọ àbẹ ẹbí aya tó jẹ pé ìwà wọn a máa le jù nígbà mìíràn. Bẹ́ẹ̀ ni Queen Mother. Na nínú ẹbí ọkọ a máa láwọn kan tó máa ń jáké kan jújù.
6: Ó dà ó ti ẹ̀dà bíi pé kò lè ṣe kó máa sì nínú ìdílé kan.
7: So nígbà tá a bá wa ti wọnú ẹ̀yẹn a wà á kọ́
3: bi a ma ti ko ba ma ti je ki ibasepo to domoran wa laarin eni yen ati awa gege bi oko ni o abi aya tori idile mejeji lati ma ni so ife to ti mu efe arakunrin yen abi arabirin yen so gbogbo idoti to ba jade lati nu ebi eyen oni lati mo ona wo ni wa ogbon ti wa fi bo asiri egbin yen tori gbogbo wa la legbin Queen mother se gbo mi de ki won wa odo arakunrin yen da arakunrin yen to wa so wi pe tori we sele ti o je ki iya arabirin yen wo ku wonu le nigbati aya o si le ko se daada to now mo fe ki arabirin yen na wa wo kini kan wi pe se ri in ta so ni wi pe igbeyawo yen arabirin yen ti bi mo fun arakunrin yen now ife kan in to se ni pe ife kan wa laarin ohun atoko e nigbati arakunrin yen wa se iwa si bayen ti ko se wi pe mo lo bi kan ni o ti ki se pe o ti n se tele tele tori iya yen ti n gbenu ile yen arakunrin yen wa bayen si iya yen now gege bi arabirin yen lati ni awon nkan ta n pe ni fact dani o n lati beere kini o fa ti arakunrin yen fi se be tori pe nigba miran ko do na ko si n to le sele to le fi le arabirin yen sinu ojo koko pada ko si n to ye ko sele sugbon arabirin yen lati mo pe ki lo sele then based on that pe ki lo sele to fi le ya mi tori ohun se bayi tele tele akoko mo yen na then to ba wa mo yen a wa je ki arakunrin yen mo pe nje pelu nkan ti ya ni se to bayi fun e so ye to ni gba mi ran a ma n take awon decisions kan ta o ki mo pe ko dara ta ma n fi igbona ra se e ma gba pe ma ta soro nipa idariji lekan ani igberaga o ma n wa nu elomiran nigba ti kini yen ti sele o nira fun la so pe e dariji mi so o boya iru akunrin yen ni arakunrin yen je to ye pe o je nikan ti ki tete le so pe e ma binu to ri pe e ma binu yen oro nla ni de oro bi ba binu yen de ke oro kekere bayi ni o ma n da ibu yan o ma n bu iku yan ni opolopo eyan o mo so so nigba boya iru arakunrin yen ni arakunrin yen je then an lati wa pe e mo pa so pe ninu igbeyawo lati leni ti o ma n ba wa soro ti o ma je ki to ma so tooto fun yin gege bi oku ti o ni woju e to ma so tooto fun pe in to se ko dara e se queen mother in to se gege bi oko ko da okunrin ni mi o sugbon to se yi o da iwo obirin in to se yi ko da nigbati won ba to ba pe won ni ru eni be ki arabirin yen ko fejo sun ara iru eni yen now sheri igbeyawo igbese si awon opolopo nkan to ba nsele amu aseyori wa sinu awon ta ba nla koja ngba miran ni akotan mo fe tun ro arabirin yen wipe ko jo nitori olorun mo fi olorun be won ki won jo nitori pe iya yen ti wa nule ti iya e ba wa lari ka e a ma je ki okan to ngan bale tori to ba de lati ibi ise a kan lo wo ye ni sugbon to ba tun wa ile miran fun aye nita se ngbo mi bayi ko owo lo ma fi lo se owo to ma lo fi gbale yen ko fi toju orule to se ko fi ye si be pada ni won igba ti oko e o ba le iya e ko ni be se get bayi now ko ma wa fi oro ya oro tori queen mother se ri igba olorun ta nsin yi o ma n dajo fun adake dan
6: adake dajo
3: e se so iru e ma pa nkan kan wa to arabirin to ma sele ninu igbeyawo yen tarakunrin yen ma fi ri pe in to n se esan elo n gba e se
6: o da e seun e se eyin ololufe wa gbogbo ti e ba wa da si eto ni osan yi idariji ki se apere ailera tabi ole ṣùgbọ́n ó jẹ́ àmì okun àti ẹni tó tójú bọ́ ní gbogbo ìgbà ìgbéyàwó tí yóò bá dalẹ̀ a gbúdọ̀ kọ́ bí a ó ṣe máa rẹ ara wa sílẹ̀
0: Chelsea ma shetan lati dariji ara wa. Gbogbo eyin ololufe wa te pe wole lori eto ni osan yi gbogbo yin la ki aki yin gbogbo eyin te sin gbianju lati pe wole to je pe ojo opo ojagere e ma binu ojo ojo lo fa adupe lowo gbogbo yin lagbara olohun a ma ri yin ba ati pe gbogbo on te ba dawole o na ni yo ma yori sirere e ma gbagbe lati gbe ipolowo oja yin wa si West Radio lati wa polowo oja yin gbogbo onkohun te to wu te ba nta e gbe wa ka ba yin polowo nitori pe ti ababa yin polowo e ri wi pe eyin na o ri iyato to to ati to ye ninu oja yin agbada ni e ba mi dagbere fun awon ara le nitori pe asiko ti lo
7: e se layo la pade lose to nbo esin
0: ni ase edumare olorun yo ma wa pelu wa adupe lowo awon amojo ero ti won wa ni saati awa ni osan yi arakunrin Steven ati Daniel ese lopolopo fun ise takuntakun ti ese ni saati awa yi adupe lowo awon loga loga bakan na ni ile ise yi oruko temi ni Eludipo Oluwakemi Queen Mother Ashe Edumare, a tun ni ipade ayo ni ose to nbo. O dabo.

0: látorí ibà mi bàrísítà. Mo ṣe bẹ́ẹ̀ mo sún. Ó torí ibà mi Ọláíwọlá Àdìsá nọ́tíkà. Ó já sọ́pẹ́ lélè. Látorí Fuji garbage sórí ó já sọ́pẹ́. Ó yí ẹsẹ̀.
1: Ògbó ni fún mẹ́ta lọ́kọ̀. Ẹ bá mi kíyà kí n ó pa.
0: Láàrin ọjọ́ àbámẹ́ta tó kọjá sí ọ̀sẹ̀ tá a wà yìí, àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́ka múlùúdùn, àgbọ́sọgbánù, àgbọ́forísọ̀gànà òun ni ìṣẹ̀lẹ̀ àwọn àgbà ìyẹn lẹ́ka múlùúdùn tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ó jẹun tó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀. Ẹ bá wò ó, àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn kàǹkà ìyẹn lẹ́ka múlùúdùn òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n dágbére Fáyèsù ẹ̀ṣẹ̀ wípé tún dìgbà ó ṣe. Ó jẹ́ ohun tó dunni yéye. Nígbà tí mo gbọ́ nípa ìròyìn ikú bàbá olóyè Lékan Alábí tí wọ́n jẹ́ abẹ́sẹ̀ Olúbàdàn, ó jẹ́ ohun tó ká mi lára púpọ̀. Torí pé kí ni téèyàn bá mọ bàbá yìí dáadáa, wà á mọ̀ wípé ara àwọn egun ṣoṣo ti parí ike, ìyẹn lẹ́ka múlùúdùn òun ni bàbá yìí. Òye pọ̀ fún bàbá, ọgbọ́n pọ̀ fún wọn. Ẹni tí Ọlọ́run bá mi Èdùmàrè gbà fún látòwúrọ̀ títí dọjọ́ alẹ́ wọn ni. Kọ́lọ́run bá mi Èdùmàrè jọ kó bá wa túbọ̀ tẹ́ bàbá yìí sáfẹ́fẹ́ re. Ara àwọn téèyàn momi ọgbọ́n àti ìmọ̀ látara wọn ni. Ṣáì bàbá olóyè Lékan Alábí. Ẹni tó bá láǹfààní láti gbọ́ àwọn oríṣiríṣi àwọn ètò àti ìtàkùrọ̀sọ tí bàbá yìí ti ní pẹ̀lú àwọn èèyàn, ẹ máa mọ̀ wípé ẹni tọ́lọ́run jogún ọgbọ́n àti làákàyè fún ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa wípé èèyàn ń mọ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, ẹ gbé e fún bàbá yìí. Nígbà tó tún máa yá, a gbọ́ ti St. Janet.
1: Ọba tó sọ òkúta lẹ̀.
0: Ó máa ṣe ọ. Nígbà tí mo gbọ́ ìròyìn ikú St. Janet, ìyẹn ìràwọ̀ olórin jùjú tó jẹ́ obìnrin, ó jẹ́ ohun tó káni lára púpọ̀ púpọ̀. Pé kí ló lè ṣẹlẹ̀ St. Janet? Ó ṣe bẹ́ẹ̀, òun náà dágbére Fáyèsù ẹ̀ṣẹ̀ wípé tún dìgbà ó ṣe. Ìyẹn là ń sọ lọ́wọ́ kó tó di wípé ti ìràwọ̀ òṣèrébìnrin Nollywood tèmi tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kí yẹn náà tún tó ṣẹlẹ̀. Kí ni ohun tó ń ṣẹlẹ̀ gan lẹ́ka múlùúdùn? Òótọ́ ni wípé àwọn èèyàn ń kú lójoojúmọ́. Àmọ́ tẹ́ ẹ bá wo ti tàwọn tó jẹ́ ti àwọn ọ̀dọ́ èyí, ìyẹn ti St. Janet àti Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ sọ wípé bóyá bàbá Lékan Alábí àwọn dàgbà dáadáa. Ẹ rí wípé ìròyìn ikú wọn àtàwọn nǹkan kan tí ó ti ń lọ káàkiri orí ayélujára. Ó tó ká gbara wa nímọ̀ràn wípé kò sí bí nǹkan ṣe lè le tó lọ́kàn èèyàn àfi kéèyàn gbìyànjú àti máa gbé e fúyẹ́ o. Ẹ má jà kó nǹkan kan sọ́kàn púpọ̀ jù. Kọ́lọ́run ọba jọ kó bá wa tí àwọn wọ̀nyí sáfẹ́fẹ́ re. Ó bá wa tu àwọn ìdílé wọn nínú ni. Torí pé kí ni àwa gan? Ó jẹ́ ohun tó ń dùn wá lọ́kàn gidi.

Oloye Lemo wipe ni odun 1976 Oloye Lepo Alabi on lo si ile eko niroyin eleyi to lokiki iyen College of Journalism nilu London nibi ti won ti pari eko iyen lodun 1978 Shen de kinyon ele mo wi pe leyin igba na on lo pada si ile iwe iroyin sketch ki won to ko wi fipo sile lati darapo mo Nigerian Television Authority iyen NTA ti lu Ibadan nibi ti won ti sise laarin odun 1978 si odun 1982 Oya lemo wipe ni odun 1982 nigba ti won se idasile Broadcasting Corporation of Oyo State yi ti won pe ni Television Service of Oyo State nigba na Oloye Lekan Alabi lo je okan pataki lara awon osise iyen ni eka isatunse si iroyin editorial staff nigba ti won bere iyen igbekale eto ni ọgbọ̀n ọjọ́ oṣù kẹwàá ọdún 1982 bóyá lẹ́mọ̀ wípé Olóyè Lekan Alabi òun ni wọ́n jẹ́ akọ̀ròyìn àkọ́kọ́ tó farahàn ìyẹn lórí amóhùnmáwòrán ti BCOS nígbà náà àti alága àkọ́kọ́ ti ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ní Nàìjíríà tá a mọ̀ sí NUJ ẹ̀ka ti ilé-iṣẹ́ náà. Bóyá lẹ mọ̀ wípé ní ọdún 1983 wọ́n yan Olóyè Lekan Alabi wọ́n yan bàbá ìsípò gẹ́gẹ́ bí akọ̀wé ìròyìn press secretary fún olóògbé Bọ́lá Ìgè tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà. Bóyá lẹ́tẹ̀ túmọ̀ wípé Olóyè Lekan Alabi òun ni gómìnà ológun nígbà náà Ọládayọ̀ Kókóọlá tó jẹ lẹ́yìn tí bàbá ọmọlólú Olúńlọ́yọ̀ tí wọ́n tún yàn sípò padà lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn ìyẹn tẹ́lẹ̀ ní ọdún 1984. Olóyè Lekan Alabi wọ́n ṣiṣẹ́ akọ̀wé ìròyìn láti ọdún 1983 ọdún 1989 láàrin ọdún mẹ́fà tá ń sọ̀rọ̀ nípa èyí gómìnà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni bàbá ìbá ṣiṣẹ́ bóyá lẹ́mọ̀ wípé ní ọdún 1989 ní ìmọrírì iṣẹ́ takuntakun àti jíjẹ́ olóòtú ènìyàn àwọn ìjọba ìpínlẹ̀ eléyìí tó

pín ẹlẹ mọ wípé olóyè lẹkùn alábí àwọn ni wọn jẹ alága adégòkè adélábù foundation àti yusuf ọlátúnjì babalẹgba foundation nígbà ayé wọn. Bóyá lẹtí ẹ túmọ̀ wípé olóyè lẹkùn alábí wọn jẹ ọkan lára àwọn alábòjútó ìyẹn fún adékúnlé fajuyì foundation D.O. Fagunwa foundation dúró ládípọ̀ foundation àtàwọn míì. Àní bóyá lẹtí ẹ túmọ̀ wípé ní ọdún 2013 ilé ẹ̀kọ́ gíga fásitì ti Achievers tó wà ní ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo wọ́n fi oyè honorary doctor of letters dábàbà lọ́lá nítorí àwọn àṣeyọrí àti iṣẹ́ takuntakun tí bàbá yìí ti ṣe ni. Bàbá olóyè lẹ́kàn alábí abẹsẹ̀ olùbàdàn tó dolóògbé mo ní bóyá lẹmọ̀ wípé aláwò kọ́ṣe àti olùtọ́sọ́nà òun ni bàbá yìí jẹ́ fún ẹgbàágbèje àwọn akọ̀ròyìn àti agbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí àti lókè òkun. Olóyè lẹ́kàn alábí àwọn ni aṣojú àkọ́kọ́ ìyẹn fún ọ̀rọ̀ àṣà First Cultural Ambassador fún ilé ìkójọpọ̀ àṣà àti ibi ìkọ́ àwọn ohun ìrántí àti ìṣẹ̀ǹbáyé orílẹ̀-èdè sí tó wà nílùú ilé ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Bóyá lẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí abẹsẹ̀ olùbàdàn olóyè lẹ́kàn alábí nígbà ayé wọn, wọ́n kópa tó pọ̀ ipa tó pọ̀ jàrá ìyẹn nínú ọ̀rọ̀ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì ìyẹn fún ìgbìmọ̀ olùbàdàn. Wọ́n sì ṣiṣẹ́ takuntakun láti rí i dájú wípé ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ tó gúnmọ́rán ó wà láàrin àwọn olóyè ilẹ̀ Ìbàdàn. Títí di ọjọ́ tí bàbá yìí fi dágbére fáyé wípé ó dìgbà ó ṣe, àwọn ni abẹsẹ̀ olùbàdàn tilẹ̀ Ìbàdàn. Bóyá lẹtí ẹ̀ tí wọ́n mọ̀ wípé ní òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta tó kọjá, òun ni ògbóǹtagí àti akíkanjú nínú iṣẹ́ ìròyìn àti ìgbóhùnsáfẹ́fẹ́, bàbá olóyè lẹ́kàn alábí ni wọ́n jáde láyé lẹ́ni ọdún 44 76 years. Kí Ọlọ́run bá mi Èdùmàrè jọ kó bá wa tẹ́ bàbá yìí sáfẹ́fẹ́ rí. Kò sí ohun tá a fẹ́ ṣe, a fẹ́ràn bàbá yìí lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn bàbá jù wá lọ. Bàbá olóyè lẹ́kàn alábí ó ti dájú wípé níbi tẹ́ fi àdàgbà ayé rọ̀ sí, ọmọ àti àwọn àrọ́mọdọ́mọ àwọn ọlọ́mọ túbọ̀ lò yókù. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n sáré ṣe báyìí ká lọ sí abala kejì.

0: Everlasting Ray, King Dr. Saeed Oshupa. Oh yes, Ken. What is so we pe labala yi? Lo ni koko bintinere fe la o ma se kini ohun. Ishi arun jejere un lo pa tope osoba. Awon molebi rawo serebirin Nollywood. Ele to di ologbe lojo ru ose yi. Temi tope osoba. Awon molebi e ti soro sita. Lati fi tako iroyin kan. Ele to so pe arun jejere un lo fa sababi iku to pa oserebirin na. Gege bi idile na ti se se lalaye. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé tọ́pẹ́ ọ̀ṣọ́bà, òun ló ti ń ní ìjàkadì pẹ̀lú àrùn jẹjẹrẹ ọyàn nígbà ayé rẹ̀. Ṣùgbọ́n kìí ṣe òun ló ṣokùnfà ikú rẹ̀ ó. Wọ́n rọ àwọn bloggers bí wọ́n yé gbèrò yẹn lẹ́jẹ̀ kiri, ìyẹn nípa ikú òṣèrébìnrin náà. Wọ́n ṣàìdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ti ṣèrànwọ́, tí wọ́n sì tún ti fìfẹ́ hàn sí òṣèrébìnrin ọ̀hún nígbà tó wà láyé. Ìgbéyàwó àti ọmọ bíbí kìí ṣàwọn nǹkan eléyìí èèyàn fi ń ṣàfihàn pé ìgbésí ayé èèyàn ní ìtumọ̀. Ìràwọ̀ òṣèrébìnrin Nollywood Tọ́pẹ́ Adéníyì òun ló fi àmọ̀ràn síta fáwọn obìnrin ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin Nollywood Tọ́pẹ́ Adéníyì. Òun ló rọ àwọn obìnrin pé kí wọ́n má ṣe máa rí ìgbéyàwó tàbí ọmọ bíbí gẹ́gẹ́ bí nǹkan ilé tí wọ́n fi máa ṣe ìgbéléwọ̀n àṣeyọrí ìgbésí ayé wọn. Ó ṣe lálàyé wípé ìgbésí ayé tó ní ìtumọ̀ lè jẹ́ nípasẹ̀ iṣẹ́ rere ilé tí èèyàn ti ṣe. Ìfúnṣe aláìyàn lókè pẹ̀ ìrànlọ́wọ́ fáwọn míì. Àti fífi ipa rere sílẹ̀ láti fi ipa rere kún àwùjọ. Ọlọ́run darí mi láti gbàdúrà fún Abibat Jinaidi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìkẹyìn ilé tó bá tèmi tọ́pẹ́ ọ̀ṣọ́bà sọ. Gbajúgbajà òṣèrébìnrin Nollywood Abibat Jinaidi ó ti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn ìyẹn lórí ikú ilé tó pa akẹgbẹ́ rẹ̀ tèmi tọ́pẹ́ ọ̀ṣọ́bà ní ìfiránṣẹ́ ilé tó fi síta. Abibat sọ pé Ọlọ́run ló fi sínú òun láti gbàdúrà fún tọ́pẹ́ ọ̀ṣọ́bà nígbà tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ láì mọ̀ pé ọ̀rọ̀ ìgbà kẹyìn òun làwọn jọ ń sọ lórí WhatsApp. Abibat Jinaidi ó sọ̀rọ̀ ó lo àǹfààní náà láti rán gbogbo ènìyàn létí pé kí wọ́n má ṣe máa ṣiyèméjì láti fi ìfẹ́ hàn sí ara wọn kí wọ́n sì máa gbàdúrà ìyẹn fáwọn tán bá nífẹ̀ẹ́ sí nítorí kò sẹ́ni tó mọ̀gbà ní nǹkan òun máa ṣẹlẹ̀. Ó ní kò sẹ́ni tó mọ̀gbà kò sẹ́ni tó mọ tó máa ṣẹlẹ̀ lọ́la. Ọ̀rọ̀ lórí fà á kájà láàrin P-Square ẹ gbọ́rọ̀ lẹ́nu igun méjèèjì kẹ́ ẹ tó máa dájọ́. Very dark man ń lo sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Gbajúgbajà jàfọ́tọmọnìyàn ìyẹn Martin Vincent Otse tọ́pẹ́ èèyàn mọ̀ sí Very dark man òun ló ti rọ àwọn olólùfẹ́ Peter àti Paul Okoye láti má ṣe ya agbẹ́jọ́ ẹnìkan dá. Ó sọ̀rọ̀ yìí lákòókò ilé tó ń kópa tó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ayélujára. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní irú ìwà yìí, òun ló ṣekùnfà àìtètè rí ìdájọ́ òdodo gbà lori oro iku to pa idawo nkan ni se wo to dologbe lojo si iyen mo ba ah
1: ojo ba
0: ago ti lo so fun yin oni iseju ago merin ku iseju me dogun ola ma tak tak pe se lori eto fun tose to ni amo ki n to ma lo
1: ori jori lo se bango mi o ori jori lo
0: e je kin gbe ipe yen na hello
2: hello
0: e ka so hello
2: hello ka se ku eto
0: e seun ki loruko yin ibo le tin pe Mr. Mutiu lati academy
2: amo gbagbe eto yin o
0: chai
2: ami
0: ami
2: me na mo ku le se to le tin gba bere
0: eh eyin le pe te gba bere
2: Ben,
0: e fi ranse
2: e je farabalẹ pe number yin e jo kin ti le mu
0: kin farabalẹ o da e je kin farabalẹ pe 090 hello o da wa ma ko sile o ti akoko mo a ni lanfani ati gbe ipe kokan mo bayi 090 290 79447 090 290 79447 ele fi ele ba mi soro lori WhatsApp fun ipolowo ja ti kede e lo nkon lati so leyin baba to pe yen won ni awon nikan ni won lanfani lati fi account details won sowo oye je kin ma se bayi e je kin ma fi akoko yi kin fi ma ki okan pataki ninu awon to je iranse olorun alaye ti won nife ikoni yi pupo pupo ti won si nife awon abiamo oni gogan lojo ibi won baba pastor Fakeye Emmanuel baba alabiamo ti Christ Apostolic Church Glorious Chapel baba happy birthday to you sir gbogbo igbimo alase ati oludari ikoni yi awon ni won ni ka ma kiyin o baba pastor Fakeye Emmanuel baba alabiamo baba to je pe funra won ni gbogbo wuro kutukutu nikan ni yi won ma ri daju wi pe won ra akoko lati ma fi bawon eyan soro lati ma gbadura fun awon abiamo ko si wahala ni Steven se nsowo yen mo tin rowo na ni se kini ati ndagbere lori eto niyan fun tose yi se lo nkohun lati so nipa eto yi fun ipolowo ja ti kede nikan 090 290 79447 ọpẹ pataki lọwọ gbogbo ìgbìmọ aláṣẹ àti olùdarí ìkànnì gbóhùn sáfẹfẹ yìí West Radio 89.3 FM ẹ ṣeun lọpọlọpọ ẹyin olólùfẹ ètò àti ìkànnì yìí ẹ ṣeun lọpọlọpọ tẹ ń gbádùn wa ẹ má yí kúrò níbẹ àwọn ètò lọlọkọ òjọkan ṣì ń tẹsíwájú lápá bí pẹ̀lú iRise ti Fẹ́mi Solar òun náà ni máa fi máa dágbére lórí ètò fún tọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní kẹ́ ẹ tún jẹ́ ká pàdé fún àkọ́tún ètò ìyẹn ìràwọ̀lagbà nìkan ni West Radio 89.3 FM MC Difference Original Olúdayọ̀ Olúsanya ńlọkọ tèmi D1 Limba Zoa Zalomi O tu di jamejo.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Lẹ́o, àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dé ṣe ti gbọ̀nyí láti ìkànnì kọ̀ǹgàgbọ́n màgbẹ̀, Wells Radio 89.3 FM. Oyé, Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ni wọ́n ti mú àjọṣepọ̀ wọn jinlẹ̀ sí lórí ọ̀rọ̀ ìfọwọ́sowọ́pọ̀ nípa ètò ààbò tó fi mọ́ ìṣọ̀kan lórí àlàkalẹ̀ ètò ààbò lẹ́kùnòjẹ̀kùn látàrí ọ̀nà láti gbógun ti ìdúnkòokò àti ìhàlẹ̀ tí ń ṣẹyọ lórí ọ̀rọ̀ ètò ààbò. Jákè ìjádò apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìgbésẹ̀ ọ̀hún tó wáyé lákòókò tí ẹni tó jẹ́ mínísítà elétò ààbò Nàìjíríà tó ṣe àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta sílùú Kútọ̀nà níbẹ̀ tó ti lọ pàdé mínísítà elétò ààbò ìlú Bẹ̀nẹ̀ ẹni tí í ṣe ọ̀gbẹ́ni Gidas Agunka níbẹ̀ tí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ìfarajìn wọn lẹ́kọ̀ọ́ ọ̀hún láti ṣe ìdásí lórí ọ̀rọ̀ ètò ààbò. Olórí òṣìṣẹ́ ló ti pè fún àtúngbéyẹ̀wò ojú ẹsẹ̀ lórí owó oṣù tó kéré jù fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí í ṣe 80,000 náírà. Ó sọ̀rọ̀ lórí bí owó oṣù ọ̀hún bí kò ṣe ṣàfihàn bí nǹkan ti ń lọ lórí ọrọ̀ ajé àti ìdojúkọ àwọn òṣìṣẹ́ tó ń ti bí ọ̀wọ́n gógó nǹkan ti ṣe ń ròkè sí. Ó sọ̀rọ̀ ọ̀hún lórúkọ aṣíwájú ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ẹni tí í ṣe Joe Ajaero nípasẹ̀ igbákejì rẹ̀ Hamba níbi tó ti ṣèdámọ̀ owó oṣù tó kéré jù ọ̀hún bó ti ṣe wà lára àwọn nǹkan tí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń dojúkọ lórílẹ̀-èdè yìí. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrú ìlú yún àjọ NYSC ó ni wọ́n ti ṣe àkódànù ìròyìn kan tí ń jà rìnrìn eléyìí ti ń pe ojú òpó kan wà ní ṣíṣí sílẹ̀ fún àwọn tó bá fẹ́ ṣe àyípadà ibùdó tí wọ́n ti ṣe ètò ìsìnrú ìlú wọn. Àjọ ọ̀hún wọ́n ṣàlàyé ọ̀rọ̀ lójú òpó X wọn lónìí wípé ayédèrú nírú ìròyìn bẹ́ẹ̀. Bákan náà ni wọ́n wá rọ àwọn agùnbánirọ̀ wípé tí wọ́n bá fẹ́ tọ ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú à ń ṣe àyípadà ibi ìsìnrú ìlú ẹni kí wọ́n tọ̀ ọ́ lójú òpó tó tọ àti àrídájú ètò ààbò wọn láti bá jẹ́ pé wọ́n ó parí ìsìnrú ìlú wọn ní àkókò tó tọ́ àti gbígbé lọ síbi tó yẹ bó ti tọ́ àti bó ti yẹ. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar ló ti ké gbàjarè jáde lórí ìkọminú rẹ̀ nípa owó kan tó wọnú àsùnwọ̀n pamọ́ ìdákọ́ńkọ́ rẹ̀. Ó fẹ̀sùn kan wípé ìgbésẹ̀ ọ̀hún ó fẹ́ ní màgòmágó nínú. Atiku ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC ló ṣàfihàn ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde lẹ́yìn tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì rẹ̀ lórí ìbásọ̀rọ̀ ìlú tó buwọ́lu ẹni tí ṣe Frank Shaibu. Nínú ọ̀rọ̀ ọ̀hún ó sọ̀rọ̀ nípa owó ilé ẹ̀tàn fi ránṣẹ́ sí látọ̀dọ̀ ẹni tí ò dámọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún pẹ̀lú nǹkan kọ sábẹ́ rẹ̀ lórí bówó ọ̀hún bó ti ṣe jẹ́ nípa bí ìdásí fún ìpolongo rẹ̀. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò lójú pópó yún àjọ FRSC ó ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ lórí ń tó rọ̀ mọ́ ìwé lórí ń tó rọ̀ mọ́ nọ́mbà eléyìí tí máa ń wà lẹ́yìn ọkọ̀ tí wọ́n buwọ́lù fún àwọn ọkọ̀ méje tó ní í ṣe pẹ̀lú àjọ ayédèrú kan eléyìí tí wọ́n ṣèwádìí ẹ̀ lọ́wọ́ àjọ PFIPC. Wọ́n pé àjọ ọ̀hún farahàn bí ipò fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí àjọ ìjọba lákòókò tí àwọn ṣètò náà. Ọ̀gá àgbà àjọ FRSC Shehu Muhammad ló ṣàlàyé ọ̀rọ̀ lákòókò tó farahàn níwájú àwọn ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin eléyìí tí wọ́n ṣèwádìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ PFIPC ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti òní. Ẹ darapọ̀ mọ́ wa tó bá ti dì ní aago mẹ́jọ alẹ́ lórí ìròyìn ilé wa. Bákan náà ẹ lè pè wá tàbí kẹ fa àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa lórí àwọn ìròyìn àti ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú yín tẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀. Ẹ kàn sínú kolo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyé Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ìkàlẹ̀.
2: West Radio 89.3 FM. Kanga agbemagbe.

kí ni mo wí ti ẹ̀gbọ́ mo nítorí àsìkò lónìí ẹ jẹ́ ká sáré lọ sí abala alquran gbogbo àwọn abala tó kú wà lórí ètò yìí ni a ti mọ̀ pàápàá jùlọ fún àwa tí a ti jọ ń jẹ aládùn ètò yìí nítorí pé ẹ̀kọ́ ńlá ó pọ̀ fún wa lórí ètò yìí ìdí nìyẹn tí mo fi ní ẹ jẹ́ kí a máa káwa náà máa sọ fáwọn èèyàn àǹfààní tá a lè jẹ àǹfààní tá a bá wá ń jẹ yìí ẹ má jẹ ká da jẹ don't let us be selfish don't let us be self-centered ẹ má jẹ kí a jẹ àdáni àdáni kan jọpọn ẹ má jẹ ká islam tilẹ̀ ti ń lùlù yẹn sí wa létí a gbọdọ̀ jẹ ẹ̀rí ẹni tí ó máa ní bámúbámú ni mo yó òun ò mọ̀ pé bí ń pẹ nìkan kan mọ́ gbogbo ohun tá a bá ní nabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní islam wa ò tí ì pé o la yu'minu ahadukum hatta yuhibba ahlihima yuhibba nafsihi ó dìgbà tá a bá rí pé nǹkan kan da tá a bá júwe fọmọ làkejì nígbà náà la tó jẹ́ mùsùlùmí òdodo torí náà ètò yìí ẹ jẹ́ kí a máa fọn rere ẹ̀ sí tí àwọn tí wọ́n tún jẹ́ mùsùlùmí àbá àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí pàápà gbogbo ara lè rẹ́kọ̀ọ́ kọ́ ńbẹ̀ torí náà abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ní abala àyọké láti inú alukoran àní kí ló dé tá a fi ń ka alukoran bá a ti ń ka yìí òun náà ni pé kí àtẹni tí ẹ̀rí ó tiẹ̀ ti mọ̀ túmọ̀ tẹ́lẹ̀ àtọ̀pọ̀ tí ó mọ̀ túmọ̀ alukoran torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni túmọ̀ tẹ́lòmíì fún alukoran òun la fi wá sọ fún wa pé alukoran tẹ̀rí yẹn ìyá kalamu la ọ̀rọ̀ ọlọ́run ni ẹlòmíì àrò pé wọ́n ní wọ́n fi kuran ṣe pé wọ́n fi kuran ṣe pé fún yàn wọ́n máa fi kuran ṣàdúrà ni o ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀rí àwọn gbogbo àwọn súrà tá à ń kà yẹn bá a ṣe ń kà á la ń sọ àdúrà tó wà ń bẹ̀ ìdí nìyẹn tá a fi ní gbara wa lásìkò lónìí ẹ jẹ́ ká sáré lọ sí abala àyọkà láti inú alquran wa súrà tí a sì ń kà lọ́wọ́ òun náà ni suratul kawsar kí ni mo ti pè suratul kawsar tá a máa ń pè ní iná àtọ̀ iná kalẹ̀ kawsar iná àtọ̀ iná kalẹ̀ kawsar ọlọ́run ní dájúdájú òun ti pèsè kalẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ alẹ̀ kawsar ẹ̀rí ìjẹ́mu àwọn oore tó pọ̀ ló ń jẹ́ kawsara ẹ̀rí pa àwọn ẹ̀gán tó ń sọ lórúkọ ẹ bá gbọ́ ẹnìkan tí bá ń jẹ́ kawsar tó túmọ̀ sí ni oore tó pọ̀ oore tó pọ̀ tí ò ní lópin ọlọ́run ní òun ti ṣe òun ti pèsè ẹ̀ kalẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ànábì níhìn ayé ń bí àti ní ọjọ́ gbèǹde àlùkìyàmà ó ní fasọ́lì lè rọ́bì ká wà ní har àti ká àyà méjì yẹn ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ fún wa pé àyà mẹ́ta péré ló ń bẹ nínú sóra yẹn àyà mẹ́ta ẹlòmíì kàn mọ àwọn ẹ̀rí sóra wọ̀nyí ni kò mọ̀ pé ó ní àyà nínú ẹ̀rí kìíṣe pé a fi ń tàbùkù a mùsùlùmí mùsùlùmí mi ó mọ súrátù fatiha ni àmọ́ kò mọ ya àyà tí ń bẹ́ ńbẹ́ ẹlòmíì mọ súrátù ikhlas ni súrà wọn là ń pè ní súrátù ikhlas kólóhùn wà lọ́wọ́ ahad kò mọ ya àyà tí ń bẹ́ ńbẹ́ kò mọ ibi tó ti sọ kalẹ̀ àwọn àfa àwọn kan máa ń ka sí ti gbọ́ wa ni ìdí nìyẹn tó fẹ́ jẹ́ pé lórí ètò yìí kìíṣe pé a máa kà á nìkan ń bo ló ti sọ kalẹ̀ má kà ní súrà tá à ń kà lọ́wọ́ yìí ló ti sọ kalẹ̀ fún ànábì wa muhammad ó dẹ̀ fi dun ànábì nínú ni ìyẹn tó fi jẹ́ pé téèyàn bá ti ń ka súrà yẹn o ẹ̀rí yóò máa rí dùnú ọlọ́run tàbí tá a bá fẹ́ ṣàdúrà fẹ́ nìkan tá a fẹ́ kọ́ lọ́n dun ẹnìkan nínú súrà yẹn la máa ń kà súrà tá a fi máa ń tọrọ dùnú tá a fi máa ń fìyàn lọ́kàn balẹ̀ ṣe mọ̀ pé ọlọ́run fi ànábì lọ́kàn balẹ̀ níbẹ̀ nìyẹn wípé gbogbo ohun tóun kojú ẹ̀ máa rí nílé ayé yìí o ṣe rí mùsùlùmí kódà tí mùsùlùmí bá lówó láyé yìí tó lọ́lá láyé yìí kódà tó bá ní gbogbo ayé kò tí ní nǹkan kan tí ò bá ní alkiyama bọ́ tó bá tọ́lọ́n bá ti fi alkiyama ta lọ́rẹ́ okòóríire okòóri ọlọ́run ti wá sọ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí o ẹ̀rí gbogbo ohun tóun kó ní láyé kékeré ni yóò tún jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ti alkiyama ìyẹn ni pé ọlọ́run ó ti ń fún ànábì ní ìrètí ó ti ń fún nírètí ànábì ti nírètí níwájú ọlọ́run pé àfàìkú àfàìwà lè jẹ́ náà mùsùlùmí nítorí náà nínú súrà yẹn àti káyà méjì ńbẹ alákọ̀ọ́kọ́ ọbẹ̀ òun náà ni iná àtọ́ yìí náà kalẹ̀ kawsar ọlọ́run ni dájúdájú àwọn eléèbó wọ́n ní surely indeed we have provided for you in abundance fasọ́lì lè rọ́bì ká wà ní r ayà ẹlẹ́ẹ̀kejì náà nìyẹn ayà ẹlẹ́ẹ̀kejì òun ni fasọ́lì òun ni pray unto your lord and give offering or do sacrifice ó ní máa kírun rẹ kò dẹ̀ máa ṣe kíni o kò dẹ̀ máa ṣe sàrà máa ṣe tọrẹ àánú that is where prayer and offering goes together they are inseparable méjèèjì wọn ò ṣe yà sọ́tọ̀ téèyàn bá ti ṣàdúrà gbọ́dọ̀ ṣe sàrà ni o ibi tí sàrà àtàdúrà tí wọ́n fi jẹ́ tẹ̀gbọ́n tàbúrò nìyẹn nínú islam
The last verse na ta fe ye wo loni o wa ni inna shaniaka wal habtar mo ro pe wa pelu mi inna shaniaka wal abtar daju daju to ba nsadura to de nse sara gbogbo eni to ba wa nro aburu si e ohun la buru ma to si eri se ri pa dua ni oni en to ba ro bi si e oni bi ba to si en to ba ni ko subu ohun lo ma subu en to ba ni ko ku ohun lo ma ku se ri pe ke se pe adua ni inna shani haka wala abtar lopin gba tu o ba tin kirun to de nsadura to de nse sara bi gbogbo aburu olorun ba mi ti danu aburu ni to si o so latara die en to ba ru aburu se on la buru pada se kini o lo ma wa ba so aya meteta to wa ninu sura yi niyan so kini awon eri eko to wa ko wa eko to wa ko wa ta man kora wa lori eto yi ohun na ni pe o ko wa pe ka ni reti koda iru ya to hun ko ma je se ma ko teyan ba wa ni teyan koda teyan ba wa ni tan ba juyan se won laye olohun gbogbo nti o sele ta fi bo se won olohun ma fi sadan fun wa o tan ba juyan se won boya won dajo ewon odun mewa fun to ba ku kodun mewa yen to pe won ni won a tun lo so seke seke won a lo so mo bi tan ba sin mo bi tan ba sin si kan le mo pe o nse won lowo ni but eri ninu islam teyan ba ti ku iru ya to nko ma je to ba ti ku bayi iru to nko ma se yan teyan ba ti ku bayi o tan sibe na niyan inira yen tan niyan idamu yen tan niyan kilokun to ba je muslimi ni igbadun de niyan tori igbadun tolorun ti pese kale to ti royin e to ti se leri e tori pe leri olorun ni ade won olorun ni ko ni ye ade won olorun ki ye so latara die yi o ko wa ipe gege bi muslimi o ka duro ti olohun ka ni gbagbo ninu olohun gbogbo nkohun to hun ka ma face ko se ni ti ko ni ni idojuko kan ninu aye yi ka ma tori pa wa ni idojuko kan ka ma tori pa ni challenges kan ka wa ni a se tolohun mo ara won eko ara won anfani to wa ko wa niyan elekeji o ko wa pe ka ma sadura eleketa o ko wa pe ka ma se tori anu ka ma se sara you give eri ninu sura yen give us we never lack anything ban se tore anu ko ni tawo na

بها فعلا أتكبير الحمد لله رب العالمين أبلا تي أواي لريتوي أوناني أبلا أدوا أبلا أدوا لواي إما جيكا باقبي مصفوة يكي أنبي محمد صلى الله عليه وسلم شريع أنبي محمد أوني أجيشة بينيو نينوغوغو àwọn òjíṣẹ́ tí ọlọ́run fi islam ràn wá sáyé òjíṣẹ́ àkọ́kọ́ mo ti sọ lórí ètò yìí òun náà ni ànábì adam alayhi salatu wasalam àwọn ni ọlọ́run ọba fi rọ̀bánà sálámnà wa àǹfùsànà wà ìlàmta gífírí lànà wà tàràmnà lànà kùnàna mìnàlá sírí ṣẹ́rí genesis wà nínú alkùrán náà bó ti wà nínú báìbù yẹn ló ṣe wà nínú alkùrán Quran nínú Quran yẹn Genesis nínú Suratul Baqara òun la le pe ni Genesis nbẹ lọlọrun ti sọ bóun ṣe dá Anabi Adam alayhi salatu wasalam Anabi Adam yìí òun ni ẹni àkọ́kọ́ ṣe rí torí pé àwọn gan ti wọn kọjá inú àlá tọlọrun fi wọn sí òun ló fà á tá a náà fi máa ń kọjá inú àlá àmọ́ ohun tọlọrun wá fẹ́ ni pé ta bá ti kọjá inú àlá ká má pẹ́ ká fi tọrọ àforíjì àwọn ni wọn ni rọ́bà náà yẹn rọ́bà náà yẹn nínú genesis nínú Suratul Baqara òun náà ló wà wọn tọrọ àforíjì lọ sí ọ̀dọ̀ ọlọ́run ní kọlọ́run ọba ṣe kí ni o kò foríjì wọn àwọn ni ànábì àkọ́kọ́ ẹ wá rí ànábì gbogbo àwọn ànábì yẹn ànábì musa islam lòun náà wà propagate ànábì isa islam ló wà propagate and that is why a muslim must believe in all the prophets gbogbo àwọn prophet lágbọ̀rọ̀ gbàgbọ́ that's why we believe in prophet ibrahim alayhi salatu wasalam gbogbo àwọn ànábì ọlọ́run kódà gbọ́dọ̀ dárúkọ ànábì isa jesus christ láì ṣe alayhi salatu wasalam fún nínú islam torí náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n jẹ́ òpin àwọn ànábì ọlọ́run ni òpin àwọn ànábì ọlọ́run yìí ẹ rí pé ìdí nìyẹn tó fi jẹ́ pé bóyá nínú báíbù ni bóyá nínú tàwọ́rẹ́tà ni òun ni pé adé ó ní astage ìbọ̀lá ẹ pè mí máa dá yín lóhun it is an injunction ọlọ́run pa wá láṣẹ ni ó dẹ̀ sọ pé tó a bá ti pé òun òun dáhùn n tó lè mú kí ọlọ́run má dáhùn òun lè ṣẹ nítorí náà nítorí ìjọba àsìkò ní abala àdúrà tí a wà yìí òun náà ni a ti máa ń gbára wá yànjú pé gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ ẹ wá rí ànábì gbẹ̀yìn yẹn ó sọ fún wa torí kí ni ànábì wa ádámọ̀ kí ló kọ́kọ́ ṣe ó ṣàdúrà ni nígbà tó wà nínú tí wọ́n jẹ èso ṣẹ̀rí nígbà táwọn náà jẹ èso èso yẹn kó wàhálà bá wọn wàhálà yẹn náà ló dá díẹ̀ lẹ̀ fáwa náà ń bẹ̀ o if not so inú àjẹ́ náà ló yẹ káwà ká máa gbádùn but èso táwọn náà jẹ yẹn ló kó gbogbo ló gbé wa débi tá a wà yìí tá a fi ń wálé ayé mọ́ya if not so àbátí ní problem kankan bí ọlọ́run sáà ti foríjì wọn àdúrà ni wọ́n ṣe àdúrà náà ṣe kí làdúrà tán dẹ̀ ṣe òun náà là ń sọ yìí rọ̀bánà tí o bá wà nínú wàhálà nínú ìdààmú kan tó bá ronú pé kí ló lè fa ìdààmú yìí àbí mo ti ṣe ọlọ́run ni ẹ̀ṣẹ̀ máa ń bí wàhálà àwọn ànábì ọlọ́run ànábì ádámù alayhi salatu wasalam àti ìyàwó wọn hawa ìyàwó wọn nìyẹn tọ́lọ́run jọ dá sínú ọgbà àlìjẹ́nà wọ́n ṣe ọlọ́run ni ọlọ́run wa pọ́nìṣì wọn nígbà tán wá realize pé àwọn gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fa àìgbádùn wọn yìí wọ́n wá realize pé ẹ̀ṣẹ̀ àwọn ni o wọ́n wá tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n ké pe ọlọ́run ọlọ́run dẹ̀ dá wọn lóhùn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó wá jẹ́ òjíṣẹ́ ìgbẹ̀yìn òun wá sọ fún wa pé àdùáhù sẹ́ifọ̀ lè mọ omi ẹ̀gbọ́n tá a fà yẹn wí àdùáhù sẹ́ifọ̀ lè mọ omi oníṣẹ́ rí àdúrà tẹ̀rí yẹn òun náà ló dàbí ìdà fún mùsùlùmí yẹn tó bá gbọ́ ọlọ́run gbọ́ tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run àdúrà ló máa lo torí náà ká tó fi àdúrà kásẹ̀ ètò wa tòní ẹ̀jẹ̀ ká

0: I want to say a
1: dura. I want
0: to say a goon ever.
1: I want to say
0: a dura. I want to say a dura. I want to say a dura. I want to say a dura. I want to say a dura. I want to say a dura. I want to say a dura. I want to say a dura. I want to say a dura. I want fun won ni pe olon je mi won ogun fun wa olon je ke mi ya yi ogun fun wa olon dai mi won si fun wa ma je nkan kan se mi ya wa bade mo si o ma je nkan kan so ori enikan enikan ni o da fun ti o fi da fun wo na teniyan to ba eni ti o da fun ti o fi da fun e to ba ti ma connection ni laye ti o ba ti da fe enikan o le je eni to fe da fun yen to ba ti ti wo ba ti sadura ko da fun iwo na wa kan wa loju kan na ni ngba ta won gbe ile ise ikale adura ti wa di pe ki ile ise yi ma ku kawon na si ma ku tori na abe olohun fun iya na gigun emi ati alaafia olo ma sa ba wa fun won ba se ma nse gbogbo awon to lohun to wa ko le ise ni lo won le enikan ija enikan o le dagbose idikan idagbose ohun na nikan ni o je general manager ohun na ni o je marketing manager ohun na ni o je program manager yo kan fi wahala pare ni eyin ondowo na ngba ta awon to lohun se awon to se won daada ni so o ti di dan ka awon kan tun ma se kini kan je nbe ohun ni gbogbo awon ti won fi le ise yi ti won fi da on trust ohun ni awon na fi nri ohun je je nbe lo fun ru awa na lanfani e wa ri gbogbo awon kan ko le ise ile lowo a ma be lo fun won ma je o daru mo yin lowo olodum sha ma ba ko yin mo se olodum ma ba duro ti yin te ba ti nfa olodum je o ma ja mo yin lowo ipari awa n so fun gbogbo eyin eyan na e ma da wa da ito yi e ma da wa da le ise yi gbogbo ohun te ba ni egbe wa ke wa polongo e ke wa kede e wa seto nbi papa julo awa musulumi e mo ke mi gbodo fi gbogbo enu so se ki n dobale fun yin se ki n dobale a n riti yin e gbe awon ikede yin polowo yin awon asalatu yin e gbe won wa ka ba yin fun rere e si eri eti gbo gbogbo awon eyan ko si sibi ti won tin gbo wa jakijado ipinle oyo koda ki se ipinle oyo nikan e ti ri ka wa lori ale jara o fi de ilu ebo na tin gbo ile ise wa yi tori na gbogbo n te ba gbe wa nbi mo so fun yin pe tita lomo etata ohun na ni yen ki sofo yo ba ni yo ba ni tita lomo etata e di gbe wa ke mata yato si yen mo to so fun bi te ba gbe sori eto yi e so meji le tun gba tori na abe olohun ile ise na majo daru awa ta wa nbe na maje ti wa na daru eri o fi dori awa na ya aseto ni o sadura fun gbogbo awon lo ba gbagbe are olohun emi na olohun ma gbagbe mi o ma gbagbe mi o la ilaha illallah wala muhammadur rasulullah sallallahu alaihi wasallam nibi yi ohun na ni a ti ma danu duro titi di ijo mejo inshallah bi kudrati rahman atẹyin ti a jọ ń gbádùn ètò yìí náà bó tẹ̀ jẹ́ pé a fi ojú òpó sílẹ̀ lénìí àmọ́ mo mọ̀ pé ẹyin náà wà ń bẹ̀ nílé ti a jọ ń gbádùn ètò yìí gbogbo ẹyin tá a jọ ń gbádùn ètò yìí ọlọ́run májàra ó ní ẹyin náà májàra ó ní yín ara ò ní níyín àṣírí yín ò ní tú ojú ò ní tì ẹ ṣàmí kankan tá a kàn wá ìmọ̀ bí ẹ ṣe fowó àdúrà mi ránṣẹ́ bó ni ká ṣe ṣe ọ̀dà ẹ máa bá mi fi pamọ́ pẹ̀lú ògùn ọlọ́run wọ́n ti wọlé wọ́n wọlé àwọn arábí wọ́n dé ètò tó kàn lẹ́yìn ètò yìí òun náà ni sport àwọn tí wọ́n sì ṣe wọ́n ti ń rẹ́dí ẹ mọ̀ sọ fún mi pé back to back ni ilé iṣẹ́ wa yìí no dull moment at all torí náà títí ìjọ mẹ́jọ tí a tún láǹfààní láti jọ máa pàdé lórúkọ gba àwọn tí àjọ mú ètò náà wá sí ti gbọ̀nyìn òun náà ni èmi Fakilẹ̀ Zakariya òun náà ni mò ń kí yín pé lẹ́kọ́ iná bẹ̀lẹ̀ àìrí ìyẹn ni pé ìpàdé wa níjọ mẹ́jọ pẹ̀lú adùn pẹ̀lú yín assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: mo kí ẹ̀yin ti wa káàkiri àgbáláyé. Ẹ kábọ̀ sórí ìkànnì West Radio 89.3 FM. Ẹ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́ bí ele, kò sétò mí ètò Sport Assembly nìkan ni. Orúkọ tèmi ò yípadà Raymond Tanátaná. Èmi mọ̀ pé ó ṣeéṣe kó ka yín mọ́ bí iṣẹ́, ó sì ṣeéṣe kẹ́yìn ti close níbi iṣẹ́ kẹ máa bọ̀ lé. Ẹ wo ibikíbi tí ìbá ìka yín mọ́. Assignment yín ò le rárá o. Ẹ gbé rédíò yín sí West Radio 89.3 FM. Kàjọ gbádùn ara wa nírọ̀lẹ́ tèmi. Ẹ mọ̀ pé tó bá ti di ètò eré ìdárayá, authentic la máa ń fún yín ní ìkànnì West Radio. Ẹ wo èmi nìkan kan máa gbé yín débẹ̀ nírọ̀lẹ́ tèmi. Èèyàn tèmi gangan wà ń bí Lord Policy. Tí bá sọ pé Lord Policy, èmi ò fi bá ẹnìkan kan ṣeré rárá o. Ṣẹ̀rí káyàn náà eré ìdárayá tó lóyin tó ládùn, iṣẹ́ ọwọ́ Lord Policy ni. Ó yá kí n tó gbé Lord Policy wọlé, orílẹ̀-èdè Nàìjíríà ní ti mú. Kò sí táìmù rárá, ṣe ẹ mọ̀ pé líìgì tuntun, ìyẹn fún sáà tuntun lórílẹ̀-èdè Nàìjíríà. Bá ṣe kojú ara wọn, mọ̀ ṣe máa gba ó mà níwe. Wọ́n ti fọ́n síta o, ó yá Shooting Star, tiwa-tiwa lolúyọ̀lé, ilé náà ti máa mú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Ó yá ilé náà ti máa kọ́kọ́ gbáfẹsẹ̀ wọn ṣe. Ẹjẹ́ máa já yín sí, àmọ́ kí n tó já yín sí, kí n tó wọnú àwọn ìròyìn yẹn, ẹjẹ́ ń gbé pàdé tèmi gangan wọlé. Èèyàn tèmi tí mi fi bá anybody ṣeré, ó yá Lord Policy kí àwọn ti wá ń lé.
1: Ẹ̀yin tèmi ẹ kúrọ̀ lẹ́ o, ẹ kú àtàárọ̀, a kú iṣẹ́ òní o. Mo nígbàgbọ́ pé ní dùn fún yín o. Mo dẹ̀ gbàgbọ́ pé gbogbo etí tẹ fi ń gbọ́ wa ní ìkànnì yìí, etí náà ní dohun tẹ máa náwó lé lórí o. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín ni Lord Policy ló wà lórí ètò ìrọ̀lẹ́ yìí o. Mo kí yín tẹ̀ ń tẹ́tí kẹ máa gbọ́ wa o.
0: Ó yá láti apá ibẹ̀ yẹn, ẹ jẹ́ ń já yín sí o. Bọ́ ṣe máa máa kojú ara wọn. Tá a bá ń sọ̀rọ̀ líìgì àgbàjọ orílẹ̀-èdè Nàìjíríà, ó yá pápá ilé ni Shooting Star wà. Shooting Star yóò máa kọjú Inter Lagos. Ẹni bá sọ pé Shooting vs Inter Lagos, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Shooting ló wà ní home. Ó yá bákan náà mo kúrò lápá bibẹ̀ yẹn. Ìkòròdú City, àwọn àti Ranch Bees. Ó yá Abia Warriors ńkọ́, Abia Warriors àti Kun Califat. Ó yá Bende Insurance. Wọ́n ní àwọn Bende Insurance, wọ́n máa wà ń lé wọn o. Wọ́n máa kojú Warri Wolves. Ó yá ta bá ń sọ̀rọ̀ Barau FC ńkọ́, Barau FC àti Nasarawa United. Ó yá Niger Tornadoes bákan náà yóò máa gbàlejò Èyínbà. Ó yá Rivers United ńkọ́, Rivers United àti Plateau United. Wọ́n máa ná tán. Ó yá Doma United bákan náà, Doma àti Sporting Lagos. Ó yá ta bá ń sọ̀rọ̀ Rangers International, wọ́n máa kojú Katsina United, Kwara United, àwọn àti Kanu Pillars ni. Ó yá Shooting Star kojú Inter Lagos. Policy látàpá bíbẹ̀ yẹn, ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ fún ikọ̀ 3SC. Kí ló máa ṣẹlẹ̀ láàrin Shooting Star àti Inter Lagos? Lóòótọ́ sì di on the 28 kan tó bẹ̀rẹ̀, but a mọ̀ pé Shooting Star tan náà ní sáà tó kọjá, àmọ́ fún sáà tuntun kojú ikọ̀ Inter Lagos. Kí là ń rò pẹ̀lú Shooting Star?
1: Àníwò tèmi, mo nígbàgbọ́ pé gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ tí mo wà nú ẹ̀yìn, mo nígbàgbọ́ pé Shooting Stars gbúdọ̀ tayọ pẹ̀lú àmì ayò mẹ́ta sódò gan ni mo ń retí ní first match yẹn. 3.3 goals ni mo kọ́kọ́ ń retí náà. Ká kọ́kọ́ tẹ̀kọ́ fìyẹn máa fomi, ká fìyẹn wọ̀ ọ́kán bí líìgì bá ṣe máa bẹ̀rẹ̀. So 3.3 goals ni yẹn lè mí expect lọ Shooting. Anything outside that, a máa ní láti call wọn to question. This is a new season. Mo dẹ̀ expect pé kán lọ sí Champions League nínú season kan ṣe dáadáa. Tán bá lè gba líìgì yẹn, kán gbúdọ̀ gbé second nínú ọdún yìí. So mo dẹ̀ mọ̀ pé Shooting Stars ò ní já wa nítan mọ́ rárá. Gbogbo àwa ará Ọ̀yọ́, so ìgbàgbọ́ mi nìyẹn.
0: Lord Policy, lóòótọ́ gbogbo alamọ̀ pé ikọ̀ Shooting Star ṣe bẹbẹ ní sáà tí ó kọjá pẹ̀lú performance wọn nínú líìgì àgbàjọ orílẹ̀-èdè Nàìjíríà, then láti pé wọ́n qualify fún CAF competition. But a máa ń rí pé lóòrèkóòrè àwọn kankan máa ń ṣẹlẹ̀. Shocker máa ń ṣẹlẹ̀ ní pàápàá jùlọ ìbẹ̀rẹ̀ season. Ó máa ń ṣẹlẹ̀ nínú ìdíje EPL. Tẹ máa rí club kan tó máa wá láti relegation yóò sì bojú ẹni tó ti pẹ́ nínú ìdíje EPL jẹ́. Ṣé o lórí pé irú kan bẹ́ẹ̀ yẹn ṣe ṣe àwọn bíi Shocker bẹ́ẹ̀ yẹn ó lè ṣẹlẹ̀ nígbà tí Shooting Stars bá gbáfẹsẹ̀ wọn ṣàkọ́kọ́?
1: Mi ò nígbàgbọ́ pé Shooting Stars gbúdọ̀ fìdí rẹmi ní alákọ̀ọ́kọ́ yẹn. Nínú season yìí gan, bẹ́mi ṣe ń wò mú expect pé kan improve sí last season ni. Torí nsìn, wọ́n ti mọ owó ara wọn dáadáa. ka ma tun gba mi pa odo awon kan ti kuro nu team yen ton ti ton ta awon kan to jade bi awon kan to de ni injury ton ti recover sugbon igbagbo temi ni pe ninu shooting odun yi o mo ri shooting ni continental bigger stage continental gan ni e kon se ton ton si qualify ton se be bere I see them in a bigger stage which means pe won gbudo gba second ton ba le gba league gan won gbudo gbe second position so we mi o expect shocker kankan lati ni relegation team lodo temi anybody ba fe ba shooting for anything ko ja won ta ti mo awon Rivers United awon Rangers awon Bender United gbogbo awon Academy Warriors awon eni kon mo expect anything outside that mo ri pe ki shooting ma run gbogbo won lo ni o ma run won lo
0: o ya papapa latafa bibe yen lo policy ni ki shooting ma run gbogbo won lo ni o ya je ki ku lapa bibe yen e je wo Facebook kin ja won temi si e mo pe lanfani lati darapo mo wa te ba fe wo wa te ba fe ri bi face wa se shine bi shoe wa se shine e lanfani lati darapo mo wa o e le search fun West Radio 893 FM fan page West Radio 893 FM fan page e wo ni kete te ba ti wole e jo we ma wole lasan o e like e comment e share si gboro aye share gbogbo comment yin be ba se drop e gbogbo e la mama fun sita o ya awon ti temi ti wole o eyan temi gangan Victor Ayomide oni oni e ku to Victor Ayomide oni tesiwaju ni Vinicius Vinicius has signed a new 6 years contract sorry to Arsenal fans o ya lapa bi beyen lati mu royin lo policy ta ba wowo waju iko Real Madrid won ti ni Vinicius Junior o ti tewo ba we adehun tutun odun mefa oni ka won Arsenal gbojun be o ya ta ba tu wa pa bi beyen na Yandu Amonde ko se royin mo ti di agbabolu iko Real Madrid o ya Kylian Mbappe meta ni waju nu won wa fi ju Bellingham si won leyin lo policy bo lo se mari nu idije Spanish La Liga iko Real Madrid
1: La Liga odun yi ma o ma keje gbegan mo de ni gbagbo pe this will be one of the best if not the best La Liga rivalry tamari especially ninu el clasico do mo ye tun wo iwoye Barcelona ti mo gbo as at ka to ko to nipa bo sori eto ton so pe Rodri de Man City ti turn down offer to ye Barcelona gbe wa ti Barcelona ba le pool Bayern purchase Rodri yen ton ba le pool e through deal yen inu mi adun gan so that league yen le balance tori mo mo pe Madrid n gbogun bo ni pelu morin yo tun wa lo gba yen sugbon mo mo pe league odun yin na o ma dun gan o ma dun gan mo de ri Madrid na ko fun won ni top time ti Madrid o ba gba league na a mo position won sa mo pe won ma wa ni won top 2 so yen ni
0: ya lo policy o ma nsele tabari awon ikokan wa to pe won ma ni galatico won ma ni awon agbabo to se kan itan loruko ninu iko won ma ni gbeyin gbeyin won o ni gba kankan abi kan struggle o sele ninu iko PSG nigba ti won ni Neymar tan ni Lionel Messi won ni Di Maria won ni gbogun oba yen but won eko oke bi eko eye oke bi eye nigba yen den ta ba wonu kan Manchester United awon igba kan wa ti won ni agbabolu bi Ibrahimovic tan ni Romelu Lukaku Paul Pogba nkan o se sori ato si idije Europa League ti won lanfani ati gba EPL tawon eyan foju si lara won o debi kankan se iru kan be yen o le sele pelu iko Real Madrid pelu awon because sagboye ma wa laarin won ta ba nwo Vinicius Junior B player ni Kylian Mbappe B player ni Jude Bellingham B player ni Yandu Amonde na to nbo IP yen po pelu price tag to wa lori Yandu Amonde se e ro pe o sese ki agboye ma si laarin won
1: well niwoye temi o ya tori e lo se lo gbaru coach of iru Mourinho tori caliber iru coach to je mo mo pe Mourinho is a kind of a coach to pe o ma manage ego gbogbo won to ba wule fe da ko to ba fe da ori field ni ke ti kokolo da gbogbo eru opponent de ni ko faragba ko n se team lo ma je ya won so emi mo pe Madrid na ti joko won ti wo drawing board won ti wo nkan ton fe gba won ti wo ye player ton ni won de ti mo ru coach wo ni pedigree ele town player yen ma respect ton ma wo ton ma wo ri bench ton ma ri ton ma respect tori e la won gan se kokolo gbe Mourinho na ko to din pon lo soja lo ma dara so ni woye temi Kolesi clash of ego. Eni ti clash to ba fe gbe to ba fe gapa lodo Mourinho. Gbogbo ati mo bi Mourinho se nse, o ma ge iyapa eni. A kokoko so fun eni lo sori papa to ba ti le dara to ninu yen. To ba ti le da against opponent o le dara lodo temi. Mourinho ade ba career ti eje en ti o ba sora. So ni wo temi o mi o ri pe ego ma sele laarin Madrid.
0: Lo politics ba so pe Mourinho ma ba career je player to ba ni ego. won ba career erumo ri o je ninu kan Manchester United ma gbagbe pe Paul Pogba o ni ego o gapa si olukọ ni Jose Mourinho nigbeyin gbeyin Mourinho lo lo fun Paul Pogba ta ba wo iko Real Madrid awon quality player pa awon player to loruko ti kan ba ti e yari pe ohun o ni gba fun olukọ ni Jose Mourinho se kan to sele si Jose Mourinho ninu kan Manchester se ko tun le pada sele si Mourinho ni Real Madrid
1: ni wo ye temi ko le sele ni Real Madrid e ma gbagbe pe structure ti Man U ti Man U run yàtọ̀ sí structure ti Madrid ń run most of decision making nínú Man U àwọn legend wọ́n nípa nínú ẹ̀ láti kó nǹkan tí àwọn legend wọ́n bá sọ sí press tí press bá gbé fún board ni board máa implement ìtẹ́sọ́ pé nípa ti kí lórúkọ ẹ̀ Paul Pogba ní jọ́sí àmọ́ pé mo ní ò ní ìṣù pẹ̀lú board ní kọ́kọ́ ní kúbi template ibi tí wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀ so but ni Madrid to wa yin sin e mo pe ko se alakoko to fe coach Madrid so ti moju le ohun ati Florentino Perez won ti jo na bi won ti moju ra won dada so ti player kan ba fe raise shoulder ko se ru Mourinho lo ma raise e si tori Mourinho will go directly to the board ni Madrid unlike ngba to wa Man U te pa won legend lo ma dictate many things to ma ta team fun media but in Madrid Mourinho will be in charge of the media e ma gbagbe pe ngba to lo si to wa Man U he was a coach ngba to ni kini to wa nsin ni Madrid to wa nsin is the manager so manager lohun so oro manager yen lo de ma play ni Madrid so gbogbo ego to anybody fe gbe wa yen o ma jula senu ona kan to wole ni mo jerry Mourinho lori nkan yokan yen so ko le si clash of ego rara laarin awon players yen so and awon na demo kan ta awon na le because Barcelona sin o ti gboju won mole bi emeje bi emeta kan so awon no ni fe kiru esele mo so rather tell them psychologist won lo ma sise to po just tell them go to the field and get your results done let the whole world see you market yourself o ti tan o si nkan to ju be yen lo
0: o ya lapa bi be yen lo policy ni pe lo fokan bale ko si kan to nje ego ninu iko Real Madrid o ya je kuro be yen kin wo Facebook awon ti wa ti gbori wole Stella temi fagba yike emi o le ranso poruko Stella o emi o se Saade lere oni good evening oloye re pro mars law policy happy weekend o yazuli kifi olamile kan awon ti Chelsea lati saki oni tanatana up Chelsea o ya ori ade peter oga temi gangan o ya mori e lapa bibe yen engineer nomade look titi lope oni good evening house well done watching you live from ayegun oleyo ibadan Manchester United glory Manchester United oya lapa bibe yen oni give us Manchester United news and bo lapa

Àwọn akọni tó ti lo dára rí. Àwọn akọni tó ti ṣe gúdù gúdù méje àti yáàyá mẹ́fà. Ìtàn wọn la máa lórí ọ̀fẹ́ àti mú wá fún yín lórí ètò ìtàwọn akọni. Àwọn ìṣẹ̀lẹ̀

ẹ wá pè rẹ fi tẹ́lì lálẹ́ òní rẹ tó jẹ́ àjọ máa ń jẹ mùlẹ́ ètò ìtàwọn akọni níkàn ní west radio 89.3 FM. ẹ bá yín rédíò yín sókè kò mọ ọrọ pọlápọlá o ẹ bá yín sókè kò mọ ọrọ lákọlákọ lálẹ́ òní lórí àwọn bí a fẹ́ dé ó mọ̀ tún lágbára àwọn bí a fẹ́ dé lálẹ́ ètò òní yóò mọ̀ tún lágbára yóò tún lẹ́kọ̀ọ́ jọ̀rin lọ. ẹ̀rìn lálẹ́ yìí lórí ètò ìtàwọn akọni níkàn ní west radio. pápápá ìláṣẹ ọ̀kan gbòógì nínú àwọn olóyè ilẹ̀ ìbàdàn tó tún jẹ́ ògbóǹtarìgì akọ̀ròyìn akọ̀ròyìnjọ agbóhùnsáfẹ́fẹ́ olóyè lẹ́kan Àlàbí tó dágbére fáyé lọ́jọ́ kìíní oṣù kẹjọ tá a wà yìí mọ̀ ni a mú tán ìgbé ayé bàbá yìí wá lálẹ́ òní. kí ló yẹ kó o gbọ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré kí ló yẹ kó o mọ̀ gẹ́gẹ́ bí èwe nínú tán ìgbé ayé olóyè lẹ́kan Àlàbí. a bá ti wá kò lọ́dọ̀ olóyè lẹ́kan Àlàbí òwe kan bẹ àbí kí n ní pé àṣàmọ̀ ni a máa ń pa láṣàmọ̀ wípé ìgúnnu lóní tápà tápà ìlóní ìgúnnu kí ni ìgúnnu níbo ni ìgúnnu ti wá bó o ní ìgúnnu ṣe jẹ́ ti tápà a mẹ́nu bà lálẹ́ òní ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta lálẹ́ yìí ìtàn mary's lesson ṣó o gbó kọ rí ṣó mọ pé mary's lesson yìí ni ẹni tó jẹ pé ó fi òpin sí pípa àwọn ìbejì ní Kàlábà. àwọn míì wá ní pé ó fi òpin sí pípa ìbejì lórílẹ̀-èdè Nàìjíríà. irọ́ o ó fi òpin sí pípa ìbejì ní Kàlábà.

0: mo wa ni kan ni Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page nbe mo wa lale oni o. Olóyè lẹ́ka Alábí akọni ni rin lọ jẹ́ ká mọ mú tan rẹ̀ wá lálẹ́ yìí pé ìwọ́n náà fi tọ ipasẹ̀ ayé rẹ̀ ìwọ́n náà fi wo ìrìn àjò ayé rẹ̀ kó o fi wò wípé ṣé bó ṣe tọ́ ilèmí náà ń gbélé ayé mi yìí. Bọ́lọ́jọ́ bá dé bọ́ lónìí kí lá sọ nípa rẹ̀ ipò tó dì mú un tọ́ wà un tọ́ bá kò ń bẹ̀ kí lá sọ nípa tiẹ̀ àyè tọ́ wà tọ́ bá kò ń bẹ̀ èdèwo là á pè nípa tiẹ̀ ṣé. Ẹni tó jẹ́ pé ó pọ́n mi òkèrú todò lápè ni. Ẹyẹ ìrìn pápápá ká lè mú àwọn ìtàn mí wá lálẹ́ yìí. Olóyè lẹ́ka Alábí ẹ̀kẹfà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Rẹ́mi ó ti sọ lẹ́ẹ̀kan òǹkọ̀wé ni bàbá yìí. Tó dẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ kó mọ̀ ń rí sí ìlú Kóró ká fi ọ̀rọ̀ tó ń lọ ká fi tó àwọn èèyàn létí. Akọ̀ròyìn jọ akọ̀ròyìn ní bàbá yìí. Bàbá yìí jẹ́ ẹni tó tún mọ̀ ń gbani nímọ̀ràn. Àwọn motivational speaker yóò gbàyàn mọ̀ràn. Oyè tí bàbá yìí dìbò nílẹ̀ Ìbàdàn ó lágbára. Bàbá yìí ó tún jẹ́ aṣojú àṣà ìyún kọ́ṣọ́rà àmbáṣadọ̀ fún ibùdó tó jẹ́ ti ibi à ń kó àwọn nǹkan àlùmọ́nì sí torílẹ̀-èdè Nàìjíríà National Museum ti ń bẹ nílé Ifẹ̀. Ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 1950 ìlọ́ bí olóyè lẹ́ka Alábí sílẹ̀ Ìbàdàn tá a wà rí nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ilé ẹ̀kọ́ tí bàbá yìí lọ Seventh Day Adventist Primary School ti ń bẹ lókè fọ̀kọ̀ níbàdàn ń bẹ lólóyè lẹ́ka Alábí lọ láàrin ọdún 1958 sí ọdún 1963 nígbàtí olóyè lẹ́ka Alábí dé. Ìpele kejì yìí ò primary 2 nílé ẹ̀kọ́ o láti primary 2 tó fi dé primary 4 ọgbọ́ ipò àwọn tó mọ̀ ń kọ noisy maker nínú sukùú nínú kíláàsì ọmọ àwọn class captain ipò tí olóyè lẹ́ka Alábí dìbò rèé o láti primary 2 tó fi dé primary 4 ìgbò dé primary 5 ipò àwọn tí mọ̀ ń bá lé ìwé kó lẹ́tà ránṣẹ́ ó mọ̀ pé nígbà o bí àwọn bùdó tó ti fi lẹ́tà ránṣẹ́ post office nkankan ni ló mọ̀ ń wà yóò gba lẹ́tà yóò fi lẹ́tà ránṣẹ́ èyí ò ní primary 5 iṣẹ́ tó ń ṣe fún léèwé ònu gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. Ìgbò wá dé primary 6 ọjẹ́ senior boy nígbà náà ìyẹn nílé ẹ̀kọ́ Seventh Day Adventist Primary School ti ń bẹ lókè ìfọ̀kọ̀. Lẹ́yìn náà ele olaye le ka la bi lo si Africa Church Grammar School te be ni apata ganga mbade la ni odun 1964 si odun 1969 nayin dana ilo leye le ka la bi wa di olukọ ni nile ko St John Agricultural Primary School ti be ni akiajo iyo be ni to si arulogun ni bada bi odun kan o le die lo lo be la ni odun 1971 odun 1972 lati be ilolo ti kadara wipe ko loye leka la biwari ise to je pe ori o bi amugbalegbe awon ti se atunse si akole iroyin awon iwe atejade iyin o ni oniboje Press Limited Nibadan ebe lori se se ngba na o ti ni fe wi pe ko mo karoyin mo kawe o ti ni fe re ti pe baba to bi oloye leka alabi ile ise kan ti tewe ti se we iroyin ini baba yi ni baba to bi oloye leka alabi ba sise ngba na to je pe awon lara awon iwe tan ten bi ise won baba o mu wale pelu oloye leka alabi ti ka iwe lo ti ni mo si se pe awon kankan tu wa bayi awon asiri mo nbe ninu iwe o tori igbese kan nbe to loye leka alabi gbe a benu ba ka mo se die die na to ye pe o di ko leta si eni ti se are nigba na gowanu lasiko gba ti gowanu pase wipe kan fi ojogbon wole sori ka alagba lo si wa ngba na ko ti idojogbon pe kan fi si ogba ewon lata yi pe o lo ki ojuku nigba na oloye leka labi pa ko leta o ko si nigba to ka loju iwe iroyin kini ye oda o ko leta si gowanu ejo kini o ku die ka to ile ejo ilo ye ke gbe wole soye ka lo o se a je pe ogba ewon le nikan ti mo o fi ranse si o wa ko leta na si wole soye ka bi o wa ni pe ejo ka ke o mo ti n gbiyanju mo ti n sapa ile eko ni baba yi wa lasiko to n gbe awon igbese yi o ko ti pari ile eko gba na o mo ti n sapa mo ti n gbiyanju wipe e jade ibi ewa o tun ko leta keta o ko si iwe iroyin to ko iwe ohun jade na wipe ẹ wá o mo ti ń gbìyànjú mo ti kọ lẹ́tà sí gbá mo ti kọ lẹ́tà sáwo akọlele akọlele ẹja tẹ̀wájú mo sọ fún yín pé iléeṣẹ́ oníbòòjé Press Limited Nìbàdàn ni bàbá yìí ti ríṣẹ́. Oda. Limo wadi. Odo 1973. Koto wapada risha mi. Ege bi ene ti omo sharo injo. Ti omo kowe. Ni ile se sketch publishing ni gba na. Pe pe o la le pe le le to kere ju ninu igun ibi tan gba si o ni le se o lori le de Nigeria lati le se o ini oloye le kan labi ti wa toko so pe je ki kawe iwe mo ise ti mo feran yi o wa lo soke okun ni le London wa lo be lodun 1976 o jade le eko nbe lodun 1978 o wa pada wa si ile ise to ti ise iyun sketch lati le se sketch o ile oloye leka labi ti wa kowe fi se sile darapo mo ile ise NTA ti le Ibadan nigba un baba alubarika ojogbon yemi farounbi ini GM won 98 nigba na loye le kala bi wa lara won tojo sise ebe ni baba yi wa lati 1978 Fizi ìṣẹ̀lẹ̀ kan fi ṣẹlẹ̀ nígbà náà. Lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé wọ́n lu owó epo ní pọ́npọ́ wọ òlù ní pọ́npọ́ wọ́n ṣowó epo kúmọkùmọ lásìkò ìgbà tí ààrẹ wa tẹ́lẹ̀ rí tó jẹ́ mínísítà fọ́rọ̀ epo rọ̀bì lórílẹ̀-èdè yìí. Ẹjọ́ ohun ọ̀rọ̀ ohun ẹ ṣe ló kú òru o ẹ mọ jò kọjá mi tó mọ ohun o igbá kan àwo kan ni ló wá mú olóyè lẹ́kan àlàbí àtàwọn tọ́jọ wà ń bẹ̀ nígbà náà tó fi mú wọn wípé tá a bá ti níṣò tọ̀rọ̀ ká kúkú fi bí ilẹ̀ o ó wá bọ́ sí déédéé àsìkò tó dálé iṣẹ́ BCOS tẹlifíṣàn rẹ̀ tán dálẹ̀ lọ́dún 1982. Wọ́n ṣe ríṣẹ́ sí BCOS nù o. Nígbàtí iléeṣẹ́ òun bẹ̀rẹ̀ sí gbóhùnsáfẹ́fẹ́ ní ọgbọ́njọ́ oṣù kẹwàá ọdún 1982. Ẹni àkọ́kọ́ akọ̀ròyìn tí ó jáde lẹ́kàn ni o. Olóyè lẹ́ka àlàbí ni òun kan náà tún ni alága àkọ́kọ́ fún ẹgbẹ́ àwọn oníròyìn NUJ nílé iṣẹ́ òun. Kẹ́ńdé kẹ́ ẹ lè mọ̀ wípé akọni ṣakọni ṣá bọ́ ọ bá jólóòótọ́ nínú kékeré á fi ọ́ ṣo lórí òun ńlá. Amẹ́ríkà bó sọ òye torí àwọn olóòótọ́ tí bàbá yìí ṣe díẹ̀díẹ̀ orí bọ́lọ̀ ń gbé sókè ọlọ́run tó ríran ní kọ̀kọ̀ ń san ní gbangba ibi kékeré tá a fìwọ́ sí olè ló ń jà ń bẹ̀ jìbìtì ló lù ń bẹ̀ òun náà ló ijubitọ́ wà lọ ó wá dàbí pàbáyé ni àbáwọn ogun ìdílé irọ́ o ṣó ojó lóòótọ́ bí ọ wà. Torí àwọn òótọ́ tó lóye lẹ́ka àlàbí tó ń ṣe Ini Olorun fi wa n be loke die die die die die die. Lati ipo alaga akoko eyuje mo wa di odun 1983 won wa lo oloye leka labi gege bi akowe feto royin iyun press secretary fun oloye bola age igba to je gomina ipinle oyo tele ri ta ba so pe ipinle oyo tele ri o iyun apapo oyo atosho oloye leka labi eni akowe fe to royin fun gomina esele ni o ovo uto nu sise re nbe ovo uto nu se o je pe awon eyan ti nbe ni ta gan ri pe ah igba ti ologun wa gbajoba ologun gbajoba e mo pe bi joba kan ba de gbogbo àwọn tí bájọba àná ṣiṣẹ́ wọ́n lé wọn lọ lé wọn torí pé ológun òun náà mọ̀ nǹkan gidi ìlòun náà fi wá padà pé olóyè lẹ́ka làbí pé mọ́ bọ̀ ẹni tó tọ́ láti bá ṣiṣẹ́ ni ọ́ ìyẹn lọ́dún 1984 gómìnà ológun ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbà náà lieutenant colonel ọládàyọ̀ kókó ọlá ó pe olóyè lẹ́ka làbí pé ó yá wọ́n mọ̀ ṣiṣẹ́ rẹ nìṣó bàbá ẹ̀tún bá àwọn míì ṣiṣẹ́ ló jẹ́ gómìnà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn gómìnà mẹ́rin un gẹ́gẹ́ bí akọ̀wé fẹ́tọ̀ ìròyìn un náà ni ó láàrin ọdún 1983 sí ọdún 1989 láàrin ọdún mẹ́fà gómìnà mẹ́rin ni bàbá ìbá ṣiṣẹ́ ológun mẹ́ta alágbádá kan. Tàbí tíwẹ̀ẹ̀yàn bá dá kátẹ̀ ní alágbádá hàn torí pé wọ́n jọ jẹ́ alágbádá yí ló fi tòṣèlú bọ̀. Ológun àkọ́kọ́ wá ń kọ́, ológun ẹ̀kejì ń kọ́, ológun ẹ̀kẹta náà ń kọ́. Kò sóhun tó tó kéèyàn hùwà rè, kò sóhun tó tó kéèyàn jọ́mọ rè, kò sóhun tó tó kéèyàn jẹ́ni rè. Ó lè mọ́ ṣe kódà bíi pé àwọn èèyàn ò rí ọ, wọ́n wù ọ́, wọ́n rí ọ gédégbé. Lẹ́yìn ìgbà náà látàrí ìṣọwọ́ ṣiṣẹ́ olóyè lẹ́ka làbí pé ẹni tó tọ́ láti bá ṣiṣẹ́ dòwò pọ̀ ni lárákùnrin yìí. Iléeṣẹ́ tó jẹ́ ti gbogbo ọmọ Yorùbá Odua Investment nígbà ó di ọdún 1989 ilà wọn náà bá yan olóyè lẹ́ka làbí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ bójú tó ìròyìn gbogbo ọ̀rọ̀ tó ń jáde nílé iṣẹ́ náà ẹni àkọ́kọ́ tí ó dipò mú. Nígbà tí bàbá ìwá wà nípò, fọ́dún mẹ́tàdínlógún gbáko tọ́dẹ̀ rí iṣẹ́ rẹ̀ pé ìní bàbá yìí bá fẹ̀yìntì fúnra rẹ̀ pé ẹjẹ́ ìsinmi. Lọ́dún 2006 kó tó dìgbà, bàbá yìí ti wá di general manager lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń jáde nílé iṣẹ́ òun. Yàtọ̀ sí yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tó rí sí ẹ̀tọ́ ọmọnìyàn, iná fi olóyè lẹ́ka làbí iná fi ṣe bàbá àṣàlẹ̀ wọ̀n. Ṣé èèyàn rádaràdá máa ń jẹ́ bàbá àṣàlẹ̀? Ṣé èèyàn rádaràdá máa ń jálága? Ẹgbẹ́ léyìí tó jẹ́ ti Adégòkè Adélabú Foundation pẹ̀kẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì, olóyè lẹ́ka làbí alága rẹ̀ Yusuf Ọlátúnjì Babalẹ́gbà Foundation, olóyè lẹ́ka làbí alága rẹ̀ ká dárúkọ díẹ̀ ká dákẹ́. Àwọn ẹgbẹ́ tó jẹ́ pé lára àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ Adékúnlé Fájuyì Foundation, olóyè lẹ́ka làbí ń bẹ lára wọn. Díò Fagúwá Foundation, olóyè lẹ́ka làbí ń bẹ lára wọn. Dúrólàdé Pọ̀ Foundation, àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ làfẹ́ kàléyé Adípèlé. Nílé ẹ̀kọ́ Àṣìfásí University lọ́wọ́ ọ fún bàbá ìlàmí ẹ̀yẹ dókítà. Ìyún lọ́dún 2013. Ìjọ Sátidé tó lọ yìí, ìlọ́lẹ́yìn lẹ́ka làbí ló dágbére fáyé nílùú Èkó lẹ́ni ọdún 84. Adé ìsinmi lànà mùsùlùmí lọ́jọ́ ìsinmi tó kọjá. Ààrẹ orílẹ̀-èdè yìí gan-an, Ààrẹ Bọ́lá Tinubu, ọ̀nà kẹ́dùn lórí ikú olóyè lẹ́ka làbí. Kí ààrẹ orílẹ̀-èdè tó kẹ́dùn lórí ikú èèyàn, ṣé alága CDA àdúgbò yín lè kẹ́dùn lórí ikú tiẹ̀ tó bá yá? Ẹtú mẹ́kọ́ ẹ fi kún tilẹ̀ nínú ètò ìgbé ayé olóyè lẹ́ka làbí. Kọ́lọ́ba tẹ́ bàbá ìsáfẹ́fẹ́ rẹ̀, gbogbo nǹkan tá ti fi lẹ̀ kò ní bàjẹ́ o lágbára Ọlọ́run. Iwájú tí bàbá yìí dojú kọ kò ní bàjẹ́, ìtàn fìlẹ̀ náà ò ní bàjẹ́. A lè sọ pé tẹ bá dọ́run kẹjọkùn àbí kẹmọ jẹ́, wọ́n bá ti ń jẹ lájùlé ọ̀run ni kẹmọ bá wọn jẹ. Ẹjẹ́ túbẹ̀ lè kí n fi kún ètò ìtawọ́ akọ́nilẹ̀ láǹfààní àti gbọ́ nìkan ní West Radio 89.3 FM. Mo wà níkà ní Facebook West Radio 893 FM fan page. Túndé Yusuf Rahim ó ṣe o, onígirampa ẹ̀ka alẹ́ o, yọ yọ ìwọ ló dàgbà bí tèmi. Ó ṣe o, ọ̀lẹ́ dààmú Àfọlábí Sádé Òsálà ò ṣe o, Folúchadé Olújọkẹ́ Arábìdé ò ṣe o. ẹjẹ́ kí tún jẹ́lẹ̀ yìí mọ́ ọjọ́ ń sáré. Ẹjẹ́ sáré dọ́dọ̀ Mary's lesson náà, a ti sọ̀tá kọ́ ní ọkùnrin, ẹjẹ́ sọ̀tá kọ́ ní obìnrin. Mary's lesson, nígbà wà kéékèèké, ìtàn tá a gbọ́ ni pé òun ló fòpin sí pípa àwọn ìbejì. Ẹ wá gbọ́ àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o. Ẹ wá gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ọjọ́ kejì oṣù kejìlá ọdún 1848, iná bí Mary's lesson. Ibi ọ́n bí sí agbègbè ibẹ̀ iná ń pè ní Brinkhurstin, tí ó fi gbogbo ara jìnà sí Aberdeen ní Scotland. Inú ẹbí ọtọ́ dẹ̀ bí sí. Wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń gbìyànjú láti mú nǹkan lọ sẹ́nu, ṣùgbọ́n wọn ò là wọn ò lú o. Nínú ọmọ méje, ipò kejì ìlú Mary's lesson ni ló wà. Bàbá rẹ̀ Robert lesson ní í jẹ́, ìyá rẹ̀ Mary ìní jẹ́ o. Bàbá lẹ́yìn tó bí Mary's lesson yìí, iṣẹ́ ká mọ́ ṣe bàtà rán bàtà ìní ṣe. Nígbà wá di ọdún 1859, ilẹ̀ àwọn mọ̀lẹ́bí Mary's lesson iná gbéra, tí wọ́n lọ sí agbègbè kan tó ń pè ní Dundee láti lè wáṣẹ́ tí ó fi tó wọn bó àwọn ọmọ tán bí. Ṣùgbọ́n bàbá lẹ́yìn tó bí Mary's lesson ìyún Robert, ọ̀mùtí parakulé o, wọ́n ní ọ̀mùtí gbàgbé ìṣẹ́, ó mu títí tí ìṣe ò lọ. Ọ̀mùtí paraku ilé Robert lẹ́yìn tó bí Mary's lesson, ó mu tí ọ̀n títí tí ga tó jẹ́ pé ọtí ọ̀hún kò wá lè jẹ́ kó rí iṣẹ́ ṣóbàtà tó ń ṣe gan kò rí ṣe. Ní òmù tí yóò bọ̀nà kú, sẹ́ni tó ti yó ló fẹ́ràn bàtà, àbò ló fẹ́ ṣe ṣù. Ó wá paṣẹ ṣóbàtà tí, ó wá lọ gbaṣẹ́ gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ lẹ́bọ́rà níbi tí ìyá lára àwọn ibùdó ìpò nǹkan pọ̀ tí ìyá Mary's lesson bá ṣiṣẹ́. Ilé Robert náà wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gẹ́gẹ́ bí lẹ́bọ̀rà. Ìgbà tí Mary's lesson ó wẹnulẹ̀wẹ́nu ọkọ pé ṣé lẹ́bọ̀rà yìí náà fi tọ́ wa báyìí o. Kò dúró de àbí kò dúró dìgbà tí ó mọ dẹ̀bírà àwọn òbí rẹ̀ pé àwọn òbí mi ni ò jẹ́ káyè mi dá, àwọn olókọ̀ tí wọn ò tọ́ mi, ọtí tí bàbá mi mu ni ò jẹ́ káyè mi lójú. Bí irú ìgbé ayé tọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń gbé lè ṣe ìjọba Nàìjíríà tí ò dá ni ò jẹ́ kí níṣẹ́ gidi ṣe. Ẹkọ́lọ́bì tó ń bì ilé ò jẹ́ kí bàbá mi tí ò ṣiṣẹ́ nígbà táwọn Dangote ń ṣiṣẹ́ ni ò jẹ́ kí n rọ́wọ́ mú. Ìyá mi tó lọ fẹ́ bàbá mi tí ò fẹ́ tẹ́ dọ́lá ni ò jẹ́ káyè mi rí túmọ̀. Ẹṣikúṣì ìlọmọ mi ló ń mú lọ́wọ́ o. Mary's lesson ṣe bẹ́ẹ̀, síbẹ̀ bó ti lè wò ó kéré mọ́ o. Ọdún mọ́kànlá ló wà tó ti tara gírí tara gìrì. Ibi tí bàbá rẹ̀ ti ṣiṣẹ́, òun náà gbéra ó dibẹ̀, wá lọ ṣiṣẹ́ áfùdé. Yóò lọ ilé ẹ̀kọ́ láàárọ̀, yóò lo àfù lílé ẹ̀kọ́, àfù làjì tó kù yóò lọ fi ṣiṣẹ́ nílé iṣẹ́ o. Bó ṣe ń ṣeré, bó ṣe ń ṣeré, dọ̀ndíhùn náà wà. Ìgbèríko pátápátá ni nínú gbókìjíkìjí o, ẹnu ó dí. Ibi tí àrùn ti kọlu bàbá Dọ̀ndí àti àwọn tó jọ́kùnrin nínú àwọn ọmọ ìyá rẹ̀, ó wá ku Mary Slessor, ìyá rẹ̀ àtàwọn ọmọbìnrin méjì, àwọn tó kù ti kú. Ọdún mẹ́rìnlá ni Mary Slessor wà, tó jẹ́ pé ó ti wá kúkú fara rẹ̀ jì sílé iṣẹ́ o. Àwọn ilé iṣẹ́ tó bá ṣiṣẹ́, ó wá ti ṣiṣẹ́ aago mẹ́fà àárọ̀ sáago mẹ́fà ìrọ̀lẹ́, láàrin wákàtí méjìlá o. Wákàtí kan péré iná máa ń fún un láti jẹun tàárọ̀ àti tọ̀sán. Ìyá tó bí ó kàn nífẹ̀ẹ́ láti máa kọ, láti máa ka àwọn ìwé tó jẹ́ ti àwọn àjọ ajíhìnrere, àwọn ìwé tó máa tẹ̀ jáde nígbà náà, àwọn iléeṣẹ́ ṣọ́ọ̀ṣì o, ṣọ́ọ̀ṣì tó máa mú ìhìnrere káàkiri nígbà náà, ó nífẹ̀ẹ́ kó máa kà á. Àti ara ìwé tí ìyá rẹ̀ ń kà ni Mary Slessor náà ti nífẹ̀ẹ́ nínú iṣẹ́ ìjíhìnrere, pé kébi náà bá lè mọ kọ́ ni, kí mọ́ fòye yé ni, yóò mọ̀ dà. Ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 ilé Mary Slessor wà tó ti gbọ́ wípé èèyàn kan David Livingstone ẹlòmíàgò, David Livingstone ló jẹ́ pé ògbóǹtarìgì ló mọ̀ ká ajíhìnrere ni, wípé ó mọ̀ ṣaláìsí. Ilé Mary Slessor bá ti ní lọ́kàn wípé irú bẹ́ẹ̀ni ṣe gbé ìgbé ayé rẹ̀ ní dẹ̀gbé o, torí pé òun náà mọ́ tan ìhìnrere kiri. Láti bẹ̀, ẹni Mary Slessor ti wá fi orúkọ rẹ̀ sílẹ̀ wípé èmi náà fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn tí ìyá mi mọ́ ń kàwé wọn yìí, lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì láti mọ́ bá wọn ṣiṣẹ́ pọ̀. Wọ́n gbà wọ́n fún ní ìdánilẹ́kọ̀ọ́, wọ́n wá fi ṣọwọ́ látorí omi sí gúúsù Ethiopia, èyí ò lọ́jọ́ 5 oṣù kẹjọ ọdún 1876. Ó dé ilẹ̀ Áfíríkà ní ìwọ̀ oòrùn Áfíríkà lẹ́yìn oṣù kan. Ọmọdún 28 ni Mary Slessor nígbà tó yàn ni pé Mary Slessor o, mo lọ sí agbègbè Kàlàba níbi tí àwọn èèyàn Efik tán wà. ara adanileko ti won ti fun ni pe igbagbo to ba se nbe ni ko se o matako awon kan won o lasiko gba na awon eyan agbegbe ibe de ti ni oye wipe te eyan ba ti bibeji emi kemi lo bi o ibi ti o je ile awon ajinrere ibe ni mi risless o gbe fun bi odun meta e ko be ti ni sise o sise kiri ṣùgbọ́n ó wù láti tún wọnú kàlàbà lọ dáadáa wíwọlé tó lò fẹ́ wọlé sí kàlàbà lára dáadáa yìí bó ṣe lùgbàdì àìsàn bàréò àìsàn lè débẹ̀ gẹ́ pẹ̀lú àwọn ìyálàyà bàbá ẹ̀fọn àwọn ẹ̀fọn tí ò gbọ́ pa bó ṣe padà sílẹ̀ scotland rè wípé kó ń lè lọ gbàtọ́jú ò kí tó bọ́ tẹ̀wájú ọjọ́ sí ojú òpólẹ̀ bóyá àwọn èèyàn ń bá mi bọ̀ pẹ̀lú àwọn ìtàn tá à ń mú wá lálẹ́ yìí 0916-893-1000 bọ́dẹ̀ jẹ́ 0915-33-34-893 bọ́dẹ̀ jẹ́ 0911-34-893 àwà lójú òpó Facebook West Radio 893 FM fan page ẹ̀ka alẹ́ o ẹ̀mọ̀ṣẹ́ o
1: ẹ̀ka alẹ́ o ẹ̀kọ́ ọgbà mi
0: ẹ̀ṣẹ́ bàbá mi o. Bàbá mi adé olúkáyọ̀dé ẹ ṣe o ṣe ń gbádùn ta lé òní. Àmì o. Àmì o. Ẹ ṣe o. Ẹ jẹ́ tún gbẹ́ lòmíì náà. Ẹ káàlẹ́ o. Ẹ ló.
2: Ẹ káàlẹ́ o.
0: Ẹ mọ̀ káàlẹ́ ọmọ mi ọmọ sórí ire.
2: Ìròyìn tẹ̀ ń sọ dùn mọ́ ọ.
0: Ó dùn mọ́ ọ ṣeun. Kí ló ń kọ rẹ?
2: Àjọkẹ́.
0: Àjọkẹ́ ò ṣeun.
2: Ooo.
0: Wá kí mọ́ mi rẹ o. Ẹ ṣe o. Ẹ ṣe o. Inú mi ń dùn pọ́mọdé náà ń gbé tù alẹ́ yìí. Torí àwọn ìwé gan mọ̀lẹ́bí ló nìkan ní West Radio. Òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa ètò tí ó wúlò fún mọ̀lẹ́bí ni. Ẹyẹ tẹ̀wájú nínú ìtàn mi this lesson inú mi dùn páwọn èèyàn tí ìṣó. Mi this lesson. Kó lè mọ̀ wípé kò sẹ́ni tó gbọ́tàn rẹ̀ tí ó jéèyàn tóun náà ò ti láwọn kankan kọjá. Kò sí èèyàn ọjọ́ àgùn kọ́ là ń kànrùn wípé ọjọ́ bá gùn ni màá kànrùn kò sí o. Pé wọ́n pè ọ́ pé bí yágbà tán bí ọ wòlí kan ti sọ rí pé ọmọ tẹ́ bí yìí olówó mọ̀ ni orí owó ló gbé wáyé o.

wa tori re o wa so pa ko luke luke o mura si se hello ni joji ya hello ni je ya je o pe wa lo pe olola ni o yin o ni pe ko mo sise ko mo jafafa o pe o bowo le yin o ni pe ko mo se mo o abi ko mo so yi gbogbo awon to n gbo tan won yi won ni iriri won ni kaluku pelu iriri ti e Mary Slessor, kere papa pa. O padra si Scotland nigba ti owo e ba te o. Ni kini lagbara o. Awon efon bi won mo mu lere. O padra si ilu re. Odun 1879 ni lo padra o. Lẹ́yìn oṣù mẹ́rìndínlógún tó lò lókè òkun ìgbà tó jú dáadáa ó gbáradì ó padà wá sí kàlàbá pé iṣẹ́ agbọ́dọ̀ yanjú rẹ̀ ó wá lọ ibùdó míì tó yẹ pé ó jìnà bí máìlì mẹ́ta sí kàlàbá ibẹ̀ ló lọ tẹ̀dó sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tó rí lówó oṣù àtìlẹ́yìn ní fi ń ṣe fún ìyá rẹ̀ àti àwọn arábìnrin rẹ̀ tó ń bẹ lókè òkò ó fi yìí òun ṣàtìlẹ́yìn fún wọn ó fi yìí òun tọ́jú wọn ara rẹ̀ níbí òun wá bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ. Àwọn aráàlú pé kò ń lè mọ rí owó fi ránṣẹ́ sílé o. Lásìkò ìgbà tó wá rí wípé bíbí ìbejì láwọn agbègbè yìí pé nǹkan burúkú ni pé àpẹẹrẹ tí ọ̀dá ni. Lásìkò yìí wọ́n máa ń rí pípẹ́ ẹ̀mí burúkú inú àwọn ẹ̀mí tó ń pè níbejì báwo lè yóò ṣe bímọ méjì lẹ́ẹ̀kan náà pé kò dá o bó ti lè wò ó kéré mọ̀. Ẹ̀mí wọ́n kó àwọn ìbejì wọ́n kó wọn lọ inú igbó tó jìnà rí tó jìnà tefétefé. Wọ́n lọ dà wọ́n sínú agíjù. Tí Mary Slessor bá ti tọpasẹ̀ àwọn ọmọ yìí, yóò kó wọn. Láti ibẹ̀, ó wá ní àwọn èèyàn tí ń bá ṣiṣẹ́. Ẹ máa ń wonú igbó kiri tẹ bá bá rí àwọn ọmọ tó ń jù sínú igbó. Yóò kọ́ àwọn ọmọ òun, yóò tọ́jú wọn. Ó lásìkò ìgbà kan wọ́n kó àwọn ìbejì kan sínú igbó. Ìní Mary Slessor ló kó àwọn ọmọ ọ̀kan ọkùnrin ọ̀kan obìnrin. Ṣùgbọ́n eléyìí tọ́jọ́ ọkùnrin ó ṣaláìsí eléyìí tó wá jóbìnrin o. Mary Slessor wá sọ́ di ọmọ rẹ̀ ó sọ́ di ọmọ rẹ̀. Àwọn ará ilé iṣẹ́ ìjíhìnrere tí ń bá ṣiṣẹ́ àwọn gan ṣàbẹ̀wò síbi tó ń kó àwọn ọmọ ọ̀hún sí láàrin ọdún 1881
si etin etitu.

0: wọ́n ṣàbẹ̀wò síbẹ̀ wọ́n rí wípé akọni ni ó o. Ibẹ̀ ìlàwọ̀ èèyàn ti wá rí pé àwọn ọmọ tá a dà sínú gbó tí Mary Slessor mọ̀ lọ kó, wọn ò mọ̀ pàjẹ́, wọn ò mọ̀ ṣe gbà, wọn ò mọ̀ ṣàwó. Lára wọn gan, ó ti mú wọn lọ òkè òkun. Ó ti mú wọn lọ òkè òkun. Wọ́n ti kẹ́kọ̀ọ́, wọ́n ti kàwé. Kọ́dà, lásìkò gbàtọ́ rẹ, ìyá rẹ̀, àtàrábìnrin rẹ̀, ó mú kan lára àwọn ọmọ ìtọ́ ti sọdọmọ, ó mú lọ. Tó dẹ̀ ń ṣàlàyé fáwọn èèyàn wípé àníkíní ọ̀dà ìbùkún Ọlọ́run nìbejì, ẹ mọ́ pa wọ́n. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ìbejì nínú igbó ní Mary Slessor dóòlà ẹ̀mí wọn lágbègbè yìí. Ó yẹ pé ìmí gan, wọ́n kó wọn sínú igbó pé tẹ́ranko bá lè jẹ wọ́n kọ́ jẹ wọ́n o, tẹ́bi bá lè pa wọ́n kú kọ́ pa wọ́n kú o. Yóò kó wọn, yóò tọ́jú wọn, fún wọn lóúnjẹ, fún wọn lóògùn. Bákan náà, ó fi òpin sí ìwà kan tó tún máa ń wù lágbègbè o. Bí nǹkan kan bá ṣẹlẹ̀ nígbà náà, ẹni tó bá jẹ̀bi ẹ̀sùn àbí tó fura sí pé bóyá nǹkan kan sọnù, ẹni tọ́wọ́ wá bà pé òun ló jí kinní yìí, àbí tó wá ṣẹ́, èmi kọ́ àníwọ̀ ni, èmi kọ́ àníwọ̀ ni, èmi kọ́, wọ́n wà ní kó mu májèlé. Bó lè yóò ṣe jẹ mọ́jèlé tí ò ní kú, tẹ́ni ò bá ti wá kú wá ní olójú o. Àwọn àṣàmọ̀ ń bẹ láyé àtijọ́. Ní Mary Slessor ni ló fọ̀pin sí àwọn ìwà ìpè irú ìwà ọ̀dájú wo nu. Nígbà ẹgbẹ́ májèlé tẹ́ ẹgbẹ́ fún yàn jẹ, ẹ wá ní kò ní kú. Báyẹn kọ́ lèèyàn ṣe mọ òtítọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwàásù Jésù Kristì yóò sọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ sí ń bọ́ láti ìlú kan lọ sí ìlú míì, láti ìlú kan bọ́ sí ìlú míì, látẹ̀yà kan bọ́ sẹ́yà míì. Bẹ́ẹ̀ sì ní fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ sì ní fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wọ́n, ó bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ sí ní pàrọwà sí wọn. Iṣẹ́ yìí ni Mary Slessor ń ṣe ní Kàlàbà, tó ti gbọ́ pé ìyá rẹ̀ àti arábìnrin rẹ̀ wọ́n mọ̀ dágbére fáyé o, pé wọ́n ti kú o. Gbogbo rẹ̀ gbórúkú muṣu, ó dàbí pé kọ̀sán dòrú wọn lójú. Ó ṣú u, kò yé e, ó gbé e, kò rí gbé, ọ fà á kò rí fà. Àwọn tó tún kù mọ́ mi rèé, kò sí bàbá, kò sí ìyá, kò sẹ́gbọ́n, kò sábúrò. Kó lè mọ̀ wípé pẹ̀lú bó tún ṣe ṣiṣẹ́ òun, àwọn àlàkọjá tiẹ̀ náà wà ń bẹ́ẹ̀ tó ń tẹ̀mọ́ra, tó ń là kọjá nínú hílà yìí lo ọmọ pádọ̀rẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ó ń tẹ́tí ẹ̀ mọ́ra, ó ń ṣiṣẹ́ Ọlọ́run lọ, ó ń dẹ̀ dóòlà ẹ̀mí àwọn ìbejì, ó ń dóòlà ẹ̀mí wọn. Àwọn ọmọ tó ti kó rọra, ó sọ wọ́n dọmọ, ó sọ wọ́n di ìbátan rẹ. Yàtọ̀ sí Kàlàbà, ó bọ́ sáwọn ìlú míì, ẹ mọ́ pa àwọn ìbejì yìí, ẹ fi wọ́n lẹ̀, ẹ fi wọ́n lẹ̀, ẹ fi wọ́n lẹ̀. Ó ṣiṣẹ́ yìí tí. o ye pe titi doni ko si ba ti se soto si ba se soto yi pe won fo pe si beji pe pa ta ni soro mi ris leso bi odun meji seyin awon eyan mi kan lo sabewo sile to gbe lagbegbe o bo tile je pe o ti ri kuje kuje ba a si ba lapere wi pe akoni nla kan o ti gbe biba yi ri lọ́lẹ́ ta fi mú tàálẹ̀ ìwá fi ṣòdiwọ̀n lé ayé rẹ̀ ìwọ náà ronú àwọn nǹkan tó ń lọ tí ò tọ́ tó lè sọ di títọ́ ronú àwọn nǹkan tó ń lọ tí ò bójú mu tó lè mú àtúnṣe débà ronú àwọn ìgbésẹ̀ tó lè gbé táyé lè fi dún àwọn èèyàn lọ́rùn ronú nǹkan tó lè ṣe sílé ayé tó bọ́ ṣe bálé ayé yìí tó òfin ní fìlẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ pé yóò tún lè dáa ju bó ṣe wà lọ. All you do, make sure you make the heart a better place, even better than you met it. Kaye da, jubo ti ba lo, ibi ise to n se ko da, jubo se ba lo, adugbo to n gbe ko da, jubo se ba lo, orile ede to wa ko da, jubo se ba lo. Mọ̀lẹ́bí tọ́ wà kọ́ dáa ju bó ṣe bá lọ àwọn èèyàn tọ́ bá pàdé gan káyé wọn dáa ju bó ṣe bá wọn lọ ìyún láàfin lè sọ pákọ nínú ọ pé a bá sọ̀rọ̀ steve ige ó gbìyànjú ó ṣe gúùdùgúùdù méje àti yáàyà mẹ́fà àwọn èèyàn ó fi lè sọ nípa tiẹ̀ pé gbìyànjú òṣèwọ̀n tó lè ṣe ó lé àwọn àrọ́mọdọ́mọ rẹ ló fi lè mọ yangàn wípé ẹ wò gbóró wò ẹ rí pa bàbá wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú náà ń jẹ nínú ọlá bàbá wọn tó bá jẹ́ pé bàbá tó bí olóyè adélábù ìyún bayo adélábù ká ní bàbá rẹ hùwà tó dáa kò lè mọ lórúkọ bàbá rẹ pẹkẹlẹ mẹsì mọ orúkọ rẹ àbí nǹkan bó ṣe yí kò ní mọ lò ó ká ní bàbá tó bí àwọn adélékè lọ́ṣun ká ní kò hùwà tó dáa wọ́n ti yóò kọ ẹbí òun padà gbọ́n ti lówó ṣùgbọ́n wọ́n tún gùn ún le wọ́n tún tẹ̀ ẹ́ le wípé ọ̀nà tó tán bàbá wa fẹsẹ̀ wa lé ká mọ tẹ̀wájú nínú ẹ̀ ṣé ìwọ tó jẹ́ wípé ọ̀nà tó fi ẹsẹ̀ ọmọ rẹ lé ni pé kọ́mọkùnrin kọ́mọ naya rẹ̀ torí pé bó ṣe ń nà ìyàwó rẹ bí ìgbà téèyàn bá na olè téèyàn na ọ̀daràn ni ọ̀nà tó fẹsẹ̀ àwọn ọmọ rẹ lé ni kéèyàn mọ́ fagbó mọ́ fa àwọn nǹkan tí ò dáa torí nǹkan tó ń fà lójú wọn nù ṣùgbọ́n mọ́ rántí ò ìwọ ìyá ọ̀nà tó fẹsẹ̀ tàwọn ọmọ obìnrin rẹ lé ọmọ fẹ́ ọkùnrin eléyìí fi ọkùnrin eléyìí kan lè mọ́ mówó wálé fún ọ gbà tó jẹ́ pé nǹkan tí ìwọ náà ń ṣe nù bó ṣe ń gbé dúdú ló ń gbé pupa bí pupa ṣe ń gbé ọ ni funfun n gbi o, afin n gbi o, rara n gbi o. Gbogbo won ila won mo re de n pe ni dadi dadi dadi. O wa lo dale mosu okoko le oko ko le raye sina. Rati o. Boni ti ri ola ori be. Ojo ale wa n bo. Nigba ti awon omo to n conscience ba de ma balaga, won wa mo se ju o lo. Ale la laburada yo to mo wi pe ah eru ti mo gbe o owuwo. Mo kokan re le bare lale. To omo re ko le fun onisimi o. To ara re sona to to ko le fun ara re nisimi o. Ye logun ti o baye re je gbo ba dojo ale to wa mo nawo le lori o wa mo se ke igba emo ni igba emo ni won di o loju nigba na aboro la so fo mo luabi o ba dinu re yo dodidi baba onitan ti nlo le e wa binu igba ale mu awon tan to ku wa lale yi. Olorun ni pa wa dijo mejo. Ajo tu so itan. Igunu lo ni tapa. Tapa lo ni igunu. Lase Olorun Eledumare. Ke lo gunu o da je fi sise akurele fun yin. Eni ba gba yo gba card latodo ojuko. Ke ni igunu. Igunu lo ni tapa. Tapa lo ni igunu. Toba ti so nkan ti igunu jeun ta lo wa mu igunu ta lo mu eko je ngbe pe eyo kan ki mo lo le baba mi o e ti wole o
1: a ti oluka de lati ku ala
0: e se o baba mi o
1: ah igunu ko je eko
0: Baba mi adi olukayode e ti beshi amurele o oda oda baba mi gba o gba igunu ko egun ni egun tapa o je pe won mu wa
1: ntewo gbowo oloko e lo ma ntewo gbowo ohun o le tewo gbowo
0: o le gbowo
1: eh le ri
0: ibo lati mu wa ibo lati mu gunu ko wa
1: lati le tapa ni lati ni lati naija
0: naija ni patigi ah yo ye baba yi yo ye yin ya isa ya ni lo mu wa lo je pe baba baba ilo je si aleje lodun 1805 ilo mu weko baba mi eja lole e seun a pada sori igunu ko to je pe won wa ge kuru pe igunu lo ni tapa tapa lo ni igunu a pada be lojo bejo olohun ni so poku lo nsoro olohun ni so poku lo ngbo lasole Eledubare eto esile fun kede o ipolongo oja fun ikede ati ipolongo oja oni je te fe ran babu onitan onitan te fe kamu wa oni ibere te fe bi mi leyin eto omo lara iya ko mu mo rowo re nikan ni Facebook o se o e pe mi leyin eto abi ka soro loju opo WhatsApp o 081 380-64-25-44 081-380-64-25-44 Namba babo ni tanu o. Bo wa nika ni TikTok. Babo ni tan ni mon jembe o. Babo ni tan. Nimba ti dide, ẹ lórí ọ̀fẹ́ láti pàdé ọmọ mi alálùbáríkà. Mú ìdí àdìsá lórí ètò àsùnlára nù. Ẹ ṣe ohun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Ìbànújẹ́ òní dé bá yín o. Ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo àbá ti dáwọ́lé yóò mọ̀ yọrí sí rere o. Àní rógbé kó àní lẹ́rẹ̀kẹ́ ò ṣe. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Àní rogun àkóbá ayé ò ní kó bá wa o. Wọn ò ní jí wa gbé àní sọmọnù láṣẹ Ọlọ́run Elédùmarè. Àní rí wàhálà àní rí dààmú. Owó téèyàn fi ọgbọ̀n ọdún mélòó náà fi ṣiṣẹ́ ìjọba o 35 years téèyàn fi kó jọ. Ẹ gbọ́ àìsàn oṣù mẹ́fà ó lè gbá gbogbo ẹ̀ àní rógun àìsàn láṣẹ Ọlọ́run Elédùmarè. Nǹkan táyò wá fi sí wa lọ́wọ́ wọn ò ní bèrè rẹ̀ o. 081 380 64 25 44. Kàíra láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa. Èmi tí yín tòótọ́ tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Ṣaponí MC Noodles ló ń dágbére pé ó dàbọ̀.

Kẹ́gùn ọba ní fẹ́ràn rẹ lágbo ilé, lọ́lọ́ fi dá ilé kejì. Kẹ́gùn ọba ní fẹ́ràn rẹ ní agbo ilé kejì, Ọlọ́run dágbo ilé kẹta. Kẹ́gùn ọba ní fẹ́ràn rẹ láàrin ìlú, Ọlọ́run dàlú kejì. Lẹ́yìn ìlú kejì, ìlú kẹta, ìlú kẹrin. Ìyẹn bí máa pé bára ilé ọ̀fẹ́ ni, a sì máa bára àdúgbò sọ̀rẹ́, a sì máa pa amọ̀nàpọ̀. Torí abínilé ni òbí á fẹ́ràn.

0: ayé ọmọ ayé ilẹ̀ ọmọ èèyàn. Mọ bẹ̀ yín níwájú, mọ bẹ̀ yín lẹ́yìn. Gúdù yán mọ́, àárẹ̀ wá. Mọ bẹ̀ yín o, ẹjẹ́ ó ṣeéṣe fún gbogbo wa. Ẹ dákun bẹ́ẹ̀ bá gbé wa lọ́gànjọ́, ilẹ̀ ó tó mọ́. Bẹ́ẹ̀ bá gbé wa jẹ́jẹ́jẹ́. Ẹ gbé wa lọ sí ilé owó, ilé àṣìkí, ilé àlùbáríkà. Torí bàbá kú a sì jẹ́ nǹkan tó jẹrí lọ. Èmi pẹ̀lú látúbọ̀ sún ọjà. Àrẹ̀mú. Èmi pẹ̀lú látúbọ̀ sún òbínú. Iṣẹ́ ayé yìí náà ni o. Mọ́kẹ́ ìyára wa dára wa. Orí kíṣà ń bẹ̀ o. Àkókò tún wá tó. Ọlátúbọ̀ sún Àrẹ̀mú. Pẹ̀lú Odòláyé Àrẹ̀mú. A sì tún gbàdà gbádùn ara wa. Èmi àrẹ mú lọ sí ọjà tọrọ ní. Aṣíwájú ọ̀bọ̀ Ọ̀yọ́, Olúṣọlá máa gbọ́. Àgbélẹ̀gbì dàkọ́, Ọlọ́run ló fi ọ́ ṣe. Ìwọ pẹ̀lú aláàfin tòní, ẹgbára yín mú dáadáa. Àwọn ọmọ Bani Adama ẹ máa jẹ́wọ́ dídàálẹ̀. Torí aṣíwájú ọ̀pọ̀ yọ yẹn gbogbo ọjọ́ ayé níjọ́ tó ti bàlágà báyìí yìí máa rìnrìn ọlá ni. Aṣíwájú ọ̀pọ̀ yọ àìdé máa gbádùn ara rẹ lọ. Bàbá ni àìdé olówó tí ó jèrè. Ẹ̀rù ayé yìí lè gbà ní pípọ̀jọ. Ẹ farabalẹ̀ báyẹn.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
2: Àìlá ọmọ bá ọ̀rẹ́ ní gbọ́kànlé. Àtẹ́rámọ́ṣẹ́ ni.

0: I think you love me, bro.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Nǹkan Agbẹ́mágbẹ́.

Bene, a dunque lo allora ba fun ri ofe ati anfani to fu wa di wakati ati owo yi asu dupe lo gbugbu eyin olorefe ikan ti was releasing up on 3FM ti ti darak bo mo ala ti aguma rele ti ati shi ikan ni lojo tuni a dupe lowo yin lowo yin ti pe ati lowo yin ti fi ateje te ranse sori awon eto oloko jokan fun tuni a n gba ladura pe namba iko ni to owo yin ibi ti e ti mo na Ọlọ́run àti fi ọ̀pọ̀ àfirọ́pò ni agbára ti Ọlọ́run ọba. Kò ní jẹ́bi tí a máa rí mọ́ ní abala ìṣọwọ́ṣẹ́ afọ́tọ́jọ́ tòní. Ó ní yọ́ ṣe ọlọ́bẹ̀ ṣe gbẹ̀ntẹ̀ darapọ̀ wọn lọ́jọ́ tòní àkín pé ẹ ṣe. Fún ẹ̀yin tẹ́ pé àti fún ẹ̀ tó jẹ́ pé ẹ̀ ń jẹ̀bi ọdún àwọn ètò yẹn náà lọ́lọ́kanjọ̀kan bí àṣemọ́wá sí ti gbọ̀nyìn àkín pé ẹ ṣe. Ẹ tún darapọ̀ wọn ní aago márùn-ún ìdájọ́ ọ̀la nígbà tí a tún máa ṣe ìkànnì yìí. Lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí lórúkọ olùdásílẹ̀ ìkànnì yìí evangelist mrs lillian badimosi àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan òun náà ni èmi stephen adeyemege ni mo kì í pé ó dàárọ̀ ó ranyàn lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí òun lájẹ̀ẹ́.

0: Sọ̀rọ̀ bá ti jáde àṣẹ́ntẹ́lẹ̀ ni.
1: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ ká gbọ́ o.
2: Wà á jẹun lọ́bẹ̀ igi ọ̀pọ̀tọ́ àti àjàrà lónìí tọmọtọmọ. A dúpẹ́ Ọlọ́run tó ṣe wá lẹ́ni tó mọ rẹ̀. Àánú ló gbé gbogbo abiyamọ dúró. Àwa tá a mọ̀ ṣe ọkàn mọ̀ ń mọ̀ jẹ́ ká mọ̀ ṣe lójú àwọn ènìyàn ni. Ó dẹ̀ mọ̀ ń mọ̀ gbogbo kọ́lẹ̀ wà. Ọba mi adúró ti ní lọ́jọ́ ìṣòro. Àfògó ṣọ́ra, àfògó ṣẹ̀kẹ́, àfògó dábìrà. Tẹ́ǹkì wà rí núrọ́dì olùmọ̀rọ̀ kan. Àpèkọ́ alápèkọ́ làṣàkẹ́ ògo. Ọba tí ó sọ ìgbìyànjú wadà sàn. Ọba mi ẹlẹ́tì gbóngbàróye tí ó dáwà dábùkátà wà. Fojú ẹni tó tún sojú ẹmí gbogbo wa gbogbo abiyamọ arábàbà arábàbà nínú ilé kẹpariwo go go go go go. Aṣọ́kọ́ kẹyẹ Emmanuel ni mò ń jẹ́ bàbá alábìyamọ. Ẹ dúró jẹun ọmọ o. Ní gbogbo ọ̀rú ni Pẹ́tẹ́rù fi wá ẹja ní etí odò tí ò rí kankan mú. Ṣùgbọ́n bí Jésù oníwọ̀wọ́ ṣe yọ sí wẹ́rẹ́, ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja débi pé ó tún pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kan wá bá ń kó jáde. Ká ní kò ní onígbọ̀wọ́ láàrin yẹn ìbálọlé lọ́pọ̀. Olùfẹ́ gbogbo ìgbà ní kó máa fi kó àdúrà rẹ̀ wúkọ́ lú ajé ẹ̀rọ onígbọ̀wọ́ ní ayé tá a wá yìí. Odò tó ní orísun kì í gbẹ bọ̀rọ̀. Ọgbà tó ní ẹni tó ń bomi rí ewéko rẹ̀ á máa tutù mìnìmìnì. Bẹ́ẹ̀ni Yorùbá ti lọ́lùgbọ̀wọ́ ìlágùn ní ràyì. Níwọ̀n ìgbà tó ti pinnu wúkọ́ fẹ́ sọ́kọ Jésù lọ. Àní òṣè lásán mọ́. Màmá làálà ọ̀sán rẹ̀ ti dọ́pin láti òní lọ. Olórí agbọ́n ti lọ onígbọ̀wọ́ Joseph lọ pàdé onígbọ̀wọ́ tiẹ̀ lẹ́ni. Jésù lọ onígbọ̀wọ́ Pẹ́tẹ́rù ó yà wá pàdé onígbọ̀wọ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí. David lọ onígbọ̀wọ́ Saul lórúkọ jẹ́ wàá rẹ́ni sábà o. Ọlọ́run Samaria lọ onígbọ̀wọ́ tí gbogbo ayé kọ̀ lójú títì. Ẹnìkan máa ràn ẹ́ lọ́wọ́. Ẹja lọ onígbọ̀wọ́ Jonah lórúkọ Jésù wàá rẹ́ni gbé ọdẹ bí ayọ̀ rẹ̀. Ẹba ló ran Solomon lọ́wọ́ wàá rẹ́ni ràn lọ́wọ́ lákòókò yìí. Timothy lọ onígbọ̀wọ́ Eunice lórúkọ Jésù ọmọ ara ẹ̀ lọ́wọ́ o. Angeli lọ onígbọ̀wọ́ Paul and Silas lónìí a dúró sílẹ̀ nínú oko àìní. Joseph lọ onígbọ̀wọ́ àwọn ọmọ bàkan rẹ̀ wàá rẹ́ni ràn lọ́wọ́ o. Ìwọ gangan lọ́lọ́run máa lọ fún ìgbédìde ìran yìí. Afẹ́fẹ́ rẹ fẹ́ sí ọ̀tọ́mọtọ́mọ́ o. Afẹ́fẹ́ owó máa fẹ́ sí yìí. Tó o bá pàtẹ ó yá lọ máa tà. Àṣẹ lọ̀rọ̀ yìí kò sí ohun tó lè yí padà. Adé orí òkè òjò tẹyẹkẹyẹ. Ògo ọmọ rẹ máa la àgbáyé já. Àgbélébu wájú rẹ ó yẹ kó padà di ayọ̀. Owó ni kẹ̀kẹ́ ìrere. O ní fòṣì lólé ayé rẹ tọmọtọmọ. Ibùdó ìtura kò ní padà di ibùdó ìnira o. Ibùdó ìbùkúrẹ kò ní padà di ibùdó ìgbèsè. O ní fọwọ́ ara rẹ lé áńgẹ́lì ayọ̀ rẹ jìnà. Ìka tó tọ́ sí ìmúla fi ń romú o. Ọmọ ológo rẹ kò ní ṣerú ayé. Ìbàkúbà kò ní bọ̀ tọmọtọmọ. Bọ́rọ̀nú mọ́ màmá, wàá ní ìsinmi lórí ọmọ. Ayé ò ní ṣe rí àzọ ẹkún lágbàlá rẹ o. Kọ́dà sírí ògo rẹ kò ní tú fọ́mọ aráyé rí o. Ọ̀rọ̀ bí ẹtì ó tọ́ nínú kádàrá àti ìrìn àjò ayé rẹ lónìí tọmọtọmọ. Àlàbọ́rù kò ní dẹ̀wù mọ́ lọ́wọ́ o. Lọ pàdé rẹ tó ní kọ́lọ̀ bíi rainbow. O ní rí iná ní kànga o. Màmá bàbá wà á gbé mọ́tò débi tó fẹsẹ̀ rìn dé láyé. Àpàtẹ́wọ́ fọná kì í dáwọ́ dúró. Ogún jábọ́ lára rẹ lẹ́ni tọmọtọmọ o. Làálà rẹ lọ́sàn lóru lórí ọmọ ẹ̀ mà ní já sásán o. Ayé ọmọ rẹ máa lójì dojú alẹ́. Bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀. Lórúkọ Jésù ọmọ rẹ ò ní bẹ́ sínú wàhálà o. Mo ní ìròyìn ayọ̀ fún o. Ọmọ rẹ máa gbógun ilé bàbá yọ o. Fún wọn padà gbọ́ eléyìí o. Ọ̀gá abiyamọ ò ní tú lára rẹ o. Òjìjí rẹ kò ní gbàbọ̀dẹ̀ tí ó tọmọtọmọ. Olúwa yóò gbà rí ní ìṣòro àtọwọ́dá yìí o. O ní rí àdéhùn àti àdántọ́ lórí ọmọ rẹ. Agogo dún gbogbo ayé ló gbóhùn agogo. Ayé máa gbóhùn ọmọ rẹ o. Ọmọ aládé rẹ ò ní dẹni lẹ́lẹ̀. Isaiah chapter 1:7. Ilé yóò ní di ahoro. Ẹrọ́dọ̀ àti Fáráù tó ń dààmú ayé ọmọ rẹ lórúkọ Jésù máa tẹ́ni gbangba. Kárí ni ká yẹni sí ni yìí ọmọlúàbí o. Aṣọ àpálẹ̀ rẹ ò ní fàyà o. Lọ́kọ́ àkó pẹ̀lú àwọn aláṣẹ yọrí tọmọtọmọ. Ayé ò ní dá ọ dúró. O ò ní ṣe dá dúró. Wàá gbé gbọ́ pẹ́. Wọ́n fi ìrọ̀rùn jẹ́ wọn ọmọ mọ́mì wa. Ogun ṣọ́ nìkan ló wà ládùúgbò kò ní bàlẹ́ o. O ní wọra rẹ fún sẹ́kún nínú ọdún yìí. Ọmọ yóò ní dọmọ ọlọ́mọ o. O ní sunkún lọ́jọ́ alẹ́ rẹ tọmọtọmọ. O ní fi ìwà rẹ bọjọ́ alẹ́ rẹ jẹ. Ọ̀gẹ̀dẹ̀ kan kì í dìde kó mọ́ rí ìjà ìdá yóò ní ṣe ọlọ́gbẹ́. O ní jọ́jọ́ ọmọ ní ìdùbúlẹ̀ o. Ọ̀dájọ́ bí ọmọ ò ní kọ́ ọmọ rẹ lọ́gbọ̀n. O ní jọ́jẹ́ kánú àti ìkọjú. O ní tọjú ayé mọ́lẹ̀. O ní tẹlẹ̀ mọ́lẹ̀. Ọ̀rọ̀ ọmọ wa máa níyanjú o. Ogun ò ní kọjá orí ọmọ rẹ ṣòfò. Ọmọ rẹ ò ní rọ́gùn àṣíkiri. Ojú ẹ nílẹ̀ ju débi bá ti pọ̀ jù. O ní rí ẹbí o. Olóore ìdílé yìí kò ní kọ́ isinyo olore ni ko isomo re o oro ayo mo re si idoju ko mo re pada di testimony omo re ma wulo fun omo re ma ma sunle oni suta ani omo re ba pari le to nko yen o gbogbo aya la gbe egbo mi o wa ko le ti e na o oni jo fun ara ti dukia oju ta bi ko mo re to olore o firi o ya oro pa ya o a ma kede o ki jo ko mo re ba ra ye ri o olorun ma wo idile yin susu o ma se yin lore ma ni gbagbe aye o ma ra jade laarin awon eniyan lasan.

0: pàbọ̀ sórí ìyà tọmọtọmọ. Ó ń gbogbo tó gbójú ló tó fẹ̀mí tẹ́ kò ní bàjẹ́ lójú rẹ o. Ayé òní bí bùkátà mọ ọlẹ́ mọ̀. Onírìkì sí onírìkì mọ̀ kò ní
1: borí ọmọ rẹ o.
0: Ẹni tí òní bí rè kò ní dá ọmọ rẹ dúró. Àwọn òní gbé ọdẹ tọmọtọmọ. Wà á jèrè wà á bèrè é jẹ̀kọ́ nílé ọmọ
1: rẹ. Ó yẹ kẹ́.
0: Òní jẹ̀bi Ọlọ́run látara ọmọ o. Tọ́ọ̀tì yẹn máa bọ̀ sí wẹrẹ. Ìgbẹ̀yìn wà tọmọ rẹ á dá o. Ọ̀sán òní dòru mọ̀ wà tọmọ rẹ lọ́wọ́ o.
1: Ètò yẹn ti bẹ̀rẹ̀ náà nìyẹn.
0: Ọmọ rẹ máa di nǹkan
1: ńlá.
0: Ọmọ wa ò ní di nǹkan kíkọ́ o.
1: Ó ti gbé lásán.
0: Ìṣẹ́ kọlọba kọlọba lórí ọmọ nínú ọdún yìí o. Ọmọ rẹ ò ní rọ́gbọ ẹ̀sán ajẹ fún jẹ̀dọ̀. Ọ̀run dájú àṣírí bọ̀ tọmọtọmọ.
1: Ẹ ti mọ̀ wípé ohun tó bá ti yá kan kò tún ní pẹ́ mọ́.
0: Wàá jẹ fún àrí nílé ọmọ rẹ.
1: Kọ́mọ́ndá bí mi.
0: Ẹ̀ṣẹ̀ra kò ní mọ̀ náà nulẹ̀ rẹ o. Ọmọ rẹ bá dọ̀ lọ́lọ́tọ́ lórúkọ yẹ wọn ní ilé kúrò pẹ́ o. Orí olórí
1: òní jẹ́mi démi dé báyìí náà ní tewé adé. Mibọ̀ mibọ̀ ní tinú àwọn ẹ̀bọ̀yè. Agogo ní balẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ kó má rókọ gó. Tínú àwọn àjábá balẹ̀ á ṣe bí àmì
0: títí. Ọ̀rọ̀ rẹ̀ já sọ́pẹ̀. O ní ráre, o ní tọrọ, o ní ráhùn.
1: Ẹ máa jó. Ẹ máa gbádùn ẹ̀.
0: Ọ̀run yọ̀dá rẹ̀ fún ọ.
1: Jímọ̀ olóyin ló wọ dédé.
0: Àánú tó jòrò gbàgbọ́.
1: Jímọ̀ olóyin jímọ̀ aláyọ̀.
0: O ní dààmú lórí ọmọ. Ọmọ rẹ ò ní jẹ́sì. Ibi ò ní dé bọ́mọ rẹ. O ò ní sọkún lórí ọmọ. Ọmọ ò ní dọ̀tá rẹ.
1: Pẹ̀lú orin bàmí.